0: àmì kí gbogbo rédíò yóò mẹlẹ̀ tàbí pẹpẹ ìkó wárìrì. Bóyá ọmọ àìdíà yẹn àbọ̀ ọ̀la ìdíà.
1: Ọ̀la
0: ìdíà
1: ọ̀la.
0: O máa rí ojú rere.
1: Ámì lórúkọ Jésù.
0: Bóyá ọmọ rẹ pọ̀.
2: You have many children.
0: Àbí wọn pọ̀.
2: All they are now.
0: Ó sì mo sá mọ̀ ní pé.
2: Wà
0: á jèrè ọmọ.
1: Ámì lórúkọ Jésù.
0: Ta ni wọ́n rán mi sí ládùúgbò yìí?
1: Yeah.
2: Into in this neighborhood.
0: Tọ́ ọba náwó kẹwàá.
2: You can put up your hands.
0: Tí fáìsì yìí bá ọ níbi ọwà.
1: Bẹ́ẹ̀ni o.
2: Mi ti wẹ̀rẹ̀ bá ìwà.
0: Mo ní bóyá o mọ̀ yàn.
1: Yes.
2: Now you are connected.
0: Tàbó o mọ̀ yàn.
1: Yes, sir.
0: Àìkà ṣáídà máa ilé kan pa. Wo àwọn èèyàn máa celebrate.
1: Ámì lórúkọ Jésù.
0: Wo dédé.
1: Yes, sir.
0: Náwó ẹ méjèèjì wà.
2: Two hands everybody.
0: Mi gbọ́ ohun tí mo gbọ́ ìwọ kó sound bákan
2: o. Wọ́n mi hear it sounding somehow.
0: Bóyá oúnjẹ tó dáa àbọ̀ oúnjẹ tó dáa.
1: Yes.
2: Fúdù ọ̀nà.
0: Wà á darúgbó pẹ̀lú àlàáfíà.
1: Ámì lórúkọ Jésù.
2: Oh, peacefully.
0: Fún mi ní fire bẹ̀yẹ.
1: Fire.
0: Ẹdí ọwọ́ mo rí yín.
1: Yes, sir.
0: Gbogbo bí o bá tráfù lọ wà á dé láyọ̀.
1: Ámì lórúkọ Jésù.
0: Ọ̀yá ya ìka mẹ́wẹ̀ wá sí ẹni tó wà níwájú ẹ.
1: Put
2: your 10 fingers to the person in front of you.
0: Ya ìka sẹ́ni tó fèsì yẹ.
2: Point your fingers to the person you are facing.
0: Sọ pé àbìlú ayé tó ń bọ̀ lọ́dọ̀ rẹ.
1: Àbìlú ayé tó ń bọ̀ lọ́dọ̀ rẹ.
2: Evil attack coming to you.
0: Sọ pé lórúkọ
1: Jésù. Lórúkọ
0: Jésù.
1: In the name of Jesus.
0: Ó yá padà.
1: Bíbélì
0: wípé.
1: Bible says.
0: Ó ní mo ti búra nínú ọ̀rọ̀ mi pé.
1: Yes, sir.
2: Fúọ̀ ni mà wá.
0: Pé mi ò ní fi oúnjẹ yín se oúnjẹ fáwọn ọ̀tá yín mọ́.
1: Hey!
2: No make your food as a food for your enemy again.
0: Àjèjì kò ní jẹ ìrẹsẹ̀ yín
1: mọ́. Yes, sir.
2: Strangers will not profit.
0: Tọ́ bá ìsàmì bí tọ́ wà. Orí olórí ò ní kéré iṣẹ́ tó ṣe.
1: Mi lórúkọ Jésù.
2: In the name of Jesus.
0: Ní àga tí wọ́n ti prepare fún ọ tó jẹ́ àga ayẹyẹ.
1: Jésù.
2: Year of honor has been prepared for you.
0: Wọ́n ní sọ pé kálòmí ọ lọ represent ẹ ń bẹ̀.
1: Mi lórúkọ Jésù.
0: Mo pa á ní àsẹ́fẹ́ tó bá lè sà.
1: I receive.
2: Those that can shout amen.
0: Iná burúkú tí ayé fẹ́ fi ju ẹ.
1: Yes.
2: Where anyone to stand against your life.
0: Olúwa pa iná yẹn kó tó dé.
1: Mi lórúkọ Jésù.
3: Mi ni Rachel Omolara.
0: Ó yẹ sọ̀rọ̀.
3: Ní August 12 last year. Dáṣe ọ̀sọ́kọ̀ orúkọ.
0: Ta ṣe níbí.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Tàbí gbàwẹ̀.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Ah.
3: Ọjọ́ náà lẹ. Ẹni kílẹ̀ fẹ́ kẹ́yìn gba àdúràsì fún mi.
0: Mo pè ọ jáde, mo ní kí ló fẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: O wá sọ̀rọ̀ fún mi.
3: Bẹ́ẹ̀ni, má sọ pé mo wo oyún ni. Àṣé mo ti bímọ rí, mo ní mo ti bírí ó padà.
0: O ti bímọ rí ó padà. O sọ fún mi jọ yẹn pé òun wú ọmọ.
3: Mo wá ní mò ń wú ọmọ.
0: Kí ni mo ṣe fọ́n jọ yẹn?
3: Ẹ wá ní kí lọ ra èso pọ̀ mọ́lẹ̀ ń rí wájú mi yìí.
0: Mo wá ní kó lọ ra èso wá fún mi
3: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni,
0: pé ọmọ ni mò ń wò wájú ẹ.
3: Bẹ́ẹ̀ni, èso oríṣi méjì tí mo bá like.
0: Èso oríṣi méjì tó like.
3: Ẹ dẹ̀ bá mi praise.
0: Kaal.
3: Mi mo ṣù yẹn jẹ mo.
0: O sùn yẹn lo lóyún yẹn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ta ló ń pàtẹ́ ọ fárúgbó ìjọba? Bá mi sọ̀rọ̀.
3: Mo wá padà wá kí testimony pé mo ti lóyún o.
0: O ti lóyún yẹn gbà yẹn.
3: Ẹ wá ní kí lọ bí ọmọ náà láyà tàlàyà.
0: Mo ní kó tún lọ bí láyọ̀ pé mo fẹ́ rí ọmọ ẹ sójú.
3: Dúpẹ́ fẹ́ rí sójú pé ọmọ arúgbó ọjọ́ òkè ń kú.
0: Ọmọ arúgbó ọjọ́ òkè ń bímọ kú.
3: Dúpẹ́ mo ti fẹ́lẹ̀ lórúkọ testimony ni ó máa jẹ.
0: Mo ní testimony ni ọmọ ìjẹ́ tó bá
3: bí.
0: Ọmọ náà rè ní o. O ti gbọ́ ọmọ wá. Testimony náwó ẹ méjèèjì mi mí ìmọ̀ rú oore tí wọ́n náà fẹ́. Madam yìí ní August mo bí lèrè, mo ní kí ló fẹ́. Ó lọ mọ ni bàbá, ó lọ mọ ni bàbá. Mo ní ó yá lọ mú èso wá. Mo dẹ̀ ti bless ẹ, ó dẹ̀ ti gbọmọ wá. Ta ló lè sàmì bẹ yẹn? Oore tí wọ́n náà fẹ́ ó yá gbà.
1: Ámì.

0: Isaiah.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Isaiah. Chapter 8.
1: Yes, sir.
0: Verse 9.
1: Yes, sir.
0: Ẹ kó ara papọ̀.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Gather together.
0: Ẹ̀yin ilé àjèjì.
1: Yes, sir.
2: All strange people.
0: Out to you, ka.
1: Yes, sir.
0: Ẹ gbìmọ̀ náà papọ̀.
2: Hey. The plan.
0: Kì yóò dúró.
1: Bẹ́ẹ̀ni, o.
0: Olúwa ti kọ́ mi.
1: Yes, sir.
2: Has taught me.
0: Kì má ṣe dúnú ìmùlẹ̀ yín.
2: I will not stand in your company.
0: Asán ni ìmùlẹ̀ yín.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Your confidence is in vain.
0: Akọ nínú ìwé mímọ́.
1: Yes, sir.
0: Isaiah chapter 7:7.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: 7:7.
0: Ó ní báyìí lọ́lúwa Jehovah wí.
2: The Lord of Jehovah.
0: Ìmọ̀ náà kì yóò ṣẹ.
1: Bẹ́ẹ̀ni, o.
2: I will not come back.
0: Bẹ́ẹ̀ni kì yóò dúró.
1: Yes, sir.
2: It will not stand.
0: Ẹ kígbe ọ̀tá lómi.
1: Yeah.
0: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ mí.
1: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ mí, o.
2: Those that want to eat me.
0: Ẹ lọ jẹ ara yín.
1: Ẹ lọ jẹ ara yín, o.
2: Eat yourself.
0: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ parí mi.
1: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ parí mi.
0: Parẹ́ lójijì.
1: Ẹ lọ parẹ́ lójijì.
0: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pa àwọn ọmọ mi.
1: Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pa àwọn ọmọ mi.
2: You that want to kill my children.
0: Ẹ parẹ́ lójú mi báyìí.
1: Ẹ parẹ́ lójú mi báyìí, o.
2: Vanish before me.
0: Páńpẹ́ tẹ ẹ dẹ fún mi.
1: Páńpẹ́ tẹ ẹ dẹ fún mi.
2: The trap you set for me.
0: Kò lè mú mi, kò lè mọ ọmọ mi.
1: Kò lè mú mi, kò lè mọ ọmọ mi, o.
2: Trap me, will not trap my children.
0: Ìrìn àjò kan tí mi ò lè dé mọ́.
1: Ìrìn àjò kan tí mi ò lè dé mọ́.
2: Journey of no return.
0: Èmi ò ní lọ rú ẹ.
1: Èmi ò ní lọ rú ẹ, o.
2: I will not go.
1: Hey.
0: Sọ pé ibi òpópó tí ikú ò ti pa mí.
1: Ibi òpópó tí ikú ò ti pa mí.
2: The road that death will take me.
0: Mi ò ní kọjá lọ bẹ̀.
1: Mi ò ní kọjá lọ bẹ̀.
2: I will not go.
1: Yeah.
0: Awọn ẹsọ́kè.
1: Yes, sir.
2: Lift up your hands, everybody.
0: Ìwọ tó ń já tèmí dayọ̀.
2: Ayọ̀ àtèmí dayọ̀.
0: Ikú òjijì tí mo ń wò lórí ẹ̀yìn.
1: Yes.
2: Sudden death, I'm looking
0: for. Tó báyìí lè fò sókè. Ikú yẹn yẹ lórí ẹ̀.
1: Mi
0: yé.
1: Mi lè rúkọ jẹ́.
0: Ẹ fún mi ní fire.
1: Fire.
0: Lárẹ́ ṣe dèrè parí.
1: Fire.
0: Ẹ fún mi ní fire.
1: Fire.
0: Ika saida ma ilika pa.
1: Fire.
0: Ẹ wo bí ikú ṣe ń yẹ lórí.
1: Fire.
0: Holy Ghost.
1: Fire.
0: Ẹ gbé ọwọ́ ní orí.
1: Yes.
2: Hands on your head.
0: Tó bá di ọ̀la, mo máa ṣiṣẹ́ lórí agbára àlákálà.
1: Yes, sir.
2: Tomorrow I work on power of nightmares.
0: Àti agbára ìran òdì.
2: And power of evil vision.
0: Dúró dáadáa di wọ́n mo rí ẹ.
1: Yes, sir.
2: Stand there and put your hands on your head.
0: Ìkan lálá, ó ní mo rí pé ẹyẹ jẹun lórí mi. Ó ní ìtumọ̀ alẹ́ ni pé ọba ò bẹ orí ẹ.
2: He says the meaning is that the king will behead you.
0: Ìkejì lálá, ó ní mo lálá.
2: The second say I had a dream also.
0: Mo fún èso àjàrà.
2: I was doing grave in the vineyard.
0: Ọjọ́ mẹ́ta òní, ọba ó gbọ̀ padà sí palace.
2: In 3 days time, the king will call you back to the palace.
0: Àlá rẹ ni ayé ẹ.
2: Your dream is your life.
0: Irú àlá tó ńlá ni báyìí ẹ ṣe rí.
2: The kind of dream you are having is the way your life is.
0: Máa gòkè lójú àlá kó máa jábọ́ báyìí ẹ ṣe rí nìyẹn. Máa ṣe bí láńlọ́ọ̀dù lójú oorun kọ́ máa gbélé rẹ́ntẹ̀jì lójú ayé.
2: They act like landlord in your dream and be living in a rented apartment in real life.
0: A jẹ́ pé fake life ló ń lò lóde ayé, original ayé ń bẹ lójú oorun.
2: It means you are living a fake life in real life, but your original life is in your dream.
0: Fún mi lẹ́ni tó lè jẹsẹ̀ mọ́lẹ̀.
1: Yes, sir.
2: And beat their leg on the floor.
0: Mo jẹ́ àlákálà lórí ẹ̀.
1: Mi lórúkọ Jésù.
0: Mo já ìrankíran lórí ẹ.
1: Mi lórúkọ Jésù.
0: Mo já sọtẹ́lẹ̀ ibi lórí ẹ.
1: Mi lórúkọ Jésù.
0: Ṣé ọ̀nà tó ti ń gbọ́ mi ò jìnà sí lọ́rin? Mami, ìjọ mọ̀ pé o lè fọwọ́ rẹ tú gbogbo ọmọ tó bí lẹ́kọ̀ọ́gùn wọn dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí. Ǹjẹ́ ìwọ mọ̀ pé àti o lè tú gbogbo àwọn àbúrò ẹ lẹ̀? Àtẹ̀gbọ́n kídìlẹ̀ yín ó dẹ̀ dòmìnira. Ìran jáde sí mi gbàgàdà. Dádì, ìjà mọ̀ pé fúnra yín ẹ lè tú gbogbo ọmọ yín lẹ̀ kẹ̀dẹ̀ jọjọ ọmọ láyé kẹ̀dẹ̀ mọ̀ kú àkùrùn. Ìran jáde sí mi clearly. Ó ní gbogbo èèyàn ẹ lọ ra èso. Èso ọ̀sán. Ọ̀sán yẹn iye ọmọ tó bí ni o. Àti wàǹtí iye ọmọ tí yẹ bí lọ̀sán tí wò ó rà bá yẹn. Àtẹ̀yin brọ́dà, iye ọmọ tí bàbá yín bí òun náà lẹ́ rà. Gbogbo ọmọ tí bàbá rẹ̀ bí jẹ́ márùn-ún. Ọ̀sán márùn-ún ló rà. Ẹ̀yin ènìyàn, tẹ́ ẹ bá ti wá gẹ̀tì ẹ̀, ẹ wà lọ́wọ́ pólíbàgì kan. Pólíbàgì yẹn ó ní kẹ́ bá ń kó ọ̀sán yẹn sí. Ẹ máa gbé bọ̀. Ìran jáde ó kí ẹ̀ lójú mi. Ẹ gbé wá sí arúgbó ọjọ́ ìkìlọ̀ pàtàkì. Àti gbé ìpàdé Wednesday tá a máa ń ṣe. Àti gbé síjọ Friday làá mọ̀ ṣe ìpàdé arúgbó ọjọ́ báyìí. Ẹ sọ fẹ́ni tí ò gbọ́. aro Friday ni ago mejo aro agbe wa go kan gerege on kaluko ti mo salole eri ti poju tori oluwa ko fe le arugbo ojori gbogbo eniyan e mama je kan deyin mole mami e wa gba ogun omo yin pada everybody wa ra ogun omo ye pada kilo de ti gbogbo yin ni bukata bukata 2 million ese n tagbe ese n toro ko so mo kanu omo ya ti to ti ele wi pe se 2 million yi aya mo send ye ogo gbodo form pada egugu gbe igbodo yi aro Friday e ku osan ikejire oluwa ni gbogbo ke ra adun adun to mo je yen e mo mu yen na bo sugbon osan yen gbodo je yo mo te bi a jo pade ni church arugbo ojo ni josan kila nko gangan bere parugbo ojo lo lo side of a garage lo wa e ma bo ni lorin eyen eniyan e ni mofo ninu aye kan yi.

0: Ayo ati idunnu yin lo je wa logun. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
1: After working kílógù, ìgbádùn lógù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
1: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: agbalagba ti bi enje enje mo bi gorile de ra e ti se be fi awon gine awon agbebolo eleyi ti o soju fun won ninu ife agbaye a ti foruko awon lede mona kai bagana orile de paraguay awon na ti se be o a ti foruko awon lede won ni ko si fo en to ba be a ti jodi bi mo bi pana bi ma be pop si e gege bo se wa lata pa ti bege sugbon e je sare ka si yin leti awon fe se won se lore sore ele to wa ka giri agbalaye to ma lanfani lati waye loni e tori pe ninu fe se won se lore sore ele to ti waye loni orile de colombia o ti pa ko igbe ko bo lu costa rica le pelu ami ayo meta se yo kan iyan loru ni e ti mo gboru la se ka bagana canada a ti fi gi kugu ubekistan pelu ami ayo meji sodo to ba dide de ago marun ko etia Joseph Anfa pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀-èdè Belgium. Sari Wales, ó ń pẹ̀lú Ghana, tí wọ́n dago mẹ́lòó, ó dago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹ, mo tún já yín kẹlẹ̀ gbé yín débẹ̀, àjá àjátọ́sẹ̀, ìjà ní dálẹ̀ nígboro ayé. Ó yí àbájáde, ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ́sọ̀rẹ́ tàná. Norway ló pa Sweden, àmì ayò mẹ́ta ṣe yọkan ni. Turkey àti North Macedonia, Turkey fìyà jẹ́ pẹ̀lú àmì ayò mẹ́rin sódò. Austria náà fìyà jẹ́ Tunisia pẹ̀lú àmì ayò kan sódò. Bákan náà gẹ̀dẹ̀ rí, Pakistan pẹ̀lú Bangladesh, odò odò náà jọ gbà, Maldives pẹ̀lú Afghanistan. Afghanistan yìí, ó fìyà jẹ́ pẹ̀lú àmì ayò kan sódò. Bulgaria, ó bàtà ìyapani lọ́wọ́. Montenegro, gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Slovakia, ó pa mọ́tàálẹ̀ bí ẹran àbọ̀ pa. Àmì ayò méjì ṣẹyọ kan, ó ló fi pàyẹ́. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn. Mo tún ti já yín kẹlẹ̀, mo tún ti gbé yín débẹ̀. Ẹyin tèmi dà, ń láwàrí, ó yẹ mo rí yín bẹ̀ dúró re. Ó súnmọ́ra wọn lásán ni kò jọra wọn. Àgbàrá jọ tí lásán ni kò ṣe jẹ búrẹ́dì. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn. Eré gbogbo ẹsẹ̀ wìjì. Ó yẹ látàpá ti bẹ̀. Ẹjẹ́ ń gbé yín débẹ̀. Nítorí pé orílẹ̀-èdè Australia, àwọn náà ti fi léde. Àwọn agbábọ́ọ̀lù tí ó ṣojú fún wọn nínú ẹ̀fẹ̀ yìí àgbáyé. Ọdún 2026, tàánà mú lọ tàánà mú lọ. Ẹjẹ́ sáré gbọ́n sí yín lára kẹ́ẹ̀tún sáré fomi lò. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ kẹtàlá nínú oṣù kẹfà, ó ní orílẹ̀-èdè Australia àti Turkey. Náà mọ gbégbéré kí ìjàkà náà. Tó bá ti di ọjọ́ kọkàndínlógún June 19, olórílẹ̀-èdè USA ni ó mọ̀ pọ̀ iná àti orílẹ̀-èdè Australia náà jẹ́ mọ́ ṣe fáfà. June 25, olú Australia pẹ̀lú Paraguay náà jọ mú nǹkan lẹ̀. Ẹ pò ó. Ẹjẹ́ sáré bẹ̀rẹ̀ fún yín látàpá àti bí nítorí pé látòrí àmúlé Patrick Bate, Paulo Izzo, Matarian, lọ́wọ́ adé ẹ̀yìnmọ́, Asis Bayich, Jordan Boss, Cameron Borges, Alessandro Caissati, Mele Zednek, Dazin Garcia, Luca Errington, Jacob Italiano, Arisota Kaitrewin, Agbẹ́bọ̀lù lọ́wọ́ àárín gbọ̀ngàn, Cameron Devin, Auristic, Jackson Evans, Matt Cavey, Paul Logan Extra, Aden Onye, Atamadazi, Oni Rakunda, Leki, Yengi, Yopato, Felipe, Ture, gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn. Ó yẹ pápápá, eré gbogbo, ẹsẹ̀ wìtì, orílẹ̀-èdè Czech. Àwọn náà ti fi tiwọn léde ṣùgbọ́n torí ìjọba àkókò ẹjẹ́ sáré ká fún yín tó bá ti di ọjọ́ kọkànlá nínú oṣù kejì nínú oṣù kẹfà táwa yìí a mọ kojú orílẹ̀-èdè South Korea ọjọ́ kejìdínlógún June 18 òun náà mọ kojú South Africa tó bá ti di June 24 àwọn pẹ̀lú Mexico a jọ mú nǹkan lẹ̀ orílẹ̀-èdè US pẹ̀lú Paraguay June 12 ni tiwọn tó bá ti di June 19 orílẹ̀-èdè Paraguay yóò mọ kojú orílẹ̀-èdè Turkey yóò sì mọ kojú orílẹ̀-èdè Australia tó bá ti di June 25. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn lápájú bẹ̀yẹn wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí bẹ̀ mọ́ ẹ̀yin ọmọ jẹ́sì yọ fẹ́ ṣe yọṣù ṣáì wàhálà ẹ gba ìbọ̀ ẹ wúlọ wúbọ̀ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ padà gba ìbọ̀ nítorí pẹni tó ṣe ààrẹ fún àjọ UEFA Alexander Severin ó ti sọ̀rọ̀ fìdí ẹ̀ múlẹ̀ kí ló wí kí ló dẹ̀ sọ ó ní àṣeyọrí kó igbe gbọ́bọ̀ ló jásì eyín làgbẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Yúróòpù ó ní ó kọjá kèrémí ó sì kọjá téèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn. Ìgbà àkọ́kọ́ rèé tí ó fi rú ọ̀rọ̀ náà léde nítorí pé ó fìdí ẹ̀ múlẹ̀ won ni pe gbe gbe bo lu jazz ni gan o lo ti pa le gbogbo ebe tin be ni le europe ma pata porogodo lai se ku kan bi pe leyi o ja ti yeye alelegbe o si gbo su barabande fun won gege bo se wa lapa ti be yen o mo tun se ja yin beta o dori le de ragi awon na ti fi le de ba se koju awon gbe bo lu si àtàwọn agbábọ̀lù wo eléyìí tí wọ́n lò nítorí ìjọba àkókò olójà mọ́ sí ní bàdéńdélé lóòrọ̀ tòní lórí pé tó bá ti di june 16 olórílẹ̀èdè náà kí máa kojú norway june 22 náà máa kojú orílẹ̀èdè faransé nígbà tó máa kojú orílẹ̀èdè senegal ìyẹn ní june 26 ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù manchester city wọ́n ti ń pinnu àti náwó tó tó $300 million òun náà ni wọ́n wá nígbà tó jẹ́ wípé ẹ̀sùn fernandez tán gbìyànjú àti gbé ọ̀rọ̀ rẹ̀ ò tí ì wọ̀ gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹ ó yá mo tún ti jẹ́ àyín tán ẹ wò ó ó ṣẹ́ṣẹ́ kí ni kogo sálẹ̀ rico lewi de strasbourg wọ́n fi inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city lẹ̀ ní sáà yìí bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tottenham hotspur àwọn náà wá sàfihàn gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ nígbà tó jẹ́ wípé nata eric agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn yẹn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn wọn yẹn ó wù kó dúró sórílẹ̀èdè ìtàló gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ man city tó ti jẹ́ di mímọ̀ kí n tún sáré jàyín o wípé fi fódì o pẹ̀lú rodri àwọn fẹ́ fún wọn ní wíwádéhùn mi wípé kẹta wọ́n bọ̀ wíwádéhùn bó tilẹ̀ jẹ́ wípé rodri ó ní kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórí ẹ̀mọ̀dé ni wọ́n ti ń sọ́jú sí tí wọ́n dẹ̀ fẹ́ gbé anyways ìwé gbogbo ọ̀nà lọ́nà látọpá àti bẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe wà náà nìyẹn ó yá mo tó ti gbéra pàmò tamọ́ra ó yẹ pàpàpà eré gbogbo ẹsẹ̀ wìtì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain psg kí ló ń jẹ́ àwọn arsenal láyà mo dẹ́kọ̀ psg àyà wọn lùpì ẹ mọ̀ jẹ́ káyà yín jà kò ní ṣe pẹ̀lú tiyín nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù psg wọ́n ti fẹ́ gbé ta ni ẹlẹ́jùnà krópì agbábọ́ọ̀lù ọkọ̀ man city yẹn ni inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bọ́nùmọ̀tù ni tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tó ṣe kinní yẹn fún wọn tó ṣèkà fún wọn ọmọ ọdún mọ́kàndínlógún ni 19 years ẹ wò ó luis enrique luis campos àti nazaré calavi àwọn yẹn wọ́n ti sọ pé àwọn nífẹ̀ẹ́ láti gbé ọmọ náà ètò ń dúró dè òun ni wípé kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bọ́nùmọ̀tù kan sọ pinnu wọn lórí ọmọ náà kódà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal náà tún fẹ́ ganu sí i gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹ mo tó ti dá yẹn dáwọn nunes oní ẹ̀jẹ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ eléyìí tí ó kọ́kọ́ fi kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àlìlálẹ̀ gbẹ̀yìn òní sàtà wà yìí nínú líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè saudi ó tún jẹ́ bó ṣe jẹ́ bó tún ti dá yẹn kẹlẹ̀ gbẹ̀yìn débẹ̀ ẹ mọ̀ bọ̀ lójú òpó fi túkọ̀ ẹ̀yìn èèyàn mi dàmọ́dé tẹ́ 12 fm láì fi mọ̀ láwà láti máa wòmí ketekete dàmọ́dé tẹ́ 12 tv òun láfi máa wò mí ketekete láfi máa rí mi wò bí ìran gẹ́gẹ́ bó tún ṣe wà látakọ àti bẹ̀yẹn mo tún ti tẹ̀ sọ́wọ́ iwájú àjọ fífà wọn tún ti gbófin kan jáde lánàá ń gbé jáde kàṣàgbà ó já wọn láyà mí débí tàlàtì nítorí pé fífà ti fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn wípé amúléṣeléṣe yẹn eléyìí tí agbábọ̀ ló wà síbẹ̀ tí ó sáré lọ bá ẹni tó jẹ́ olùkọ́ni wọn lẹ́gbẹ́ là tí ó fọ wípé ṣébàṣébàṣé a ní kò ní sàyè yẹn mọ́ o wípé tí amúlé bá fi lè ṣubú lulẹ̀ báyìí wípé wọ́n yóò fara ṣèṣe wípé kò sáàyè pé kò sáàyè fún ó agbábọ́ọ̀lù ti ń bẹ lórí pápá láti sáré lọ bá olùkọ́ni lẹ́gbẹ́ là kó lọ mọ́ ẹgbẹ́ ìṣọ́ṣẹ́ gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹn à ń jálẹ̀ kàṣàgbà mo dẹ̀ ti dílé sẹ́yìn tèmi lára ó yẹ ẹyin tèmi ẹ mọ jẹ̀yẹ lọ náà ẹ mọ jẹ búrẹ́dì ẹlọ́mọ bí yín lọ́wọ́ ó yẹ pápápá ẹ jẹ sọ́rí dẹ́dẹ́ florentino pérez ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid ó náà tún ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní club world cup yìí ó ló fẹ́ di iṣu atáyán yẹn láàrin gbogbo àwọn nítorí pé club world cup yìí ó làwọn ti ṣe ìgbìyànjú láti rí dájú sọ́kẹ́ ni wípé àwọn gbà kó tó di wípé àwọn padà dé táwọn wa fi ń júrì ṣèfàjẹ́ lápá àtọ̀dọ̀ àwọn níbi táwọn wà yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn ò ní fọ́ gẹ́gẹ́ bó tún ṣe wà nìyẹn ó yẹ wọ́n pàpà james mina ó ti fẹ̀yìntì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọmọ ológun làlá ni ọmọ ọdún mẹ́rìndínlógún olóbẹ̀rẹ̀ kàríà rẹ̀ eléyìí ní ọdún 2002 ó dẹ̀ṣẹ́ bẹ̀ tó fẹ̀yìntì ìyẹn lọ́dún tá a wà yìí ó ti wá fìtà balẹ̀ kàṣàgbà gẹ́gẹ́ bí agbábọ̀ọ̀lù nínú líìgì ẹ̀bọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì tó ní ìfarahàn jù ní o most appearance only mo gbiyanju lati so awon fe owo lo ti gba ri o ti gba premier league le meta o gba champion kan super cup kan fifa club world cup kan fa cup meji carabao cup community shield ki lo tun ku ninu league agboje lorilede gesi won ni ohun ko si mo wọ́n lè rárá kò sí mọ́ gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹ. Bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé ó lè dọ́là nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Manchester City ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Liverpool pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Brighton. Báyìí ó lọ ti tó gé ọmọ Levy ó lè ti tó gé alúbàtà kan ìdarin gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé gbogbo àwọn olùkọ́ni mẹ́rin àkọ́kọ́ eléyìí tó gba coach of the month ìyẹn manager of the month ni o ìyẹn nígbà tí sà tó kó tẹnubodò yìí tó bẹ̀rẹ̀ lóṣù kẹjọ oṣù kẹsàn oṣù kẹwàá àtọṣù kọkànlá ani slot ló kọkọ gbà lóṣù kẹjọ kí ó tó di pé oliver glasner ò ń gbẹnu sí ní september october ní rubel almorin gba tiẹ nígbà tí sọba reska gba tiẹ lóṣù kọkànlá ju gbogbo ẹ lọ ǹjẹ́ ẹjẹ́ pẹ̀lú gbogbo wọn kọ́ bí gbogbo wọn ṣe wà wọn sí nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n ti gbà mọ́ báyìí ẹ̀sọ́ mọ̀rẹ́sìkà náà kọ́kọ́ sí bẹ́ẹ̀ náà kọ́kọ́ fún tiẹ̀ kó tó di wípé wọ́n fún bọ̀dá wa rubel almarin à ń fún ní general market ń tiẹ̀ o ẹ wò ó ó dànà kọ́kọ́ fún olùgbé oliver glasner torí pé fúnra rẹ̀ ló sọ ipò ń lọ nígbà tán ká bọ̀dá wa à ń ní slot à ń fún ní ódán à ń fún ní picture general market wọ́n dẹ̀ check up bọ̀dá nígbà tí sáà parí gẹ́gẹ́ bí yẹn ṣe wà látàpá àti bẹ̀yẹ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé amúlé kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù lo psg matthew safunu kò ṣe kí ni kò ní single save báyìí ìyẹn ní normal time at extra time nígbà kódà tó fi kan la penalty shootout nígbà tí kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù arsenal tí wọ́n ń kojú kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù paris saint germain ẹ̀rí pọ́ lọ fáfà ó tún lọ fára wì gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn ó yẹ pé pàpà agbábọ̀ọ̀lù ọmọ kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù máa yù yìí ọmọ ọdún mọ́kàndínlógún ni tyler fletcher a ti forúkọ rẹ̀ máa wọn agbábọ̀ọ̀lù eléyìí tó ń lọ sí ìfẹ̀ yìí àgbáyé fún orílẹ̀-èdè scotland látàrí kíni látàrí ìfarasẹ̀sẹ̀ billy gilmore eléyìí tó farasẹ̀sẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé wípé ọmọ lẹ́njẹ-lẹ́njẹ yìí ìṣẹ́jú mẹ́tàdínlógún òun náà lọmọ darren fletcher tí mò ń sọ yìí ló ti láǹfààní láti gba ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù manchester united àgbọ̀ọ̀jẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn àní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù real madrid òun náà tó ti fi ìtàn balẹ̀ kàṣàgbà nítorí pé àdá gúlà òun náà ló gba agbábọ̀ọ̀lù léńjẹ́léńjẹ́ léyìí ó ṣe dáadáa jù ìyẹn nínú ìdíje uefa champions league ní sáà yìí tàbá wọn sọ̀rọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù tó láwọn agbábọ̀ọ̀lù tó gba jù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù madrid ni ọdún 2022 ni vinicius junior gbà ju dọ́lì àmúgbà lọ́dún 2024 ẹ̀yìn tèmi gbòòrò ayé ó ti bọ́ sọ́wọ́ adágúlà báyìí kò ṣeé dúró wò bó ṣe ń lọ àwa ń bá dọ́gba àṣekágbá kí ni ìdíje uefa super cup yóò wáyé tó bá ti di ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù kẹjọ ni láàrin kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù paris saint germain àti kọ́ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù aston villa ibo ni ó ti wáyé pápá ṣeré rb arena ìyẹn lórílẹ̀‐èdè austria ní agbègbè salzburg ibẹ̀ ni ó ti láǹfààní àti wáyé gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn tó nìyẹn ó yẹ kú ó ń bẹ̀ kò ṣe dúró wò ẹjẹ́ sáré tètè tètè ó dorílẹ̀‐èdè nàìjíríà lọ́dọ̀ àwọn obìnrin àwọn màmá ó yẹ pé pàpà ẹjẹ́ sáré jó yẹyẹ wípé ìgbà àkọ́kọ́ rèé o tí ikọ̀ ẹgbẹ́ tí orílẹ̀‐èdè tí ìpínlẹ̀ mọ́bìnú ìgbà àkọ́kọ́ rèé tí ìpínlẹ̀ port harcourt tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gba àlejò ìdíje ìgbà àkọ́kọ́ rèé tí ìpínlẹ̀ rivers ní agbègbè port harcourt tí wọ́n gba àlejò ìdíje ìdíje wo ni mò ń gbìyànjú àti sọ ìdíje super six ni ìyẹn fún àwọn obìnrin ẹ wò ó ọjọ́ karùn-ún sí ọjọ́ kẹrìnlá nínú oṣù tá wà yìí ó ní ìfẹsẹ̀wọ́sẹ̀ wọn láǹfààní láti máa wáyé ìyẹn ní ìpínlẹ̀ rivers port harcourt náà sì ti gbàlejò rẹ̀ ayò olùpọ̀ ti wá ṣẹ̀ṣẹ̀ yìí yín bá wọn ó wò bá lápá àti bí àwọn ìwé náà gba bayelsa queen rivers angels edo queen fc robo queen nazarawa amazon pẹ̀lú abia angels ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́fà ni o àwọn sì jọ kojú ara wọn ni oníkálukú gbé ìfẹsẹ̀wọ́sẹ̀ tó tóbi márùn márùn gẹ́gẹ́ bó ti ṣe di mímọ̀ ẹni tó bá wá ní àmì tó pọ̀ jù òun náà ló yẹ yọ tó sì kẹsẹ̀ járí látàpá àti bẹ̀yẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal wọ́n fi tán balẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ ìyẹn nínú ìdíje uefa champions league eléyìí tó gbọ̀n bí tí ìyẹn ní ìyẹn tí sáà fi tẹnubodò tó sì kùnà láti tó ṣe kíni láti gbé ife ẹ̀yẹ gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹ olótúnṣe di mí bàbá yẹn o ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì àjọṣepọ̀ ọ̀rọ̀ láàrin bernardo silva àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona ó ti ń wọ̀ báyìí ó ṣeéṣe o kákéde ẹ̀ ní kòpẹ́kòpẹ́ òun náà ló jẹ sáré láǹfààní láti gba sí yín lára kẹ́ẹ̀dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn nìyẹn kò ṣe dúró wò bó ṣe lọ ẹ̀ mọ̀ bá dọ́gba ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù monaco wọ́n ti gbé ta ni ansu fati 11 million euros sínú ẹgbẹ́ wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí bẹ̀ mọ́ àti wípé kò rújú o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sìn nìkan ṣoṣo ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti london eléyìí tó ti jáwé olúborí tó gbé ife ẹ̀yẹ champions league kò tún sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì náà tí ò sọ̀rọ̀ àwọn tọ́dé fáìnà tán ìgbà o ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gbé ni mò ń sọ ó yẹ pápápá yéé ń sáré débẹ̀ ó yẹ àwọn àkíndébí ọmọ pàbẹ́lẹ̀ ni ó tó di pé wọ́n wọnú ìyànnà ẹ́ ti fi léde àwọn agbábọ́ọ̀lù tí mùsùlùmí wọ́n dá mùsùlùmí ìyẹn nínú ìdíje uefa champions league ní sàtà ṣẹṣẹ lò tán yìí látòrí àmúlé david raya olówà lójú ilé chachacha bruno mendes gabriel magaez maricos ó pẹ̀lú lorente àwọn yẹn náà jẹ́ adìẹ yìí mú lọ́wọ́ àárín gbùngbùn ibẹ̀ láti rí fìtí pẹ̀lú declaraisi lọ́wọ́ ọgbó àárín michaelis pẹ̀lú varakaskelia lọ́wọ́ iwájú yìí àwọn aríta ni àríkè pẹ̀lú osmani dembele ó ti wá di wọ́wọ́wọ́ wọn láàríta ni àárín kylian mbappe ìyẹn nínú àwọn orúkọ yìí wọn ní vinicius junior sọnù bákan náà gẹ̀dẹ̀ rí àwọn olólùfẹ́ kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal wọ́n ń fọpá jánu ni wọ́n láwọn ò rí máa ti subi mẹ́ndì ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà ipò pẹ̀lú gbogbo gbìyànjú eléyìí tó bẹ̀rẹ̀ jẹ́ẹ̀sì náà sí ó yẹ pápápá àzáré gbapá àti ibẹ̀ náà lọ ìyẹn látàpá àti ibẹ̀ yẹn àzáré dápá àti ibẹ̀ náà ó yẹ ẹjẹ́ sáré ṣe sọ́pọ̀ àti bí kí n tó lọ mú ìpolongo àti ìpolówó ọjà ẹjẹ́ ń wọ àwọn tèmi tó wà ń bẹ̀ ó yẹ mo rí yín bẹ̀ dúró re àbúlẹ̀ sówó jẹ́sì gbé nẹ́bà wá jẹ́sì gbogbo òpínlẹ̀ sùn ó dúró re dúró ká àfàtàmọ́là ó yẹ mi owó ẹtì brọ́dẹ́lì ó dúró dúró fèrè bí ń bà ṣe yí lọ́mọ ọ̀gá ńlá gbogbo ọ̀tá àkọ́gun ọ̀gá kan ọmọṣẹ́ 12 billion ó yẹ mi owó ọtì bà mi ó jayé jù rọ́dà mi tó gẹ́lántì ẹ̀ dáadáa ni ó yẹ mo rí ń bẹ̀ àjàsíkórì wáyà ní ti sin èèyàn mi kò ní bàjẹ́ ó yẹ mo jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ ẹ̀yìn ti gánàs nígboro ayé ẹ̀yìn náà ojú yín ti ṣó ó bíje gbogbo àrígbábò kẹpà ó fi déta gúnmọdé aláwọ̀mí àmúta ó yẹ mo jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ kọ́mùrèdó yìí kó lébi arábàbí lójú àkọ̀ráyè ó wá kẹ́sìpẹ́ pàtì nìyẹn nàmbà àwọn ti gánà sí ní gbogbo òpínlẹ̀ ọ̀sùn nìyẹn ó yẹ jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ látàpá àti ibẹ̀yẹn ní mọ̀nàkà ó yẹ pápápá fọ́ọ̀mù primacy ní apostle tó ní àjíjọ náà lánìyàn àjíì àwọn ti yemọjá mọ̀ fọlúkù lóṣòdì àdúró eré dúró fèrè bímbà nàbà wọn gánà sí gbogbo yemọjá nìyẹn ó yẹ mi ò ní wá yín ti bírọ́dà mi àwọn yẹn dúró tẹ́wọ́ the standard gidigba mọ́ndà sí rùbá lógún nàbà wọn liverpool ní gbogbo àkọ̀ráyè àwọn yẹn náà dúró tán ní lápá àti bẹ̀ àwọn ti liverpool náà wọ́ kìlọ̀ nìyẹn ó yẹ pápápá ọjọ́bọ printing press àwọn yẹn náà dúró fèrè bí ń bà àwọn ti gánà sí nìyẹn ó yẹ látàpá àti bí ẹjẹ mú ìpolongo àti ìpolówó ọjà kúrò lọ́nà náà tí ń bá padà dé kí n dáyé kùdọ̀ balẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní wọnú ìyànnà náà kí wọ́n ṣe ojú òpó lẹ̀ ká jẹ́ láǹfààní láti jọ kó fíṣọ́fíṣọ́ rẹ̀ ká dẹ̀ yẹ wò ìyẹn látàpá àti bí ó yẹ látàpá àti bẹ̀ ẹgbẹ́ mi sókè lókè lọ́hùn-ún kẹjẹ mú ìpolówó ikú lójú ọ̀nà.
1: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komo de dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
2: monomin plus fun eroja to n tu inu ara se leyin wa di imejile

0: fẹ́fọ́n alẹ́mọ́ ní second team fún rẹ̀ ìbátan dáa torí gbogbo àwọn tó ń pèkì yìí ká nílẹ̀ kó wà ń bẹ̀ lóòótọ́ ká ní òṣìṣẹ́ àwọn tó sì kù yìí náà ṣiṣẹ́ tó bóyá ká máa mú bí mẹ́fà lẹ́yìn tó bá ti mú team of the season
1: ká máa mú bẹ́ẹ̀jì. Àìdí àyè náà tó dáa 0916159011 lójú òpótẹ́ láǹfààní láti gbà wọlé àkúnná matata. O kọ́ yín bulẹ̀tì pé yìí. Ó yá o.
2: So our English champion, England champion ló sọ̀rọ̀ lọ́wọ́.
1: Kí lẹ sọ?
2: England champion.
1: Ẹ̀yin Arsenal. Ó yà ẹ jẹ́ ká wọ̀rọ̀ team of the season tí wọ́n mú yìí.
2: Ó wà òkè, ó wà òkè. Gbogbo àwọn tí wọ́n mú yẹn náà ló wà Modi Savre. So very good thing. So gbogbo àwọn gbèsè sí yẹn àwọn ti wà náà níbi táwọn wà ní ẹni lẹ́sẹ̀ 2035.
1: Tẹ́sí àtàṣínà ẹ jẹ́ bára yín débì kan. Àkúnná matata. Oya.
3: Bọ́lá wa sókó tí mi.
1: Oya ẹ̀yin ti Gunners.
3: Ààrẹ yìí ní páàkì
1: òkè ìwà. Wọ́n fẹ́ jí gbé ní ọmọ Jẹ́sì ni ẹ ti lérí mọ́ mi.
3: Ẹ wo ṣe rí àwọn èmi ò tí ẹ mọ̀ gbà tí òfin kò sófin níbi à ń fìyàn sí yẹ̀yẹ́ mọ́ di eré ìdárayá o. Kí olófo máa ọmọ sọ̀tẹ́ ológun. Àwọn trophies kan máa sọ̀tẹ̀ champion. Ojú òtí ẹ̀ wá sí wọn ṣé ẹ mọ̀ pé àgẹ́ta ló bi property.
1: Ẹ sábà pẹ̀lú táwọn adédìrẹ́ ṣẹṣẹ sí yín náà nìyẹn.
3: Ló bi property o. Àgẹ́ta ti sọ ló bi property.
1: Sure.
3: Ṣé ẹ mọ̀ pé a ti mú ọdún kẹwàá àti Chelsea náà báyìí tí ó ti gba Premier
1: League. Tí Man U ti mọ́ síbi 13.
3: Ọmọ Yorùbá fẹ́ mú yìí kí ti gba Premier League. So a ti bẹ̀rẹ̀ sí ní kà.
1: A ti ń kà fún ẹ náà.
3: A ti ń kà fún wọn.
1: Ó ti dé ogun.
4: Ṣé pẹpẹ a ti wọn gan máa ju Arsenal 22 years lọ? Àbí.
1: Ẹ̀rí fún táwọn adédìrẹ́ kò náà gbọ́. 0916159111. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ̀ rí mi páàkì? Àwọn ọmọ Jẹ́sì náà lérí mọ́ mi o. Àwọn lérí mọ́ mi pé tàn bá ti rí mi pé kò sí ẹni tó lè sọ́sẹ̀. Pípa àwọn ó sọ mi tí ń fi jáde ni. Pípa àwọn ó sì sọ mi débi tí n bá lọ. Àwọn olú mi àwọn fẹ́ pa mí. Mo yà gbẹ́mọ̀ rárá mi
4: níbi tó.
1: Àkúnná matata.
4: Kò
1: sí rí o. Bẹ́sẹ̀ bíi wọ́n náà wọ́ ìsàlá o. Má lọ wá o. Ó yà.
5: Ìwà
1: owó mi dà.
4: Ìwà ẹni ò jẹ́ kó wà mí.
5: Ọlọ́tẹ̀ ni àmì.
1: Ìwà tẹ́ wù lórí. Sọ́wọ́n sì tún fi mẹ́sẹ̀jì jíṣẹ́ fún mi níbi tí mo dúró sí lọ́kàn pé mọ́ ti wọlé o.
5: Ẹ ti dó táwọn ọmọ Jẹ́sì jùlọ ọdún yìí náà.
1: Ẹ má wọrí ẹ ti ń dún tì nínú ẹsẹ̀ ṣe ti mọ rẹ̀. Báyọ̀ ṣe wọ́n mi náà bù lọ́wọ́ ẹ má wọrí.
4: Ìkọ̀kan ló fẹ́ máa mú
1: lọ́dọọdún Àkúnná matata.
6: No Chelsea, no football.
4: Àwọn Chelsea
1: wáyà ọ̀dà. Àwọn Chelsea wáyà ọ̀dà.
6: Bàbá Chelsea láti Àsàdámù.
1: Èmi jẹ́ gọ̀ọ́kẹ́ sí lẹ́sí.
6: Wo ẹ̀yin Newcastle ẹ̀ wọ relegation ní next season.
1: Èmi kẹ́dẹ́ ẹ̀tẹ́ àbátẹ́ tó fi ṣe owó tó padà sórí yín.
6: Ẹ máa gbọ́ iṣẹ́ sọ kínní kan fún yín. Arsenal tó gba champion of
1: England. Ẹ mọ bẹ́ẹ̀ sì pé gan.
6: Èrú lẹ fi gbà á. Èrú ni wọ́n fi gbà á. And again, VAR ó support wọn. Àwọn ref wọ́n support wọn. Ẹ̀wọ̀n tí wọ́n bá pẹ̀lú Chelsea. Ẹ̀wọ̀n tó gbá pẹ̀lú Man U. Ẹ̀wọ̀n tó gbá pẹ̀lú West Ham. Ẹ wo ojú Arsenal bo ní next season.
1: Ó dàrú yé di wọ́ wọ́.
4: Chelsea àti Arsenal.
1: Ó ti dàrú yé di wọ́ wọ́ látàgbà
4: ní Nàìjíríà.
1: Ẹwọ̀ ẹ jẹ́ máa sẹ́fẹ̀ kí mo ìgbà bí lọ. Ṣùgbọ́n kí n tó mọ̀ lọ, ẹ jẹ́ kí ọlọ́jọ́ bí òní. Ọmọ ológun tó ń sọ ńlá ni. Ọlájúmọ̀kẹ́ Sóni Bárẹ́ òní lọ ilé ìbí rẹ̀. Happy birthday to you, long live and prosperity. Láṣẹ lọ́nà Èdùmàrè. Oyè ọ̀dọ́dún ni sọ́pọ̀rú ọ̀dọ́dún lè rù wá wà. Ọ̀dọ́dún làárọ̀ mọ́ mi lórí àtẹ. Bọ́dún bá yọ pèrègùn ẹmẹ́wù tuntun wọ̀. Àti ìsàmọ́dún, àsàmọ́dún sẹ̀mí. Ẹ jẹ́ má fi yẹn sí lọ. Lórúkọ Ayédèjì Sóni Bárẹ́ ta jẹ́ láǹfààní láti jọ sínú ọ̀rọ̀ tòní. Adéwálé Adédáyọ̀ ló kọ́ tèmi o. Ìrúmọ̀lẹ̀ tí ń gbénu rédíò kùnyìnmù ìmọ̀ àti bàbá transistor rédíò. Ẹ̀yin ọmọ Jẹ́sì mo gbọ́n mi lọ́wọ́ ó di bí ẹ bá túkò lọ́rùn mi. Bí bàbá ṣe jọ wà ń páàkì bí ò bá ṣe lọ bí ò bá ṣe sẹ́ẹ̀tì tó. Ẹ lérí mọ́ mi wípé bí n báyìí wá bẹ́ẹ̀ báyìí rí mi tẹ́ ẹ dá mi mọ̀. Ẹ tírèsì mi dé yídí ròdù ẹ sì ṣe mí léṣe. Mo yá ajá pa èmi jẹ́ gọ̀. Èmi ẹ lè kó n bá o. Next time, ẹ má lérí mọ́ mọ́ àjọṣe dáadáa tẹ́ ẹ bá ti lérí mọ́ mi. Títí dìgbà mi wá rèé, bẹ́ẹ̀ fọ̀ náà ó rò fún àá, ó dàbọ̀.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kan bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: kama ki o pe atun ko ojumo eku ajode toni bo loju ojo lodo ti yin aku ojumo oni bere bi awada tun de lori eto a tu pa le iroyin ni damode 2.7 fm ni lo ti lori leji re o
1: okin lo nke si
0: loni ta wa di owe mo gbagbe mo la mo ko idede awon iroyin agbo sifila sigida agbo ko agbo la mi loju agbo rere agbo ko eh sele inu an lo tun sele o gbogbo gbogbo e na la ko wa meji wa le wa bi o ba je wura je poton ewa woro lodun je re se wa poton ba e lodun je bread ola ti re wa jogun ni opo bi ti lo ko temi o
1: sebi agbalagba ti o ba pari ija ko gbodo dai ija sile o de lowuro to ni eto yin eto wa eto atupa le royin se kan da mo le 2.7 to wa ni lorin ni ipinle kwara oni ni ojo segun ojo keji ninu osu kefa osara osu ta sese mu osu tutu lana ode ye to lodo ti yin bo le se npe awon kan koko ajimuni awon elomiya ra ro ton ba ti bayi won se lora ni tori pe o je ogueje fun won se wa ri awon victor awon grace awon semilore awon akobi lara ro bayi be rokare tan se lora ise ti royin o de lowuro toni o ye ato si panda tanka lawon lebo miran tori pe wo leti mile badan amola lafure ati abula ewedu ati aro gufe ogubani victor tin gbe tomi ni nkan bi ago mejo wuro koga iseju meta to taiwo adeyemi loruko mi okun moni
0: oroyin punch o be mi wode koda daily post re o sacramentia ti vanguard lodo temi o
1: all right now opa alo wuro toni ana fi tipa ko wole ni the nation Daily Trust Channels ma tu wa kan ilekun le meji sorry le kan pere ni jararo in diamond lo wuro toni opa abara kako bo sekere lo wuro toni
0: mo ti de ko fo bode o da je mi na gbera pa lodo temi to ba je be bakan na lo mo se sori run lodo temi bi o ni wuro yin punch na mo fe koko ti gbera o se agbalagba tin la gun ni o e ko ma ni so are tinubu ba ba mo se be o mo sori kodu lori oluko ti won be ori re nipele oyo o ko lohun sa nu se le lori ewo awon akeko to wa lakata wa ji ni pe a don la won o to oni are bola ahmed tinubu baba ti fi ibani kedun re han si mo lebi eni ti awon ti won ji gbe iyen awon akeko ati awon oluko nijoba ibile orire ni onipele oyo oni sere ko si omo kankan eleyi to ye ki eto abo ko je niya ni pe o lo yara lati lo ri kawe ninu apile ko to won fi lede lanojo aje o se ni are lo mo sala yoro pe se ri nse ni awon mo lebi toro nkan o mo irora ti won la koja leyin akolu ti won se sawon ilu ni ezele ati yahuta ni eleyi to fa igbarata jake jado orilede ye lori oro isoro eto abo lawon ile eko o are lo mo tun se ibani kedun bani daro pe lawon mo lebi oluko ti won se ko pa ninu akolu na to fi mo abileko oyedokun tin se opo yen ti won pa oko re ni o michael oyedokun eni ti won ni awon ajinigbe se ni won mo dunbo re eye awon bandit ni pele oyo o sakawe re bi eni to kan lugbadi sele ele to je pe a le gbagbe o na bo ti wu ko mo nile wa o se eyan to je yan to ko lo mu kero mo beni to gbe su ti e ka na o ko lohun sa nu o awon na ko lohun ba wa tu won le ni rorun
1: mi
0: na lo gbe royin lojumo to ni o
1: to the nation omo gbamu lo wuro toni opa keke royin ti mogun garo ti mogun mo segun lo wuro toni iwaju are tinubu omo gbe keke royin mi de lo wuro toni toni ewo omo eni re ko gbudo se di bebere ka wa sin leke si di omo elomiran are ile yi bola ahmed tinubu ti gbe subara bade ranse si le ise ologun ori omi le ye o je fidi e mule bi pe awon na ni agbalagbangba agbalagbi ni le ise ologun ori omi ni le adulawo are tenumo bi pe awon mo ile ise ologun ori omi ohun gbegbe si akin lati deko igbesumo mi lorilede ye tinubu lo fun won lede nigba to se so loju awon oko ijagun ori omi meta ototo won sera fun ile ise ologun ori omi ile ye won se loju re ni ibi omi eko Atlantic waterfront to je pe won fi se ajoyo bi ile ise ologun ori omi ohun se pe odun o ye pe aadọrin odun ti won da sile are tinubu o wa gbosubara bade fun awon omo ologun ori omi ile ye we pe ani akini yin papa julo pe se gbe akin lati mu adeko de ba awon ole ton ji epo robi le yiko ati papa julo ati awon wodaran miran lori omi the nation lo so loto ni opa
0: dele post re o leji re o se eyan to ba ju koro ko ma reti ogulu tun ni o nino iweroyin daily post ohun lori esun sise maka roro eto diboko mesi oyo awon iko ti atiku won ti ju ko ba ku gbe oro para si baba su lawa o won ni lori keri jade bo ba do loju nse ni awon igun nino egbe oselu African Democratic Congress iyen ADC to wa fun omoye legbe oselu na iyen atiku abaka ni o won ti soro pada iyen ko ba ku gbe oro o si akowe ijoba le wa tele ri ni iyen baba su lawa o lori oro ti won ni o ti igboro enu re jade o nipa lori oro atiku won ni egbe oselu ADC won benu atelu eni tin se akowe agba ile wa tele ri na lori awon ibenu atelu en eto idibo to je ti ko mesi yo to je eto idibo abenu ti won se fun eni to fe dije dupo are ninu egbe oselu na nibi ti o ti ni se ri no fi esun kan lokan ojo kan pe won ti pa won ti sakoba si ilana isijoba warawa to ye ki won o tele koda o ni se ni won ti tobo ilana eto idibo ko mesi yo ele ti won si legbe oselu na ni won tobo loju lawa leni to soro na nigba to nkede pe o ti ko legbe oselu ni to lana ojo aje o je bo se fesun kan ti ko pe se se won lo ri yi eto bo ko mesi yo na ki atiku ba le wole iyen je bi e omo ye legbe oselu ADC o oni se wari ni won se seun be na ni won yi eto libo nka kiri orileede yi o ge bo se wi o se adoju ti ni oko baye ni mo nta ku si waju le ane ni daily post ma lo gboro yin eleji re o
1: to daily trust le mi gba mu lo wuro toni opa do demi bi to wa yen ki ngbi e ni garo ni lapin pada wa sile lo wuro toni ka jo ko worin lo so di kekai esuaju egbe oselu ADC toni nkan ta ba ni gba lowo talaka na mo lati mo ko baba sila wa to fi gba kan je akowe se apo ile yede ti kowe kuro ninu egbe oselu alatako African Democratic Congress ADC lawa lo se kede ohun ati jade kan to buwalu ni ana ojo aje Monday ojo kini ninu osu kefa odun ta wa ye baba sila wa igba kan ja ko isa pole jiri tenumo pe eto dibo ko mesi yo to waye ninu egbe oselu ohun fi po re won fesun lede pe won se orisirisi ojoro papa julo lati je pe ko je pe atiku ati awon eyan re oni yo wole o wa tenumo oni ewo se ri eto dibo ko mesi yo ohun o ti fide mule pe awon eyan ko ni gboya mo no lana abele oro oselu egbe oselu ADC wa ni ewo to Yeah. Mm. O kuro ninu egbe oselu ADC the trust ni solo to ni opa
0: oda vanguard ri lodo temi o je n pada wale ni ipinle kwara wa o se iwo fe jeru emi fe jeru lobe o wa pe oro le wo oro ni wo o nise ni gbodo ro so aigboro ni ye o bele legbe oselu PDP ni ipinle kwara o gege bi oludije meji se farahan ninu egbe oselu kan soso won ni awon fe je gomina o nise ni aigboro ni ye ohun gbodo ro so o mo sele o ninu egbe oselu eyi to je ti olobrada PDP o ele to se pe adari won ni ipinle yi iyen dokita Bukola Saraki eyi to ndari o ninu egbe oselu PDP ohun ge ba ti siri igun meji ototo o ele to ye pe won se agbe kale te pepe oludije dupo gomina meji ototo ninu egbe kokan won ele ti won ti foju han lede lowo ta wa ye o se omo iya kan na lakara ti mai mai ohun ti won la koja na lo so won do ototo o won ni nse ni eka ti wiki ninu egbe oselu PDP ohun la won fenu ko ni ojo aiku pe seri awon kede onimero iyen engineer kaleka wu agaka o gege bi eni ti o gbigba eto odibo gomina ninu abi ase egbe oselu ohun ninu eto agbe kale ti won fenu re jo ti won fenu re guna o ti won si fenu re ko soju kan nse ni won ni alaji lade asan lana ode yi o lo na to je igun ti turaki lo na lo ba tun jade goba yo ti won ni won tun gbo na le o bi eni ti o tun dije du iko gomina labe ase egbe oselu PDP yi kan na nipinle kwara o nigba to so lori isele na akowe egbe oselu PDP ohun kayode abdurrahman o sala yoro pe seri nse ni olùdíje ti ẹka ti PDP eléyìí tí ó sẹ̀sẹ̀ yọjú gamboro náà o mà ní àwọn kan wọ́n sagbátẹrù rẹ̀ tí wọ́n kì í sọ ẹgbẹ́ òṣèlú PDP láti fi ṣe ìmọ̀dàrú yẹn nínú ẹgbẹ́ náà mà ní gẹ́gbó ṣàlàyé pé yẹn pé ìsìn ni sẹkítẹ́rìàtì fún ẹgbẹ́ náà ni wọ́n ṣàlàyé pé sẹ́ri ọ̀gbẹ́ni ládi azam lóòótọ́ ó gba fọ́ọ̀mù bóun fẹ́ díje lẹ́gbẹ́ òṣèlú PDP ó sì kópa nínú ètò ìdìbò kòmẹ́sì ó yọ tẹ̀gbẹ́ òṣèlú náà ṣe fáwọn tó fẹ́ díje dupò gómìnà mọ́ o àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ṣe ló pàdánù ètò ìdìbò náà kó sọ pé wọ́n wá fa ẹ̀yìn àkàlẹ́ kàwó àgàkà wọ́n fà á lẹ̀ bí ọmọ oyè lẹ́gbẹ́ òṣèlú náà o ṣe èèyàn tí ó sì làjà láàrin oṣù pa àtùnrún ni olúwa rẹ̀ yóò dojú sọ́mà kẹlẹ́lẹ́ o fangari ló gbẹ́ròyìn eléjì rẹ̀ o.
1: all right now ọ̀párẹ̀ elówúrọ̀ tòní tó lọ ṣàlàyé nínú ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀ka ti ìpínlẹ̀ kwara yàrá ròyìn channels onáàmọdé lówúrọ̀ tòní tòní ikú tó ń pojú báyìí òwe ńlá náà mà ló ń pa fún ni ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí ti pàṣẹ fún àwọn olùkọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ ọ̀yọ́ pépé kan bẹ̀rẹ̀ wo iṣẹ́ nìran bẹ̀rẹ̀ láti àná ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wà yìí di ọjọ́ míì ọjọ́ rẹ̀ àṣẹ ọ̀hún tó léde látọwọ́ àwọn adarí ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí tẹnumọ́ ìgbésẹ̀ náà láti ṣe fẹ̀hónúhàn látàrí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní ìgbèkùn àwọn aginigbé ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ pé kò tiẹ̀ sẹ́ni tẹ́ni tó lè sọ ìgbà tán tu okùn lọ́nu wọn wọn tẹ̀síwájú wípé àwọn èèyàn ọ̀hún bọ́ ṣe wà ní ìgbèkùn àwọn aginigbé ti dá ìkàyàsókè sílẹ̀ fún àwọn olùkọ́ pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ àwọn òbí àwọn ọmọ wọn náà wọn fẹ́ jẹ́ kan lọ sílẹ̀ ẹ̀kọ́ mọ wọn tẹnumọ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ó ti fa ìkàyàsókè sílẹ̀ káàkiri àgbègbè kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ ló ń ṣàánú wa ní chanẹ́ẹ̀sì òfìlédè lówùrọ̀ tòní ọ̀pá.
0: ó dáa jẹ́mi lọ fangadi irú ròyìn tó mú wáyé ohun tó bá jọra la fi ń wéhun èpo ẹ̀pà lójọ kó sí ẹ̀lérí orí aláàmù lójú orí alábàwọn ní ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé níbẹ̀ o ẹgbẹ́ nut mọ̀rẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè yìí lónìí ọjọ́ ìṣẹ́gun mọ̀ ní gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde nínú ìròyìn o ṣe ìgbà tá a bá dúnkù náà lóru àgbẹ̀ o ṣe ni ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ wa jí mẹ́fun nut wọ́n ti kéde pé ṣe ni káwọn gùnlé ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè yìí o tí wọ́n ní pé yóò wáyé ní ọjọ́ ìṣẹ́gun eléyìí tí yóò pe àkíyèsí yẹn ìjọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti lórílẹ̀-èdè yìí o sí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé àtàwọn olùkọ́ tí wọ́n jí wọn gbé láwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀yọ́ o nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn fangadi lánàá ọjọ́ ajé ń ṣe ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ látọ̀dọ̀ ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ náà ìyẹn ọ̀gbẹ́ni audu titus amba eléyìí tó ṣàlàyé pé ẹgbẹ́ uta lọ́wọ́ táwọn wà yìí àwọn ò lè faramọ́ mọ́ lórí ìpè fún yíyọ̀nda àwọn tí wọ́n jígbe tó wà nígbèkùn àwọn ajínigbé náà o amba gbarata o lórí ohun tó ṣàkàwé bíi àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀daràn eléyìí tí ó ń kọni lóminú àtomi òde o ó ní ṣe ni àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jígbe ni wọ́n fi wọ́n ṣe ààbò lórí ara wọn ó ní ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ń pè fún akitiyan àti àfikún akitiyan láti lè dóòlà àwọn tí wọ́n jígbe náà o níbi tó ti ké pòrora tó sì ń ké gbà jáde pé ẹ wò ó ẹ fi kún akitiyan yín àtìgbésẹ̀ yín o ẹ jẹ́ kó sì sóréré láti lè dóòlà àwọn tó wà nígbè kọ̀ǹgẹ́ bí ẹgbẹ́ náà ti ṣe tán wọ́n sì pàṣẹ fún gbogbo olùkọ́ nípínlẹ̀ ọ̀yọ́ pé ẹ wò ó ẹ pàṣẹ tì ẹ máa wò sẹ́ríran o ẹ já gòlé ìwọ́de ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé o gẹ́bí wọ́n sì gbé jáde ṣe bí ìbá wá ṣàìsàn tó sì tíṣà tí ọ̀sán kílẹ̀ ní mẹ́tì ó wà lórí babaláwo àwọn ọmọ náà kọ́ lọ́wọ́ bá wa gbà wọ́n kó tú wọn lẹ̀ o lágbára ọlọ́run ó dé bá wa láyé láàyè àti nírọ̀rùn fangadi ló gbèrò eléjì rẹ̀ ká polówó ọjà kan.
1: Tá a pàdé lẹ́yìn ìpolówó ọjà yìí a tẹ̀sájú lórí ètò yìí ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dáamọ́lẹ̀ ti 8.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kan sí akínyìn pé a kú ojúmọ́.
2: Make fun of our tutor, let's have a talk.

0: ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní ìkànnì dáàmọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara ọ̀pá kẹ̀kẹ́ ìròyìn mi tí mo gbé lò òwúrọ̀ tòní ìpínlẹ̀ Kwara òun náà mo mà gbede lò òwúrọ̀ tòní bẹ́ẹ̀ ìròyìn ọ̀hún ó ní ẹ̀wò ọmọ nílùú rèé kò ní fẹjẹ́ kojú nígbà tí mo lọ sílẹ̀kùn ìyárùn dáàmọ́rì tó wà ní ìlú ìlọrin ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn kan nílẹ̀ yìí tó tún tako ìwà àjẹbàdàn oníṣèjọba comrade mọ̀ṣù láàrin ọ̀ṣọ́ ti kọ̀wé ránṣẹ́ ní apá lábẹ́ ìlànà láti jẹ́ kí ìjọba fìlédè àwọn bọ́rọ̀ ṣin lọ ìyẹn freedom of information láti kọ̀wé ó ti kọ̀wé ránṣẹ́ sí agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìdájọ́ ó sì ń ké pé kíjọba ìpínlẹ̀ Kwara kọ́lédè lóòótọ́ àní iye tí wọ́n ti gbà ní ìjánu ọ̀rọ̀ owó láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún 2019 sí oṣù karùn-ún ọdún tá a wà yìí àtẹ̀jáde kan tó lédè látọwọ́ kọmíṣánná mọ̀ṣúr láàrin ọ̀ṣọ́ ó kọ̀wé ọ̀hún tó sì ké síjọba ìpínlẹ̀ Kwara ànikankan lédè kí gbogbo ayé sì rí owó tí wọ́n ń gbà lóṣooṣù lọ́wọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí owó ìrànwọ́ tí wọ́n ń gbà pàápàá jùlọ fún àwọn ìjọba àbílẹ̀ owó ìrànwọ́ tí wọ́n ń gbà láti ilé òkèrè àti iléeṣẹ́ aládàáni ó wá tẹnumọ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara àní ẹ̀kọ́ lédè iye tẹ́ ń san fún gbèsè lóṣooṣù àti àwọn owó ẹ̀yáwó mìíràn tíjọba jẹ ní ìpínlẹ̀ Kwara dáàmú sọ̀rọ̀ tòní ọ̀pá.
1: Daily Post rí lọ́dọ̀ tèmi lẹ́jì rẹ̀ o ṣe èèyàn mẹ́ta mọ̀ ni ò sí fún nímọ̀ràn o ọkùnrin tó lówó lọ́wọ́ obìnrin tó rẹwà àtàwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal o ó sì wàá dẹ̀yìn líìgì o kásímà tó mọ̀ pé àtàrí àjànàkú kì í máa ń ṣẹ́rù ọmọdé o ìjìgáwárẹ̀ o gómìnà wọn ó pé ẹ̀yin tó jẹ́ pé alákọ̀wọ́rìn pẹ̀lú omi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lọ rí rọkúnlé dọjọ́ mi ọjọ́ rẹ o gómìnà níjìgáwá o yẹn Malam Umar Enamadi ó ti fọwọ́ sí pé kí àwọn mẹ́rin nínú àwọn abẹ́sí káwọ́ rẹ̀ ńṣe ni kí wọ́n máa lọlé wọn o lọ́wọ́ tá a wà yìí ká lọ rí rọkúnlé dìgbà míì ọjọ́ mi ọjọ́ rẹ o ò ní eléyìí ìgbésẹ̀ tó sì bẹ̀rẹ̀ lẹ́yìn òsọ́ka ni o ò ní ìgbésẹ̀ lọ́rí kun náà ló wà nínú àpilẹ̀kọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ buwọ́lù látọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé síjọba ìpínlẹ̀ ọ̀hún Malam Bala Ibrahim tó fi léde láwọn oníròyìn lọ́wọ́ látọwọ́ Ismaila Ibrahim tó ń ṣe alūkkóró lọ́fíìsì akọ̀wé ìjọba nípínlẹ̀ Jigawa o gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé pé ìrọ́kúnlé wọn bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ ṣùgbọ́n kò ṣàlàyé ìdí pàtàkì tó fi pé kí wọ́n lọ rí rọ́kúnlé o ṣe bẹ́ẹ̀ bá ti rí bricklayer àti mọ́ tí lọ́wọ́ àárọ̀ ni ẹ mọ̀ pé àpò sìmẹ́ǹtì kan ti pòórá nù o Daily Post mà ló gbé ròyìn eléjì rẹ̀ o.
0: All right na ọ̀pá ìpínlẹ̀ Ọ̀yọ́ omogbede lówùrọ̀ tòní yẹn kẹ̀kẹ́ ròyìn mi tóní tá a bá pèjé káfíìn ní àwọn ọmọ ọkùnrin rẹ ni kó mórí wọ gbó o wọn ni páńpẹ́ òfin wọn ti gbé àwọn èèyàn méjì kan wípé wọn fi ìròyìn òfegè lédè wípé àwọn akógunjàlú sí agbo agbègbè lamini ìlú abilẹ ìdó ní ìpínlẹ ọyọ wọn ti fohùn lédè wípé wọn ni àwọn èèyàn ọhún tó já akógunjàlú wọn já okùn ẹmí àwọn èèyàn méjì iléeṣẹ ọlọpàá ilẹ yìí ẹka ti ìpínlẹ ọyọ fìdí ẹ múlẹ ìpè fọ́nrán kan ìyẹn voice note kan tó gbìnàyá lójòpó whatsapp àti àwọn ẹ̀ka ìtàkùn mìíràn fìdí ẹ̀ múlẹ̀ ìpè àwọn akógunjàlú ọ̀hún ó ní wọ́n yabo agbègbè náà ti pé ọ̀rọ̀ ọ̀hún ló dá ìkàyà sókè sílẹ̀ láàrin àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé ó jẹ́ kí àwọn èèyàn máa sá kábàkàbà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé olùṣọ́àgùtàn kan òun náà mọ̀ ló wà nídi fọ́nrán ọ̀hún tán fi léde àmọ́ ó kùnà láti rí i pé ó ṣe ìwádìí rẹ̀ bóyá ó jẹ́ òótọ́ wọ́n á fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan náà tó ń jẹ́ Bashiru wọn ni òun wà nídi ọ̀rọ̀ ọ̀hún tó fi kẹ́gbàjarè tí ò nítumọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ dí nation ni lọ tò ní ọ̀pá.
1: Daily Trust rí jẹ́ sáré mú pápá lọ́dọ̀ tèmi bí o ọlọ́run ó ṣàánú wa o ẹ̀dá tí ń tú agbárí ẹja ìkámọ̀ ń bọ̀ wá tún tiẹ̀ náà ò pé yá méje mọ̀ làwọn tó wá sọdún léyà o tí wọ́n wà lára 17 tí wọ́n mọ̀ ṣekúpa látọ̀dọ̀ àwọn báńdíìtì sọdà kọlẹ̀bo kọlọ́run ó ṣàánú wọn ní kò níléyàn 17 ní 17 tó fi mọ àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tá jẹ́ àlejò táwọn wá láti ibi táwọn àwọn sọdún léyàwó tí àwọn ikọ̀ ọ̀daràn agbébọn báńdíìtì tán ṣekúpa o ní ìlú dàǹgóbì níjọba àbílẹ̀ tùrẹ́tà o ní ìpínlẹ̀ sokoto àwọn olùgbé sọ fún Daily Trust nínú àkójọ ọ̀rọ̀ wọn pé àwọn tó ṣe àkọlù náà ni wọ́n dìhámọ́ra tí wọ́n sì wà lórí ọ̀kadà tó lọ bí 150 150 okada ti won ko wole le kan na o won ni won se wole ni won be si da ibon bole ni ojo sunday lo ro ojo sunday o ninu ilu na won ni se ni won yin ban lu awon ara ilu na leyi tu je pe won tun ja awon shop won ti won ka won oja koda won ni opolopo ara ilu ni won fese fe lo awon igbo to wa ni ayika won o gebe won se salaye won ni marun la won to wa sodun oleya lati ilu adarawa ni ijoba abile goni ni ipinle sanfara nigba ta won meji mi na wa fun odun oleya lati gidangabo ni joba ibile sagare eleti o je pe meje ni onka won ti won se kupa lawon to wa lati bomi wa ba won sodun oleya ninu awon 17 tan se kupa kolohun sanu o eleji re daily trust mo lo gbero yin
0: to je n lo si ipinle kolo ni lori keke mi punch mo gbamu to ni agbalagba ti o ba ti le keun soro yo mo pada ketan sare won ni awon obi ni ipinle eko won mo sakaba kaba lana ojo aje lati lo ko awon mo won kuro nilewe latari esun kan wi pe awon akogun jalo si jabo agbegbe eleko ati imota to je pe ile iso lopa ti fide mule wi pe oro hun lo je ofege barobojo lo be sile kakiri agbegbe eleko nijoba ibile ibeju leki ni ipinle eko nigba atodo kan gbina ya pe awon akogun jalo ti wa ni agbegbe ohun ewe alaga ijoba ibile dagba soke imota bensin ayo tele nta kade kan do bolu salaye pe oro ohun lo je ofege bakana oni agbenuso fun le so lopale yi eka ti ipinle eko SP Abimbola Adebisi salaye wi pe esun ohun ati oro na o na ni o je ofege kolon sanu wa ni punch ni ro to ni ofa
1: yo ile mo ki to mo se be yonda re fele to ba seku lodo re daily trust ni lodo mi ipinle eko gini mu ya o meji le yan to padanu emi won o nigba ta won eleto abati awon egungun arorun kinkin ti won fi ja peta ni kogi o won ni eyan meji ototo ni o ti won se be padanu emi won o lasiko ti awon eleto abu ati awon egungun arorun kinkin ti won wo ya ja o ni a omucheba ni ijoba iyan ni agbegbe ogamina mana ni ijoba abile adavio ni ipinle kogi gbe se ni won sodun echani ni agbegbe ohun iroyin fi lede pe se ri nse ni lasiko na bere lojo sunday tin se ojo aiko nigba ta won eleto abu kan ti won ni awon egungun na se won ba su ba su la se won se won ni se ni awon egungun na ni awon eleto abu na lo re kura won jo po pada tan se wa kolu awon egungun loro bade bo lo ya mi o daily trust lo gbe oro po be mo kan mu die wa ni o
0: jengba bata lesero yin opa daily post ni oni ogede mbaje amonu pon oni won ja okun emi omokunrin kan to je pe awon olujosin lo fara kasha nigba ton tun ni awon akogun jalo se ikolu ni agbegbe na mama nijoba abile giwa ni ipinle kaduna kolon sanu wa ni
1: olorun
0: sanju opa
1: kamo labala ki kon o da pelu pele to ku yi e lo mo ka loju opo itakun ti ile ise wa to je ti aye lu jara ni www.damonfm.net e le rili to kun be e ja kore akowole kamo bi alejo wa wole tin se lami to wa foto ni
2: mi to e je kajo fojusu
0: e to wo se yin laaro
2: kajo

0: àwọn aláàrọ bóòsì ni máa ń pọ dédé ó tẹbi sàǹfààní fúnra yín tẹbi sàǹfààní fáwọn tó san ifá àmẹkúnlẹ níbi ìrùn sàǹfààní àtọjọ káàdì pẹ nẹnà kùnà lẹyìn tó fojú hàn tí ò rújú gẹgẹ bí àlejò wa ṣe yànnàyàn rẹ tí kálukú náà sì mọ pé íńtánẹẹtì bá wá bí ibi tó gàmù rẹ òun lójúlówó ó gbé jákà lọ dàmọ nígbà tí wọn tún fọ agbo ara wọn sẹyìn ni ẹ papọ láàpẹfẹ ní ẹni nìkan tẹ fẹ ṣe ẹ papọ
1: ẹ ṣe gan fún oyè tọ̀dọ̀ tí yín ní whatsapp whatsapp oníyọ̀mùtà láti àlórí wọn kí wa wọn ní kọmiláńrin ọ̀ṣọ́ ti gbìyànjú wọn ṣe kọ̀wé síjọba ìpínlẹ̀ kwara wípé kan sọ bí wọ́n ṣe ń ná owó lórí àwọn iṣẹ́ àkànṣe ẹ kojúmọ̀ ẹ kojúmọ̀ orúkọ yín bó lẹ ti
2: pè
1: wá
2: Chifeso Arigidi láti ẹyẹ kọrin.
1: À ń gbọ́ yín sá.
2: Nípa ti fóònù tí ẹ sọ̀ lé lórí mo lè fẹ́ tí sọ̀ lé lórí. Gẹ́gẹ́ bí ìjọba orílẹ̀-èdè wa tí wọ́n pé wọ́n gbèbé sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lò tí ìjọ lo fóònù tó pé nǹkan tó máa ń tó pé ó máa ń ipòsì ó máa ń wà very bad tó pé ìjáya ìpáyà ìbẹ̀rùbojó lẹ́lòmí bá ti rí lórí fóònù tiẹ̀ báyìí òun náà ti ṣe tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí gbogbo nǹkan wọ̀nyí ló ẹ tí ìjọba mójútó gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ ṣe nípa ọ̀rọ̀ ìmúra ẹlòmíì kẹ bá rí ìmúra tí ó fẹ́ mú dọ́gba sí pòsì ẹ̀ ágbà nǹkan yìí gan ó jẹ́ kó orílẹ̀-èdè yìí gan fi ń ṣubú lọ every day every second every minute ni orílẹ̀-èdè fi ń ṣubú lọ́rọ̀ àwọn nǹkan wọ̀nyí tí ìjọba bá gbé ìgbésẹ̀ kan handover fún ọlọ́pàá kọ́lọ́pàá máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí ò ní sí ojúṣàájú kó ìdájọ́ òtítọ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀ ìjẹni ní àtọ́kọ́ múnádóko gẹ́gẹ́ bí ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ wọn àti ìwà wọn tó bá lọ déédéé arípa àwọn kan wọ̀nyí ó tún máa ìdínkù kò ní sí wàhálà àti yọdúmọ́
1: ẹ ṣe gan fún èyí tí yín bello láti kulende wọn ní lórí òmìnira ọjọ́ pa ìrújára wípé ìjọba yìí péjọba kí wọ́n yẹ̀wò dáadáa wọn níjọba ẹ tiẹ̀ nìyí wọn ni ó ti fi àyè gba tiwa jù pé òun ló fà táyàn fi ń wúrúwà tí wọ́n wù yẹn lórí ìròyìn fẹ́gẹ̀ táyàn fi léde ẹ kojúmọ̀ orúkọ yín.
3: ẹ pé tó kọ tẹ̀mí ni sẹ́wù sọ láti àgájì.
1: ọyá
3: àgbọn mo ti gbé àlejò wa nítorí mo fẹ́ dá sí nípa tí ìgbà kanọ lọ́jọ́ sí náwó sí ó ṣe ẹ kó rí nìyẹn òṣìjọba tó bá ṣe kódà kó jẹ́ tó ń parọ́ ó kálukú máa ń dé ikunkun sọ bó ṣe rí lóṣooṣù ẹni tó bá fẹ́ wádìí yóò máa wádìí gbogbo ẹ̀yà lọ́nà àbí rọ́kọ́ èyí tí olóyè yẹn wá wá rí àlejò wa ẹ sọ pé ìjọba àná ẹ máa ń ṣe gbàtẹ́tù yìí ẹ tó wá láwọn kan ṣàlẹ́ǹjì ìjọba àná ẹjọ́ sáà náà ṣe ìgbàkọ́jẹ́ tẹ ìwọ̀n fi sọ bó ṣe rí ni ọlọ́mọ pẹ̀lú yín kò ní bí láyá méjì ó bàjẹ́.
1: ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tí yín comrade azan láti ìlọrin wọn ní ìpínlẹ̀ kwara gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp mọ̀ wípé olùdíje wọn fúnpọ̀ gómìnà oní bọ́lá kalẹ́ kàwú àgàkà ẹ kojúmọ̀. ẹ kojúmọ̀.
4: tẹ rí nípa ti àwọn nsu láti yọ ìran àlàyé báwo ni gọ́ọ̀mẹ̀ntì ó ti mọ ẹgbẹ́ kọ́ńtà ìjáde wọn wà ní jáwá másìsì ọmọ kìí sọ̀rọ̀ òṣèlú rárá ó dẹ̀ wò nípa ọ̀rọ̀ local government tí wọ́n ṣàlàyé ká ẹ mọ̀ yàn káàkiri síbẹ̀ ẹsẹ̀ kìíní wọn ọ̀gbọ̀n òdìgbà tí supreme court kó tó wá dájọ́ ọ̀rọ̀ kwara òṣè yìí láti 3 billion owó wa ń lọ wọn á sọ pé 33 billion làwọn fi gbé jáde gọ́ọ̀mẹ̀ntì kan lọ́ sọ́fà àwọn náà wọ́n wádìí rẹ̀ àní ẹwàta ẹwàṣọ bẹ́ẹ̀ ṣe ń náwó ẹ̀yìn náà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀rọ ọmọ níṣẹ́ kọ́ mọ́ mọ́ àjíṣẹ́ fún yín sínú yóò dùn fọ́mọ yẹn.
1: ẹ ṣe gan fún ìwòye tí yín ẹni yìí wọn á fi orúkọ wọn sí i wọn ní ọmọ ẹgbẹ́ apc ní alánàmú wọ́ọ̀dù ni àwọn wọn ní àwọn bẹ́lájà azan kó má torí owó kó ba orúkọ ìdílé àwọn jẹ́ wọn ní kó rántí pé wọn ní bọ́lá kalẹ́ kàwú wọn ní òní ó wọlé wọn ní kán sì rántí pé ìlú àti àwọn ọmọ ẹgbẹ́ pé wọ́n ti ń jẹ ìyá. ẹ kojúmọ̀.
5: ẹ kojúmọ̀.
1: orúkọ yín o.
5: ọmọ méjì peacemaker.
1: máa ń gbọ́ yín orúkọ yín gàgà tó sọ yín orúkọ yín tó sọ yín orúkọ yín.
5: kẹ́hìndé peacemaker.
1: láti bo máa ń gbọ́ yín sá.
5: ohun tí mo kàn fẹ́ dá sí ni pé gbogbo wa mọ ìdodo yàtọ̀ sí òdodo pẹ̀lú ọ̀rọ̀ tí gómìnà ti ẹ sọ kàwú tó yẹ pé gbogbo ayé ti mọ̀ yí pé ògùdù irọ́ leléyìí ara kátà ń sọ leléyìí nǹkan tí òun dìbò fún ẹ tó ní kandidéètì tó ní rẹ́pù tó lẹ́nìkankan tí tu ni be ni to be kun be sita ko pe bi Nigeria ti ta to fin ti to fi do dede ni iwe yin ni so ye kun o gbe ni pe bodo ti ta lo gbigbo fun e eyin that's number 1 elekeji ni party oro pe an se kan se kan se kan se ga government yi ba ti ni won se to ko si government ti o se be ba ti ni ki won se to ko si pe to nkan ta se leleyi okay e da ku tu to don to de bi menu ba ogo esin to wa ni government house kini esin yen se fun wa ilolo na wa kini on produce for our be funu e da ku ti government obi jade to olorun ba eyin e wo oke eyin e wo ona ti ja yin esin gan o kolowo don na moro eyin e wo abako ta tin palu lati join papa ti lo ija ta tun se
1: e se gan fun
5: gbogbo owo yen le fun se fun wa nbe
1: A sugar phone, a woyeti or dotting opa, and leg big because come on. That really.
6: To. Oda Adukalawo Malam wa ti wa je lami to wa tuni Malam Abrouf Olarwaju Asukute Adupe ibi la ton ton of ipele yin ta to de gbara to de bura rese ku kwa gbagbe ona jijin rere Olala kese sona la ko tuni de akoko kan na titi Olorun Olarwaju Ogun ni opa ibi ti lo ko ti mi o
1: so Taiwo Adeyemi ni oro ko Malam Asukute e gbianju e to wa Arsenal lo ni
7: ora e popa o current pe awon the champions of England
1: Europe nko
7: o yan ba le ori meji
1: Europe nko
7: ba ri gari mu ko lo lori bi o ba ti ri un gba iyan sin sise tonu en to wo final o bere de be o
1: kan gba ni
7: a si ku bi ole a su bi le juja
1: ara le
7: ijayo ijani o gbe wa
1: o
7: bonus
8: keep listening to the music to the sounds to the diamond FM 88.7 FM
9: across the airwaves right now
8: in the mix.

0: lọ́jà.
1: Atóntọ́n ìsọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: Ọlọ́run ti ojú bẹ bó bá jẹ́ pé rí ni bó bá jẹ́ pé ti ni Ọlọ́run ó rọ̀ wá lọ́rùn Ọlọ́run jẹ́
1: pé. Àmì Alájì Gadima Musa wọ́n ní wọ́n sọ wípé ẹ̀sùn òótọ́ bẹ́ẹ̀ ṣe fi hàn tẹ̀lú yàrá Sẹ́ríkì pé Sẹ́ríkì ó jẹ́ olóṣèlú tó rẹ̀ṣẹ̀ wa rẹ̀ sẹ́kùkú bẹ́ẹ̀ ó tún ní àánú ọmọ èèyàn lójú. Wọ́n wá ní àwọn fẹ́ kẹ́ ẹ ṣàlàyé nǹkan tó wáyé tẹ́ pé gómìnà Abraham Abdulrazak wọ́n padà jáwọ́ kúrò lẹ́yìn òtẹ́ tán fi lu yàrá Sẹ́ríkì mo ti gbé wọn wọn àfẹ dáǹsì yìí
2: gómìnà
1: wọn lọrọ tí tàn.
2: Assalamu alaikum.
1: Assalamu alaikum. A ń gbọ́ orúkọ yín.
0: Diamond FM òkè yóò wà lọ. Comrade Bashiru ọmọ Ẹlẹ́kẹ́ láti Kankatu. Ṣẹ́rí àkọ́kọ́ náà nípínlẹ̀ Kwara yìí. Agbésù lé APC. Èmi ò rẹ́gbẹ́ mi tó lè gbà lọ́wọ́ wọn. Ẹgbẹ́sù lé APC náà láyé tó tẹ̀jọ́ ìjọ yìí sẹ́fún ẹ̀ lọ lè kọ́ kalẹ̀. Ṣé wá rí àlejò wa ìjọba bá rọ̀ yẹn? Yálà ẹ̀ Sẹ́ríkì ni, yálà Dáládì ni, ẹ jẹ́ káyé dè wọ́n tá à ń lọ. Kò rí torí kò sí ẹni tí agbésù lé APC lè gbé kalẹ̀ òun làwọn ó sì tẹ̀lé. Ẹgbẹ́ PDP méjì wọn di ní káńdíndì méjì ẹ má jẹ́ ká mẹnu bàyẹn fún wọn. Àmọ́ lè tó wá mẹ yẹn. Ẹ jẹ́ ká mojú ló káńdíndì gangan kó tóbi
1: láti alẹ́. Ẹ ṣe gan fún ìwòye tí. Sàkámútà Oríyọ láti Alóore wọn kí wa wọn ní ẹdí sọ̀rọ̀ wípé Kádó de ìlú Àbújá. Àwọn ìgbìmọ̀ amúṣẹ́ yín àwọn wọn sọ̀bi tí ẹ tó jọ́ mòye ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara. Ẹ kojúmọ̀. A ń gbọ́ yín orúkọ yín.
3: Orúkọ mi ni Kàwú.
1: Kámọ́kámọ́ ẹ mú.
3: Lórí ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ta gómìnà Kwara mo fẹ́ sọ
1: lé. Ọyẹ mú.
3: Bẹ́ẹ̀ rí ní PDP ní Kwara lórun òní. Kalẹ́ Kàwú làwọn èèyàn mọ̀ ní gómìnà ní Kwara fi. Tẹ bá lè béèrè ẹgbẹ́ kan ní ẹni tó jáde tó jẹ́ láti Advance tó ní pé òun náà jẹ́ gómìnà ní Kwara. Ẹ lè béèrè pé ṣé gómìnà wo kí ni wọ́n ní sẹ́sẹ́nítọ̀ lónìí ni àbí àsùnwò assembly lónìí ni àbí rep lónìí ni.
1: Ẹ ṣe gan fún it sọ̀rọ̀ PDP lónìí. Ẹni yìí Alimas láti Ìlọrin West wọ́n ní àwọn ti sọ́ngbà tẹ́ka sórí ètò yìí rí wípé ẹlẹ́tàn ni wípé ní báyìí pẹ̀lú ìgbà tí ti ṣe ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kárọ̀tà jẹ́ńdà yìí wípé ẹ̀gbẹ́ dání wípé owó lẹ́mọ̀.
2: Owó lamọ̀.
1: Alimas láti Kwara North.
2: Ìgbà tó ń ṣiṣẹ́ kò gba sálárì. Owó lamọ̀. Wọ́n kì í ṣe gbogbo ìbéèrè ranùkọ́ ni èmi máa respond sí. So I don't respond to stupid questions.
1: Abiodun láti Ìlọrin wọ́n ní àlejò wa wípé ìgbésẹ̀ tẹ̀ ń gbé o ní o ń ṣàkóbá fúnlẹ̀ Nàìjíríà. Wọ́n ní pé ó fi hàn pé Sẹ́ríkì gangan o ní ẹ̀ ń tẹ̀lé pé ó sì dàbí pé tiyín nìkan lẹ mọ̀.
2: Ok tó bá ṣe tán máa dá everybody lóhùn one after the other.
1: Comrade Hassan láti Ìlọrin wọ́n ní wọ́n kí wa wọ́n nínú àwọn dùn pẹ̀lú nǹkan táwọn ń gbọ́ lónìí wípé àwọn Kwara North wọ́n sọ wípé àwọn náà ló kàn wọ́n wá ní ìkan ara àwọn ọmọ wọn tẹ jẹ́ lẹ́yìn náà jẹ́ ọ̀yà Sẹ́ríkì wọn náà olè tẹ́lẹ̀ fún pọ̀ gómìnà kágbẹ́yọ̀ kan ká wa lọ sílé. Ẹ kojúmọ̀ orúkọ yín kánmọ́kánmọ́.
4: Gbogbo àwọn olóòṣèlú pápátá ní Nàìjíríà yìí àwọn adádìbò wọn ò kà wá sí mọ́ ṣe báwo lọ́ máa dìbò.
1: Ẹ ṣe gan fún òye ti ọ̀dọ̀ tiyín. Alájì Gadima Musa wọn ní Ọlọ́run máa bùkún dánsóró. Wọ́n gbàdúrà fún
2: mi. Ẹ ṣeun Ọlọ́run á bùkún ẹ̀yìn náà.
1: Wọ́n ní ẹ ká máa lọ lé àsọlé.
2: Sori you see there is no how to separate personal interest from public interest. Gbogbo àwọn ẹni tó jáde tí ó pé Dáládì làwọn ń fẹ́ personal interest wọn ni. Ẹni tó jáde pé Salim Mustapha lòun fẹ́ personal interest wọn ni. Èmi tèmi jáde pé Yàyà Sẹ́ríkì mo fẹ́ personal interest tèmi náà nìyẹn náà. Kò sẹ́ni tí ó rọ roko tí ó gbọ́kọ́ mú tí ò ní kọ́kọ́ roko sẹ́gbẹ́ẹ̀. And èmi ti make personal interest mi in the larger interest of Kwara State. I have seen the quality of person we need as a governor, especially at this critical period. And it's not any other person than Ambassador Abdul Fattah Yahya Sẹ́ríkì. That is my opinion and I'm entitled to it.
1: Anybody
2: tí ó bá wà entitled to me, ohun tẹ́ ni ẹ náà ń fẹ́ kó máa ṣe tiẹ̀ èyí tẹ̀mí fẹ́. But at the end of the day, ẹni tí ẹgbẹ́ bá unveil pé òun ni gubernatorial candidate
1: Olatele.
2: APC Olatele Callas
1: tan ba ti mu omo oye olodije e pa sori eto yi a wa so
2: no no wahala
1: ale to ara loni a pada to ba di ola fun akotun eto yi alejo mi loni awon ni omoba aliru danso o mamudu ton je dania kayama won fi gba kan du ipo gomina ni egboselu APC ni ipinle kwara taiwo adeyemi loruko mi oh dabo
5: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Hey, now where these people want to make I see this kind of plenty money?
7: Mama Vero, what happened?
6: Now Veronica, oh, the clinic where I carry her go. Then give me plenty hospital bill. Where if it's your pocket?
7: You know, get health insurance.
6: Which one be that one now?
7: Health insurance, na great opportunity, oh. You only need to register for the nearby primary health care center or any accredited hospital where they under Kwara care. Then you go begin to enjoy free or subsidized medical services everywhere for Kwara here. Yeah.
6: For real?
7: Yes, now. This health insurance thing, even they very important for pregnant women like you. And Vero, when they under 5 years old, because now both of you need regular access to quality health, and you know regular visits go attract regular payment too. But once you don't register for health insurance, you go just enter commode for free. Like say now your papa build the hospital.
6: You don't come again with those your expensive jokes, so.
7: Don't mind me, Jerry. But this one no be expensive joke, oh. This one go help you get access to quality health anytime you need them. For more information about this health insurance, make you visit Kwara Care Office, Wade House 27B, Amadu Bello Way, Jerry Lorin, or make you holler them on this toll free number 0800 100 001 Nakwara K.

0: Ǹjẹ́ kogó báyìí làgbóhùn àgógó. Dùgbẹ̀dùgbẹ̀ báyìí lohun takìrègbè ń dún, ojúmọ̀ ò ní mọ́ kọ́ morogùn mọ́rò kọ́ o. Ojúmọ̀ ò ní mọ́ ká tẹ̀lẹsẹ̀ mọ́ tẹ̀nà. Òjòjò níṣòwò kó mọ́ bá wọn nájà kòkòkò báyìí làrọ̀ ọ̀tá lè. Ìwọ́nrán olókun, àbàrà kòkò lè bí ọ̀tá. Òkúta àná òkúta àná náà ni ọmọ jẹ́. Ẹgbẹ̀rún ọdún lónìí kọ́. Òkúta àná náà ni ọmọ jẹ́ o. Ẹkú ìyálẹ̀ta o. Ẹkú dédé àsìkò yìí. Ẹtúkù fọmọ nìyẹn ṣe. Ẹkú bójú ọjọ́ ti rí. Ṣé dáadáa alábá yín? Ọ̀dẹ ò dáa bí? Nǹkan ò ní ṣe wà wá láàmú gbé ohun tó dáa ṣe o. Ẹ̀yin náà mọ̀ wípé bí aago mọ́kànlá bá ti rókè lápá ibi tá a jọ wà yìí. Ní ìkànnì alálùbáríkà yìí, Diamond 88.7 FM nílé ìlọrin. Ìyẹn làwọ̀ náà ń bẹ pẹ̀lú wa, akọ́ṣẹ́ ètò. Èyí tí lè ṣe IBEDC tí wọ́n ṣe oníbọ̀wẹ́ ẹ̀. Ni màá bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o. Nínú okulu ìmọ̀ ibi táwa sẹ́ǹgẹ̀rẹ̀ sí láàárọ̀ tòní. Àwọn aṣojú iléeṣẹ́ IBEDC àwọn náà ń bẹ níkàlẹ̀ lórí ètò pẹ̀lú mi láàárọ̀ yìí. Bá a ti wá ṣeré, gbá a ní ìgbà lọ́hùn ni bàtà fi ń dún. Àwọn àgbábọ̀ wọn ní àìlásọ ọlọ́run pàkà wọn ló tóhun àpérò fọ́n mi ìrìn wò. Ohun tá a fẹ́ yiri wò láàárọ̀ tòní lórí ètò yìí, nǹkan kí ẹsẹ̀ ràgó o. Ẹ fà pèrè tẹ́ gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ tọkọ rẹ̀ lẹ́yìn. Bọ́n bá ti ń ta báyìí, a mọ̀ tọ́ kó mọ̀ bá dẹran onídìí máa lọ ni. Fúláyọ̀ láǹfààní láti sọ fún yín pé alàgbà Gbẹ̀ngà Jíbóyè wọn bẹ lórí ètò láàárọ̀ yìí. Ẹjẹ́ ń ti ọ̀dọ̀ wọn kó ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọn kò dédé àsìkò yìí.
1: Ẹ ṣe olótú, a kí gbogbo àwọn olùgbọ́ wa láàárọ̀ àti àwọn oníbàárà wa.
0: Ẹ ṣe o.
1: A kí wọn káàbọ̀ sórí ètò wa ìmọ́lẹ̀ dé.
0: Òkùnkùn párádà.
1: Àkókò àṣepọ̀ ọdún.
0: Ẹ ṣe o.
1: Ẹ̀mí wọ́n máa rọ́dún.
0: Àmì Ọlọ́run.
1: Jẹ́ ká wá kan fìdí ìdí. Ẹ sì máa bá a lọ lórí ètò wa yìí.
0: Ẹ ṣe o. Ohun alàgbà Gbẹ̀ngà Ajíbóyè náà lẹ́gbọ̀n. Ẹ jẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ onímọ̀ ẹ̀rọ wa ẹnjíníà Àrẹ̀mú Abdullahi. Ẹ̀yin náà ẹ̀ bá ń kí àwọn aráalé pé wọ́n kò dédé àsìkò yìí.
2: Ẹ ṣeun olótú. Akíyẹ̀yìn aráalé, ẹ̀yin customers wa, di our esteemed customers, ẹ ṣeun. Akíyẹ̀yìn pé kọ́ ọdún ẹ sì káàbọ̀ sí ètò wa ìmọ́lẹ̀dé.
0: Ẹ ṣeun. Ẹyin ìmọ́lẹ̀ dé dandan ni kí òkùnkùn ó wà bí gbà ní mọ̀nà wà. Ẹ jẹ́ àtàkì ní ọ̀nkán kankan bí àwọn bàbá ń sọ̀nà tó ráàrọ̀jọ́ mú sulúkùn. Ọ̀dọ̀ onímọ̀ ẹ̀rọ Àrẹ̀mú Abdullahi náà ni wọ́n ti gbé kókì ní ọ̀hún láàárọ̀ yìí. Ẹ rí wípé ìgbà àkọ́kọ́ yìí tí a ti ń fọn rere rẹ̀ sí ti aráyé, tá a ti ń lugo rẹ̀ gbọmọgbọmọ sí ti gbogbo ènìyàn wípé ìwà ìbàjẹ́ gbà òun ni ohun tá à ń pè ní vandalism ká mọ ba irinṣẹ́ tó jẹ́ ti iléeṣẹ́ IBEDC jẹ́. Ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ nípa vandalism, oríṣiríṣi ìsọ̀rí ìsọ̀rí ní kinní ọ̀hún pín sí. Ẹ jẹ́ káwọn aráalé mọ̀ kí là ń pè ní vandalism gan. Ẹnjíníà Àrẹ̀mú Abdullahi.
2: Ẹ ṣeun lótú. Vandalism ni kí a máa jí electrical installations, distribution installations, like gẹ́gẹ́ bí jíjí nìkan kọ́ o, wọ́n tún máa ń ba and it involves destroying of electrical installations as well.
0: Okay.
2: Àwọn nǹkan tí wọ́n máa ń destroy ni bí transformers, electrical cables, switch gears and other things that related to àwọn èrò ìjà tá a ti máa fún àwọn customers wa nínú tí a ń pè ní vandalism yẹn.
0: Padà ẹ ṣe ẹyin fún àwọn tí ó jẹ pé bóyá wọn ṣẹ̀ṣẹ̀ ń yiri kíní ọ̀hún wò sọ́tún sósì pé kí ni wọ́n pè ní vandalism gan. Ǹjẹ́ bàbá wa ní ká rìn sọ́wọ́ iwájú, ẹ ti sọ, ẹ ti yànnà náà ní ṣókí fáwọn aráalé. Ẹ wá jẹ́ àwò báyìí, mo fẹ́ kí ẹ bá mi pin sí ìsọ̀rí ìsọ̀rí. Kí ni àwọn ohun tá a lè wò gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tàbí ìwùwàsí tá a fi lè tọ́ka ẹ̀ sí pé bí èèyàn bá jẹ ìwà ìbàjẹ́ bá ṣẹ́mọ̀ èèyàn lórí, wọ́n ní ẹni ti vandalize irinṣẹ́ iléeṣẹ́ IBEDC. Torí ẹ mẹ́nuba ẹni kì í ṣe pé èèyàn kàn ń jí àwọn irinṣẹ́ yìí nìkan kéèyàn máa tọwọ́ bọ̀ lójú. Ẹ jẹ́ káwọn aráalé túmọ̀ ẹ bá ń fẹjú ẹ̀ díẹ̀ sí.
2: Ẹ ṣeun olótú. Vandalism of bi transformers, occasions, there are some situations where pe a de bi substations wa bi transformer àdúgbò wa a rí pé wọ́n ti da ojú transformer ìbolẹ̀, wọ́n ti drain nípo inú rẹ̀ ọ̀pọ̀ nìyẹn. Ìkejì a rí pé wọ́n ti tún pieces ẹ̀ náà, wọ́n ti yọ gbogbo coil tó àánú ẹ̀, wọ́n ti yọ jáde.
0: Kábíìsì Ọlọ́run.
2: Gbogbo coil tó àánú ẹ̀, coil gangan ni ó jẹ́ copper tí wọ́n máa ń fẹ́ jí so in the process of pe kon recall yen a to apply transformer kale wa ji call yen lo so that is lori transformer ni e keju to ni pe awon cables to pe safa ni awon le wa kakiri an pa nkan na pressure cable an pa nkan ni coma cable an ke mo lo won loju ni bi awon substation materials ta fin distribute na so ru an ke we anything e de pe gba mi ta ba ni pe ni na elometer ki mo wa complete lo bi so wa ni pa won ni na ba ti an ta ba de be a de pon ti ji awon cable lo ru an ke wo ni won ji bi o pressure cable cable to ma n gba ropo ta fi feed aluminum conductor to fi lo si ile nkankan wa e ta pe lo pressure ni so ikeji to ni pe ikan to n be to jade lati transformer to n to bi yen won to ma n ji won na ata transformer di distribution cabinet to fi safe won cable to lo si ori polu that is en la n pe ni coma cable awon to coma to ma n ji ni awon cable kan to be to ma n ji high voltage cable awon yen iyan koma ju but won si tin ji awon yen na like pe yin sin pelu reporter ba lo bi si wa eyan la n pe ni sfp cables awon cable to won ka kale yi da copper cables copper lo won loju won ki n ji aluminium lo ko koma but copper lo po ninu awon assets wa ti won ji that is fin distribute na fun awon customers wa so those are the three major cables na ma n ji ti o je awon iroyin ta ta fin distribute na
0: oda e je won mo bo wa sodo wa lagba gbenga jibuye eyin ona meji ni kini ohun pin si kini ojuse ile ise IBDC awon igbese wo le npe ki lawon ojuse yin gan lati pin wo irufe iwa baje bayi lawujo wa
1: e se olotu gege bi enikeji mi se so lekun seri vandalism o je iwa imomo ban kan je ki se pe awon to nse o mo won mo tan se iwa ika
0: won mo tan se
1: mo tan se iwa ika ni to je pe ka lo si bi nkan monomono transformer tabi ki wire cable kon lo ma ka nitori nto fe fi se nitori ti ara won nikan so ton ba de ba run kan ba je o npa ile ise IBDC lara o npa won ni bara wa lara gege bi ibere yin pe kini ti ile ise IBDC nse lati mu lati gbe igbodekun ba
0: awon iwa ibaje yi
1: gege bi ile ise a nsise pelu awon agboferu to po gidi gan lati ri pe okay won ba boju to gbogbo awon installations wa patapata elekeji o iru e na ni a nse lowo lowo yi a ke gbajare si gbogbo awa abi lati je kan mo pe kini o ti nsele o nsele tele but o da ko su andi
0: o tun tun gogo si
1: be ni lati ko yin sin so lati je kan mo kan jo a nro won ni pe ah lojuse won ni kan ba ma short transformer o sugbon kini gbogbo alajo ni ajo ni ojuse ni pe se pe ta ba ti bere se wa close to ba di role
0: ben
1: adugo awon customers wa luwa igimo wa luwa an be won to ba ri eni keni to ba rin gbere gbere ni di transformer e tabi ni di wire bi opo na kankan quantity kan paru sita ita tun se na ni pe a n lo kaakiri lati adugo kan sadugo kan ilu kan silu kan lati so fun awon eyan pe kan jo pe kan ma je keni keni ko lo si di transformer to ba rin awon to lo si be to ba ri pe ah be ni a roju eri e challenge eje ka mo
0: pe mo ba wa ti wa ke fin oju awon mi nbe to je pe irisi won boye ojo ti awon ti won je osise le se IBDC igbese wo ni awon ara adugbo le gbe lati mo daju daju pe yala osise le se IBDC ni awon won yi abi won ise osise le se IBDC
1: e se atokun gege bi mo se sobo seri eni to ba jo irisi won le jo ti osise wa sugbon osise kan ma je be
0: be
1: ise kan le ko gbe ni pe iru eni be ke pe ID card eda ngo lo ti wa gbogbo wa patapata gege bi osise ile ise IBDC la ni card danimo so card danimo yin o ni won o ko bere lowo e to ba tun wa fun won ni card danimo yin ti o ba da won loju to kan pe awon eyin office wa to ba sumo won awon na ni boye to fun won ni bill ladugo ton mo won le ni kan ton mo gba are lagbaja lagbaja bye bye bye se eyan yin ni se eyin le ran wa ejo to ba lawon ni okay e je ko sise sugbon a nro awon onibara wa lo to ba lawon customer awon to wa sise awon staff wa to wa sise ko sin to buru to ba duro ti won time to sise ye
0: lati moju to n ti won se
1: to ba de se to kun ajo kuro nbe oni kaluku a wa ba ti e lo sugbon a nro awon eyan wa yi to se pataki ni pe ton ba ti riro ko bayi ko pariwo sita
0: when you see something you say something
1: to ba ri erin ti o te won lorun pe eni boya bo se n lo bo se n bo tabi ere eyan nijo sunday ni ti se pe ijo ta
0: ojo ose
1: e challenge awon to an ro wa ta ba re nikan kan to ba ko wa ti wa wa buruku yi ni ka fofin sowo ara wa o ah ni ka ne ni ke ni wa ni ka se ni to ba wu wa o e ja faru eni be e ja fade agbofori lowo eh de to ba re wa fe ju pe a o se pe kini kan office wa sumo gbogbo bi ta ta awon customers wa won le pe office wa won le wa sibe awon numbers wa ton le pe si to je pe awon yin wa won de yoju sun kia kia
0: oda eh ko to di pe won ko lodo yin mo bo wa sodo engineer Remo Abdullahi e je en bere bere kan lowo yin ki awon le bo n pe kini kan ni deterrent iyen ni lati je eko fa won mi to ba je pe kini ohun na so o nso bi eko bi ogi lokan ati won na iyen oro iwa baje tan soro bayi nje lati gba ti e tin fan rere te tin seto ilani loye nje ile se IBDC ti e ti fi sikun ofin gbe awon kan je ti fi gboro ofin gbe awon kan ri ti won si ju lamba pa ni waju ofin
1: be ni atokun o ti e po daada ye ri ti se npe awa ile ise ni wa a kin se agboforo ti a ba riru awon oba ye je bayi to ba ba won won ta ma se ni pe a fa won lawon agboforo lowo ile ise de ri pe dodo won foju ba ile ejo idajo wa to ri criminal you know pe ese to
0: offense ni
1: to lagbara elomi o ni yori to lo lule won ngba ta ba lo to lu se kini o ni yori to lo lule won ile ise de ri pe won se n to to ti o labi ofin lati ri pe o foju ru eni be o foju e bare ile ejo to le jiya ese to se
0: ese to ba se ora e ja sare bomi la kini ko mo ba yi laye jo e ja sare doke lo na gba be ta ba ti padade ito ise n test waju en lembe won e ku kale anbo
3: Fudo. Enjoy small. Pay or rent for electricity using your debit card or bank transfer at any IBEBC office. You can also pay through our online channels like Fetch Wallet, Quick Teller, Buy Power, M-Cash, Watu, or Bank App from the comfort of your home, office, or on the go. In fact, just visit www.ibedc.com. Pay or vent now to keep your light on. No queues, no stress. Ibadan Electricity Distribution Company, IBEDC. Distributing power, changing lives.
0: Kaabo pada boya yin sese nse apoti radio yin akose eto yi ti le se IBDC ti won se onigbowo e na le ngbo o ni kan ni diamond 88.7 fm ni le lorin olori waju oyi wole lo ko ti mi gege bi atoko eto yi eyin won sojo opo le laipe o boya ni ibere kan tabi ekiji te fe number si waju awon alejo mi Oya si ni awon ariwisi kan iwoye kan Oya opo ina lo ti debu lodo ti yin ni Oya waya na lo ja Abun ni nkan kan te nkoju lori ohun to ni se pelu oro ina oba lagbegbe odo ti yin O ba si je pe ero amuna wa yin ta mo si transformer Lo da bi pe o se sege sege gbogbo e patapata porogodo le lanfani lati na nbe Tari e se ti gbo awon ti won ja suju le se IBEDC ti won be lori eto laaro yi sugbọn ko to ri pe won soju opo le eh eje ma pada bo wa si odo eh onime ero aremo adlai baba e ku atotonu lataro sa oni nkan kan ti mo fe bere lowo yin eh alagbagbe nga jiboye won yana na oro mu ilekun sugbọn ohun ti mo fe bere ni pe won ti so ipa ti le ise won ti so ipa ti araalu sugbọn okan lara ohun ti mo wa wo yi re ni pe gege bi ojuse le ise nje eti e ni awon kankan eyin gege bi onime ero nje eti e ni awon ohun elo kan to le ma pe akiyesi ile ise yin pe boya ngba ti enikan ba ntowo bo awon irinse yin loju nje awon kankan wa to le ma pe akiyesi yin si pe nkankan ti nsele lagbon bayi lori irinse yin to wa lajugbo bayi bayi ati bayi bayi nje ru nkan be wa to le mu ke titi takiji lori ekesi gbegbese
2: e seun wo lotu
0: abodigba tawon ara ilu ba sese ke gba jare de ti gbo yin le to ma mo opolopo nkan mi
2: ara e seun sir en sheri gege bi e se so en alarm protective equipment e pe o le so fun anigba ti fault ba wa but nature of the fault ni kan na le mu but ati ma ri alert yen lati control mu wa e ti da ki fi da wa trip ni time yen ati mo pe nkan sele ni but awon nkan to le mo fi da trip po are ikan ninu e ni vandalism so ma ti gi wire wa kan fada wo ti awa ko bi ko me jama sense e pe something is happening somewhere
0: all right
2: ah ma location yen a ton ma report to nse ikan yen ikeji na o tun je pe be oju ro igiwo lu line the same ko pon lo tube on the particular name fault
0: the same signal na lo ma fun yin
2: so idi to fe je pe a difficult wa la kile mo pe ba vandalism cell ni particular place ni pe da wa fi lo ni o or another source
0: factor.
2: Of fault lo fa boya and weather ni o boya oko gba lo ko ni o because destruction yen na and then I send signals to control mo I leave a note so and because this is an ini as ko ni but what is important is gege bi enkeje so le kan ti awon community ba ti ri pe awon tin ri suspicious activities ni around the dam boya awon kan ti won ruju won ri ni ni awon lo tan bo lara transformer to n serve adugo won won ti paro sita ala awon local offices to suma customers wa dada and pe won ni service centers so won le contact won on ni opolopo number won lowo and it am dey reach here our customer awon ye le ko an district office now that is true and customer care now number awon akakiri only for customer care now I might get here to the location fast so lati le repair stop on funru activities by so ni e kan ye on keji round to na pe reported activities ni se ko won jike bu won ni to ma je ka mo management wa na se ma nse igbianju fun won gege bi en keji mi so le kan na se ra and now one substitution kan te pa fence won den ni gate so in most cases I'm anti gate yen an ko lati ni ki yen lowo awon se ma ni ki yen lowo so I'm so fun pe eni ti o ba ti magic card jade ti won da run so ko ise olise BDC
0: e mo jo wo be
2: mo je ko wo be that's one pe point ma so na ko mo je pa won kan won vandalize ki yen ko ma ja pin lati ni access sinu substitution wo
0: oda e se won ja sojo pole fun awon ara le tori akoko tin ko wa ni roga lori eto laaro to ni 0913655695 0913655695 ni number te lanfani lati pe si mo fowo ko Olorun be yin be ba ti pe wole suko ni di apoti radio yin o ko yin bi e ba tin pe e ma wa se akolo ni tarata se ni keni e ma soro ko ba kun gbe ko be ti re ti a oneta won oneta nti oda si wa ngba e je wo ni akoko tin be lori lai hello e ka ro
4: e
0: se un sa
4: akpe
0: kuse e se o
4: lori ko mi lati Babode.
0: That's Babode.
4: A Jomu Febri Long Seneca IDDC.
0: Okay.
4: It's a Mufa Rom. Our by Tadu, she said, Tabaja de Lalo. Yago Major, Matimuna, the Duati. But I will back a daily now, Agumen, Yagome, Maru. You know, you see, I will never come. You are looking at me. So I say, I want to feed them, you know, she said, Lalo. No, to no fun beyin awa ta mi sise na ta pada sile lale ta ni lo a fe lo aso a fe pump ni to ba yi ta wakati meta no fe fun wa ni le ni ojo kan to ma se wakati kan abo ni aro kan se wakati kan abi bu wakati meji laro kan se wakati kan fa wa na ni ale ka wa na ri na lo mo tun ba ro kini ti pe wa wo pe opportunity wa fun lo ni ko mo le pese ni eto
0: yi oda e seun mo ti mo nti mo fe mu egbo mo lero ko egbo ibere won dada
2: beyin olo
0: egbo so se be
2: olo to le se be but mo fe kan mo pe ijoba ti pin ina adugo kan si ipele so wa n pe won ni band so ani band A ani band B band C band D ati band E so ani band A wa e pata kin pana ton rara an to je band A an band B a ma tana fun 16 hours an to ba je pe band C ni a ma tana fun 12 hours babu de tana ri connecting bandi ni won wa
0: ni babode wa
2: babode wa so ina ta ma ntan fun alafani am ntan alafani adi tanju na it has lo fun
0: wakati mejo
2: la ma ntan fun so we gege bi bere te bere ke je pe gbojumo la fi ntan ina yin ni
0: babode
2: but fun afani awon to nfi na ti sejulo am ntan ni day time fun but some occasions te pe in the night atun ebi be so amantan ni ba amantan die la ni ri die ba fun ba fun do ru na amantan na mi mo e mo be ni record on local amantan na iluru na rin bi ba bi 1 2 ba bi 4 la ro amantan na so ke bi se je ni e
0: o te so ni pato ni pe e mu wa la ro
2: be
0: e mu wa ni ro le abale ki se pe aro nikan na ni wo lo gogo wakati mejo tan to ora e ja tun we lo mi tin be loju la hello e seun sa
5: e jo ade lo npe lati basin
0: e
5: be ni sa mo fe be lo awon idd awon to wan dey
0: eh
5: na basin ni ti won ni band dealer wa you are supposed to get light for 16 hours but lalia na level na mude o de mu lo ni 5 la run but we are still paying for bandi take it away one jale wa bayi
0: keje won mu na yin de ni ago makala le
5: alia na o de mu lo ni 5
0: o wa mu lo ni ago marun idaji wakati melo nu
5: wakati mefa pere
0: wakati mefa melo si lo ye kan fun yin
5: 16 hours
0: to egbon engineer re mu bo lo ti je o oni wakati mefa 16 hours
2: e se mo lutu ise ri na yin eh
0: agbegbe basin o
2: agbegbe basin ti wa se ri ban bile wa lo to but ta ti tan fun ta ba ko fe ka ti ka lati 12 si aro ta pa yin
0: okay
2: atun atun pada fun atun fi na ise ni osan ta ma hadi to ru pelu day time so you live equivalent
0: o ya won ma ro pe to 16 hours yin o ye ke kan tan lo gbon ran be ni iya hello, Tani Tumbembe.
6: Hello, Karo.
0: Ever see you?
6: Mukolari, why do you go never to Lagbara?
0: I'm here, Tuntun.
6: I'm fast, I did like to thank you, Tudu.
0: I'm fast, I did.
6: Terry, Moki, I'm not powerful for. I don't want to do that for one.
0: I'm your law.
6: I'm going to do that. Thank you, Tudu. Any great student here, and I want to do a lot. Anyway, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you eh ti fun ni na dada ko la yin ri na ro la ra ra ra ra ra ejo to olohun e wo olohun ewe ojo ola ke mo fun ani na agendi to won ba baje ana la nta wo re la tun se ara kegu ni to ba baje won tun ara ho e pe ko ti te en go lo wa oni baje oruko ti mi na pa se lata ke pedo dabo
0: e seun egbo agbegbe thank you ki odo eh ban killer won wa bayi
2: e seun lutu thank you ki odo wa lo ban bi
0: ban bi na won wa
2: yes o ki odo te dari gangan gan ani challenge di nbe ni but a ti fa ko mo
0: te
2: ba ma bi odo ta fi bo so ki odo yen ani issue nbe e ri pe gbo wa nbe so ani ewun yin to di so mo ara polu wa so yen la try lati resolve and as of this morning we have resolved it
0: to adupe
2: so henceforth ina yin ma da
0: no mi ko se gbo advance ayidi se ri pe awon osise ile se IBDC ki se pe won gbe agbondo dani o ise takun takun ni won se hello ẹ mọ̀ ṣe òun
7: orúkọ mi ni kàwú látàdé wọlé
0: ó yẹ nìṣó lẹ̀
7: dákun wọn rán mi sí àwọn ọlọ́run ní fi ojúpẹ́ sọ ọ̀rọ̀ yìí
0: tipẹ́
7: lórí ọ̀rọ̀ títí iwájú skul bàbókò
0: iwájú skul bàbókò
7: bẹ́ẹ̀ni gbogbo tí ń jẹ́ ṣáìdì bàbókò ni wọn apá kan wà ní iná kí wọ́n ṣe àwọn ni olè ló gé tébù náà kí ni nẹ́ẹ̀tì ó bá wọn ṣe fún
0: un. ó ti tó gbàwó tí wọn ò ti ní iná.
7: wọ́n ti wà nínú òkùnkùn ní yóò ti wá bí oṣù mẹ́ta.
0: n ò mú iná wá rárá ń bẹ̀.
7: gbọ́
0: ọ̀dà ẹ̀yí alàgbà kàwú ká má bàa lọ́wọ́ ná ẹ mú fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáhùn lẹ́nu wọn ṣẹ́gbọ́. ẹ ṣeun.
2: Mr. Kawu ẹ ṣeun ṣe rí fún ìbéèrè yín ara impact topic ta discuss ni náà yẹn vandalism la ń pè àwọn vandals ló wá ká kébù wọn lọ ní side bí tẹsán yẹn but so ẹ rí àwọn impact náà ni pé na prolong blackout that is one of the impact ẹ rí pé ó ti máa affect àwọn tó ń fi náà ṣiṣẹ́ náà tó fi ń jẹun
0: lágbègbè ibẹ̀
2: so that is the impact of vandalism we are talking about but máa kàn rọ yín ni pé ṣe ní alọ́fíìsì ní bàbókò ẹ kàn ní report síbẹ̀ tí IBDC ó bá sí a máa wọ́n àtẹ̀m̀ sí
0: ọ̀dà
2: yes.
0: Alàgbà kàwú mo lérò pé ẹ ti gbọ́ ìdáhùn sí ìbéèrè yìí ọjọ́ ti lọ bó láti ṣí láàárọ̀ tó ní ẹjá mọ́ ń lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ bí mo ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBDC bẹ́ẹ̀ ni mo ń dúpẹ́ o lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ IBDC tí wọ́n wà lórí ètò láàárọ̀ tó ní bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa alàgbà gbẹ̀ngà àjíbóyè tó fi dórí amújú ẹ̀rọ àrẹ̀mọ́ Abdullahi ẹ ṣe gan àmọ̀ rí yín bá nǹkan yín ò ní bàjẹ́ o ẹ̀yin lẹ́mọ̀ gbé ọ̀tọ̀ dá sí ní láti mọ ṣe ni wọ́n délé síbí lórí ètò fún tààrọ̀ ọ̀tọ̀ ní àmọ́ bí ọ̀bẹ́ni bẹ́sọ àtẹ́lẹsí àbẹ̀nàwọ́ ẹni bá ní alọ́ kámọ́bọ̀ láàní dé bá ń gbà tí èṣù oògùn awọ́ òníkú ẹ̀yin náà òníkú o gbogbo apátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rá ọlọ́rìnwájú òye wọlé lórúkọ tèmi ẹ máa gbé nínú àánú ọlọ́run ire o ire bàbá ó dọjọ́ mẹ́jọ.
8: Fudo, enjoy small. Pay or vent for electricity using your debit card or bank transfer at any IBEBC office.
3: You can also pay through our online channels like Fetch Wallet, Quick Teller, Buy Power, MCash, Watu, or Bank App from the comfort of your home, office, or on the go. In fact, just visit www.ibedc.com. Pay or vent now to keep your light on. No queues, no stress. Ibadan Electricity Distribution Company, IBEDC. Distributing power, changing lives.

wá, wọ́n wà ńbẹ̀. Tó bá di ojúmọmọ, àwọn náà wọ kóòtù fún iṣẹ́ dókítà. Ṣùgbọ́n tí ọba di ní òru, wọ́n gbé gílọ́ọ̀fù tó kún fún ẹ̀jẹ̀, wọ́n gbé wọ̀. Àwọn wo ni a fojú sí lára? Òun náà ni àwọn tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún ti wọ̀rọ̀wọ́rọ̀ rí láwùjọ. Àwọn ọmọ òru kan, àwọn ọmọbìnrin tó jẹ́ pé wọ́n ń fi ìyá jẹ tí ẹ sáàkù lé, àwọn tó jẹ́ pé wọn ò níṣẹ́ lọ́kùnrin tí ẹ sì jẹ́ ọ̀dọ́, kódà àwọn tí ń tọrọ owó lójú títì, àwọn tá a máa gbé ni. A ṣe bí èyí pé a dọ̀gbọ́n bí èyí pé aláàánú la jẹ́, a fún wọn lóúnjẹ, a fún wọn nílé, kódà ìgbà míì a fún wọn ní iṣẹ́ tí ẹ ṣe iṣẹ́ òdodo nílùú òdì kejì. Iṣẹ́ tá a lè pè ní iṣẹ́ òjòrò irọ́, iṣẹ́ irọ́, a pè a wà fún wọn nílùú òdì kejì. Wọ́n á tẹ̀lé mi, wọ́n á sì mọ rẹ́rìn, wọ́n sì nígbàgbọ́ nínú mi. Ṣùgbọ́n lílọ ni wọ́n lọ, wọn ò tún padà dé mọ́. Nínú yàrá kan tó yẹ pé yàrá kọ́lọ́fín tá a lè pè ní yàrá àjàalẹ̀, èyí tó jìnnà sí hospital, níbẹ̀ ni iṣẹ́ abẹ tí máa ń wáyé. Kò sí àánú fún wọn, kò sì sí oògùn kan tá a kọ́kọ́ lò fún wọn kán má bàa mọ ìnira tá a fẹ́ yọ nínú ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n á kígbe ra, wọ́n á kígbe ìrora. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kódà omi nínú wọn ò tiẹ̀ ní jí sáyé, wọn ò tiẹ̀ ní jí. Nígbà jẹ́ yí pé nínú oúnjẹ tá a rò bá fi ṣe àwọn lóore àti kí nǹkan síbẹ̀, kí là mọ́ mú jáde lára wọn? Òun náà ni kí n dẹ̀ní ẹ̀dọ̀ ọkàn, kódà ojú, ojú wọn àmọ́ yọ. Àwọn oríkèríkè ara tá a bá yọ, àwọn nǹkan tá a bá yọ, a wà ta wọ́n fáwọn olówó tí ẹ jẹ́ ọmọ Cameroon tó jẹ́ yí pé bóyá ọ̀kan nínú àwọn ìdílé wọn ó gbóná, ó ń ṣàìsàn. Ìyẹn ni pé àwọn tó jẹ́ pé àìsàn ẹ̀dọ̀ ní í ṣe wọ́n, àbá àìsàn ọkàn, àbójú ní yọ wọ́n lẹ́nu, àbí ti kíndì ní. A wà yọ tètè àwọn àlàyé tí ń ṣiṣẹ́, a yọ, a tà á, a yọ. Ṣùgbọ́n gbogbo ìgbà a mọ̀ sí pé a gbé ránṣẹ́ sí orílẹ̀-èdè tá a ń pè ní Europe àti Asia ni, pẹ̀lú ọjà black market tá a ń pè ní ọjà baranda. Àwọn ẹ̀yà yìí a rí wípé wọ́n sì tún wúlò lọ nínú ara láàfi ṣe, a sì rí pa tọ́jú wọn tí wọn ò fi ní kú títí tí wọn ò fi ti wàrà ẹni tí ẹ fẹ́ pààrọ̀ rẹ̀ sí. A wà gbé fò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé àwọn náà ń gba owó ẹ̀yìn táwọn náà ń bẹ ní airport, èèyàn níbi tí bàálù ti ń bà títí ń fò. Báà náà sì ni àwọn tó jẹ́ custom, wọn ti dá wa mọ̀, wọn ò ní yẹru wa wò torí pé a sanwó gidi tààràtàrà fún wọn. Ẹ wà máa wò pé bó o ni mo ṣe lè sùn pẹ̀lú ìwọ dájú yìí. N ò rọrùn sùn. Ọ̀kan nínú àwọn ọmọbìnrin kékeré kan, ohun tí ẹ tiẹ̀ le jù fún mi, orúkọ ọmọ ìyá máa jẹ́ Emily. Ọmọ yìí ò ju ọmọ ọdún 15 lọ. Mo sọ fún yín pé màá mú lọ sí ìlú kan tá à ń pè ní òde láti lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Nígbà tí ọmọ yìí gbọ́, ó kó mi mọ́ra, ó dì mọ́ mi, ó sọ pé ẹ̀sí àǹtí, Ọlọ́run máa bùkún yín lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì, ẹ̀rín tí mo ṣe fún Emily, nígbà tí mo yan tí mo fẹ́ yọ lára rẹ̀ tán, ẹ̀jẹ̀ rẹ̀ ni mo rí lórí tébùrù tọ́jú onírin tá a ti mọ ṣiṣẹ́ ibi yìí. Ọkàn rẹ̀ ni a gbé, a yọ ọkàn Emily ni, a sì fi ránṣẹ́ sílùú China. Aṣọ́mọbìnrin, mo rì mọ́lẹ̀ lẹ́yìn ilé mi. Ọ̀pọ̀ ọgbà ṣé kí n sòdodo fún yín? Ni màá tún mọ gbóòórùn ọmọ nínú atẹ́gùn, kò fìgbà kankan padà kúrò lẹ́yìn mi. Ẹjẹ́ ọmọ ẹlẹ́dàá rẹ̀ ń ṣà ń tẹ̀lé mi lọ lórí aburú tí mo ṣe fún un. Mo ti gbìyànjú láti pàṣẹ aburú ìtì, ṣùgbọ́n wọn ò jẹ́ kí n rí ṣe. Àwọn dókítà ṣègùn àtàwọn tí ń rà, kódà àwọn ọlọ́pàá tí a jọ ń ṣiṣẹ́ papọ̀, wọn ò gbà mí láàyè. Tí mo bá fi lè ṣòdodo báyìí, wọ́n á pa mí ni. Tí mo bá sá lọ,
wọ́n á wá mi kàn, èmi gangan mo wá de ẹni tó bọ́ sínú pàkúté tí mo fọwọ́ ara mi tí mo fi ṣe. Mo ṣàtiẹ̀ fẹ́ pé ọ̀kan nínú gbogbo yín ká ẹ mọ̀ yìí pé kálukú yín àṣírí yìí mo fẹ́ kí ẹ máa sọ síta. Mo mọ̀ yìí pé Ọlọ́run ti ṣe ìdájọ́, yóò ṣe ìdájọ́ kíkorò lé mi lórí nítorí pé iṣẹ́ ibi tí mò ń ṣe. Ṣùgbọ́n bóyá bí ẹ bá jẹ́ rí àṣírí ìkà Emily mi àbẹ́rù ẹ̀yà mi tó jẹ́ aláìní, àbáwọn tí ń tọrọ, àbáwọn ọmọ tó sálé, àbáwọn ọmọ òru kan, wọn a jẹ́ mọ́tò kó sínú páńpẹ́ báyìí nítorí pé ọpọ́lọpọ̀ lápá fẹ́ ṣe lóore, a mú wọn lọ ìlú mi tí wọ́n ṣì rò bí lóòótọ́ la fẹ́ ṣà wọ́n lóore. Tó o bá ń ka gbogbo ohun tí tó bá ń gbọ́ gbogbo ohun tí mò ń wí olùgbọ́ mi, wọ́n finú tẹ́nì kankan, kódà kó ní tìbó ti wù kó ti máa rẹ́rìn sí ọ. Kì í ṣe gbogbo obìnrin tó gbé handbag lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn báàgì ikú ni wọ́n gbé lọ, kì í ṣe báàgì iyì. Nítorí náà olùgbọ́ mi dáadáa, ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín, ẹ kìlọ̀ fáwọn tí àìní tó ti sọ di dákẹ́jẹ́, tí wọ́n bá rí ẹlẹ́nu dúndùn bíi tiwa tó ń parọ́ fún wọn pé kí wọ́n ká lọ, àwọn sọ wọ́n dé èèyàn ńlá. Ẹ̀bá sì nìkan jókòó jẹ́ bí pọ́npọ́n wọn bá rú wọn ní abá lè máa gbà bọ́lọ́mba ni wọ́n jánà wọn kúkú jánà. Ẹ wá wo owó ẹ̀jẹ̀ ọ̀hún náà kí la fi gbé ṣe, a fi kọ́lẹ̀, a fi ra mọ́tò ń tòótọ́, a fi kó gbogbo dúkìá yẹ jọ, àsán lórí àsán. Ètí ò ní bẹ́ẹ̀ dáwọ́ sáré, ètò jẹ́ pé ńgbà tí ìjìyà ọlọ́run bá dé kò ní lè ràn mọ́. Mo sáfẹ́ kí ẹ fi èyí kọ́gbọ́n, ẹ dákun, ẹ jù sínú àwọn agboolé mi náà tẹ bá tó wà, káwọn tí ó ṣàǹfààní ó lè ṣàǹfààní, ẹni tí ò sì ní ṣàǹfààní tá a ti kọ́ wípé ẹran àti ara tiẹ̀ ni wọ́n fi ṣòwò kò kú ní gbọ́ o. Bí ọkọ̀ tí etí dídi ni ọkọ̀ sí nítorí wípé kádàrá bú tí ẹ ti kọ́ pé yóò kò lè lórí. Ìwọ olùgbọ́ mi, kádàrá bú ò ní kò lè ọ lórí àti èmi náà. Ẹ ṣeun.

50-50 búrẹ́dì bọ́ọ̀lù yóò tó jẹ́ ti fọ́túnẹ́ẹ̀tì. Ó lóore lọ́wọ́, ó lẹ̀ lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ adùn mílíkì ẹyin àti bọ́tà tọ́kì dámúdámú síbẹ̀. Sànmọ́ ní gbò ní ẹmẹ́ jẹ búrẹ́dì tó dáa, ìdí nìyí tí iléeṣẹ́ Fortunate Bread fi ṣàgbéjáde búrẹ́dì sọ̀lúdẹ̀rọ̀ tá a pè ní 50-50. Gbogbo bùdó tajà búrẹ́dì tẹ́ ẹ bá dé 50-50 ni ẹ máa béèrè fún.

0: orúkọ mi ni yeye lua toyin adegbola mo si le ni 50 odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil lè pẹ́ já sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

0: Έτσι έκδοσε βουνή.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
2: Ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ àwọn olùkọ́ tako títí ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Borno bó ṣe ṣèfẹ̀hónúhàn káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Bora Itakpe fún àtúntò tó nágbára lórí ẹ̀ka ètò ààbò nílẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ ti fagilé ìlànà ìsinmi olóṣù mẹ́ta fún ìṣèjọba tó fẹ́ fẹ̀yìntì. Ọ̀bàlàyé kan ní ìpínlẹ̀ Kwara kèsì gómìnà Abdulrazak kó náwó jẹ́ ìdàgbàsókè nípa ẹsẹ̀ kùkú. Ní ilé òkèrè ilé ẹjọ́ kan nílẹ̀ Kenya ti ké sí ìjọba ilẹ̀ ọ̀hún kó kólédè àkọsílẹ̀ tó nítumọ̀ lórí ibùdó kan tó fẹ́ máa kó àwọn tó lu àrùn tó lùgbàdì àrùn ẹ̀bólà sí. Fèlèndì gbósùbárabádẹ́ fún àwọn agbábọ́ọ̀lù Cobra United bó ṣe gbowúrò sojúkọ Rangers nínú ìdíje President Federation Cup. Ẹ̀ka san akéwà pé a kú ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànìdá ẹ̀yà mọ́rẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹ wò wa ní YouTube wa ní Diamond 87 FM. Ẹ̀kọ́ yìí náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akéyìn pé ẹ kú ìkàlẹ̀.
3: Social media, Amy Omoyini, pretty by me. I'm blushing. Most video you know, let update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You let me get black. If I got gone, let me. Ebo boyi ti mo man sayi. Every morning, mo man shave ni 7 a.m. every day. Mo shi man keep fit. Lele yi, every shape minute can see over mo lo to yi.
4: O ma ṣe o. O sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn. Ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
5: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
6: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
2: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú bí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ wà nígbèkùn àwọn ajínigbé fẹ̀hónú hàn ló ti gbìnàyá káàkiri tìbútòrò ilẹ̀ yìí lónìí látọwọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ṣẹ̀fẹ̀hónú hàn ní àwọn ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ Borno. Ní ẹgbẹ́ àwọn olùkọ́ NUT lónìí ti lọ sílé ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ń ṣẹ̀fẹ̀hónú hàn látàrí ìjínigbé tó wáyé ní àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà. Akọ̀wé ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ní ìpínlẹ̀ Borno Gbàgbó Mùgúnù àti akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ àwọn olùkọ́ Yusuf Tómù ló kó àwọn ọ̀rọ̀ wọn ṣòdí ṣẹ̀fẹ̀hónú ọ̀hún tí wọ́n sì ń ké síjọba kó gbé ìgbésẹ̀ láti dẹ́kun ìjínigbé tó wáyé ní ilé ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ ọ̀hún àti lórílẹ̀‐èdè yìí. Tom tẹnumọ́ pé títí ilé ẹ̀kọ́ pa ní ìpínlẹ̀ Borno látàrí ìpèníjẹ́ tó ààbò yóò jẹ́ kí àwọn agbésùn mi rò pé àwọn ti borí. Ó tẹnumọ́ pé títí ilé ẹ̀kọ́ pa òní yóò ṣe àkóbá fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn mìíràn, olórí ẹ̀ṣọ́ ológun orí ilẹ̀ tẹ́lẹ̀ yìí lórílẹ̀‐èdè yìí ajagun fẹ̀yìntì Tukọ̀ Buratà ti fún léde wípé àwọn òṣìṣẹ́ aláàbò páńpẹ́ òfin olóyè kan lè figbe àwọn ajínigbé àtàkùn jàló tó fi fọ́nrán léde ní láfarapamọ́ sí. asuju anija tele rorin ni le lominira bene lo fohun lo de nigba ton kopa lori eto kan lana o tanumo pe ijoba ile ye ni agbara lati se awari awon odaran hun tan polongo ise bi ti won se lede adagun feyin ti won tun pe pe ijoba oni ko mu atun se de ba eka eto abun ile yi papa julo dan leko fun awon mo ologun ati igbaye gbadun de ba awon mo ologun wayo yo ijoba apapo ile ti pase fun awon ile ise ijoba kan jawo ninu igbese ki je ki awon ta fe feyin ti leun ise ijoba lo fun isimi olosun ta gba ko kan to feyin ti o tenumo ipe ilu igbese be ko si ninu ilana ise ijoba lorilede yi ninu iwe kan to lede atowo olosun ja po nile yi didi wasin jaake to koranse si awon sise ijoba Ega bo se wi ofin le yi lo fi de mule pe osu meta ohun won fe fun ti fe feyinti lati ri pe o se akosile to nipan nipa re papa julo ko le lo fun idayin leko olosu kan ko to feyinti ko si lo anfani ohun lati wo akosile re ni ibamu lati ma ri owo feyinti re gba ajo eleto alagba WHO ti sapo Nigeria oni ko le lugbadi itakale arun ebola papa julo laarin awon iro re to wa ni ekun iwa orun ile adulawo tenumo pe awon ose alabo ti bere igbese lati ti pana itakale arun ebola ni ekun ohun adari agba fun eka dida sisele pajawiri ajo WHO chikwe ekwazo lo fun lede nigba ton kopa lori eto kan loni Hege bi osewi ile Uganda ati ile olomi nira Congo oni onti fide mule pe awe yon won si lugbadi arun ebola kege bi osewi ole Nigeria lo to osese kwa lugbadi arun hun eke azo tenumo wipe ipe ninja arun ebola eke ton kan ilomi nu papa julo ni eka orira ni agbaye Ijo onira pada RCCJ ti soro gbe adari agba re Enoch Adeboye tako awon eyan to soro ko bakun gbe to sin yi oro to sagu to so ti won yi pada nu atajade kan to lede loni loju opo X ijo hun ijo hun tenumo pun o se tanmo asa ko lo dani lori awon eyan ti won soro ti o nitumo papa julo ti o lede latenu enu adari re gege bi ijo hun se wi Ijaro CCG ati Olusogun tan Adeboye popolopo do won woran nigba tawyan ba yi oro to so pada papa julo fanfani ara won ijo tenu mo pe awon eyan oni kankan si itakun ijo hun abi itakun Adeboye lati mo awon ojo woro to ba lede lati enu ijo hun ati Olusogun tan na ni ipinle Kwara Alangwa agbeyangi ni ijoba bile ila orun ilorin ni ipinle Kwara Alhaji Aliyu Baba ti rawebe si gomina Abraham Abrazaki kono wadagba soke de ba awegbe to wa lese kuku o tenumo wipe igbese be igbagba budo mo ma se lati je ki awon eyan to lese kuku je gbadun dagba soke oba yan lo fun lede nigba tan soro bo je pe odun marun dinu ogoji to gori apere so se loju akosile re to ti fi oye da awon mokunrin atobirin ilu agbeyege tan fakoyo nigba to soro ni bi eto ohun obalaye ohun gbosubara bade fun gomina Abrazaki papajo farajin re fun idagbasoke ngarumuludun ni ipinle yi akoro gomina kona wori be de awon agbegbe to wa lese kuku tan koju ipinija idagbasoke Lameto awujo kan omowe adeyanju Adeola ti kesi egbe oselu alabroda PDP ni ipinle Kora kan fi egun otoloto to ifanfa ton waye ninu egbe oselu ohun saju eto debo odun 2027 nigba ton kopa loni ege bi alejo lori eto Diamond Breakfast Show ni kan Diamond to wa nilu loni o tenumo pe ipinja ko su PDP lo je afowofa Kege bo se wi oni ifanfa nu egbe se lo waye papa julo nigba to ma gbaradi fun eto idibo omowe adeyanju tenumo ipe igo kan ninu egbe oselu PDP ti ajo INEC damo oni o tin pe ipe kan ri pe won yanju fanfa tun waye ninu egbe oselu ohun iroyin ekun ere na ni amuwa se ti gbo yin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle ekwara leyin simiran pe yi alo si lokede lejo kan ni le kenya ti pase fun joba le hun kokolede ekun rere ilana tan lo lati ko ibudo kan to fe ko awon eyan to ba lugbade arun ebola si ni ile hun lekan si akin pe eku ikale
0: Edu, eje aronu jinle o. Se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleyameya tabi oju saaju. Eje abere fun akoyawo, fun awujo ati orilede to da. To ba ri nkan ti o boju mu, fitu awon alase to to leti.
5: Imoran yi lo ndete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
7: Darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
2: e ka bo pada iroyin ekunre ni amuwa se ti gbo yin lati kan Diamond 8.7 to wa ni lori ni ipinle ekora iroyin ohun tesi wajo ni iliokere loki gakan ni le kenya ti pase fun ijoba le hun kokolede ekunre ibudo kan to fe ko latowo ijoba le america si le kenya lati ri pe won ko awuyan to ba lugbadi arun ebola si leyin ojo kan ti ifeorunna gbinaya ni arin gbogbon ilu nayuki ni ile kenya gege bi sagbe california ohun prati wome si salaye won ja okanmi awon eyan meji nibi isele ohun o tenumo pa gbofin won fi gbe ogoro awon eyan ile ejo hun pase wi pe ijoba kokaro na lati ri pe won ko awon eyan to lugbadi arun ebola lo si ibudo ohun ile ejo na tun pase fun awon sise lotilera kan ko lede awon ilana ti won lo ati awon ti won gba lati ri pe won ko ibudo ohun sibe ni iliokere Ile Russia se ikolu alagbara si awon lulanla to wa nile Ukraine ni ajin ana ojo aje o si ja okemi awon eyan mokanla ati awon eyan to le ni 100 kan si fara kasha gege bi ile se ologun ojo ofurufu ile Ukraine se wi ile Russia lolo awon ohun jagun to nagbara lati se ikolu ohun ewe atejade kan to lede latowo ile se alabo ile Russia fide e mule ipe olo awon ojogun alagbara hun lati se kolu si awon ile ise to je ti orabo ni le Ukraine ikolo lo waye leyin gba ti are ile Ukraine Volodymyr Zelensky ti ke si ile Europe ko fi lede ilana eto abo re labala eroyin ere daraya oluko ni fun ko agba bolu Russia United fun di ijo giti gbo suba raba ni ranse fun awon agba bolu ko hun pelu mo se gbeworo soju iko Rangers ni abala commerce yo ideje president federation cup iko hun to fi lu port harcourt se gbe lo gbeworo soju iko Rangers pelu ami ayo go meta si meje nigba tan pade ni ana ojo aje ni papa isere goso apabio to wa ni uyo finidi salaye wi pe inu dun papa julo fun igbese akin to lede latowo iko ohun e won united yo wa ko ni pelu to kan pelu iko Nasarawa United agba bolu to ra won e julo fun ile Netherlands Mafin Depay ti fi de mule wi pon setan lade soju iko hun ninu ileje agbaye ti o waye lodun ta waye pelu boye fa se se ninu osu keta Depay to n gba bolu fun iko agba bolu Corinthians ni le Brazil lo ti farahan Nebu ba iko agbabolu Netherlands to wa ni Zente agbabolu ohun eni odun meji leni ogbon salaye pe ni bayi ara on ti da lati soju Netherlands ni je agbaye lekata ti yo gba iko won oni won wa ko pelu ile Japan le Sweden at Tunisia ni isori kanu ninu idije agbaye le kan si awon koko na re aka fun pe egbe awon oluko NUT tako igbese lati ti ile eko pa ni ipinle bonu latari ijinigbe tun waye ni awon ile eko aju ka fun pe burata ti pe fun atuto to nipan lori eka eto abo lorilede yi ijoba apapo ile ye ti fagile igbese fun fun se ko sa feyinti ni anfani osu meta lati ma simi kan to kuro renu se ijoba ni ipinle kwara aka fun yin pe baraye kan ni ipinle irawo ebe si gomina brazake kono da sokede ba ese kuku ni lokere ena ti pe aso fun yin pe ijo kan ile kan ya ke si ijoba ile ohun ko kole de akosile to nitimo lori ibudo kan fun awon to ba lugbade arin bola tan fe ko si ile na la ko tan aka fun yin pe o lo company united finindi fun lede leyin gba ti ko ohun fi eyin rangers janle ninu edeje president federation cup 64 oni abe shaku biojo agbaye ni to je aja fun eto moniyan mohammed ali bale si ilu eko lara inrajo inu rere si ile adulawo to eyi lo pin royan ohun e pade wa to ba di agumarabo lo ni fun royan agbaye wa ni kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara nedu okore ni olotu royin taiwo adeyemi lotu toka se ti gboyin lekan si akiwa pe akowo lenu se
8: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
9: Oh, le shidi kuro nile Nigeria tak patak patak babe. Oko ne shiny awebi. Ore atolo fe re lori ile na. O le Japan e tori ti o fe la ti shebe. Shugan, simeri ranuman. Kenge bi ona bayo kansi awan shiroton ko juo nile de ila papo. Koda bi obati le ko bubon ti shetire kuro nile. Sibe, ili ene ni li ene. Ilu re ni Nigeria je, yo magbe o lokan la jo.
10: Imoro yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 Ilorin

0: kọ.
1: Ṣeyí wa tẹ.
0: Ọdún láti respect.
1: Ṣeyí o ma tẹ.
0: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
1: Ṣeyí tó bá yá òní jẹ́nu lé mọ́.
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.
4: Ẹ fi kí sílùú káwọn yẹn gbàjọ́ náà.

0: Hello.
1: Hello.
0: Ẹ ká san.
1: Ó
0: ìyàwó mi ṣe dáadáa ni.
1: Adúpẹ́ ìjọ, ta ló ń sọ̀rọ̀ mi, mi tó ń sọ̀rọ̀.
0: Ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ni.
1: Ẹ ká san máa wẹ́ra
0: máa. Ṣé dáadáa ni.
1: Adúpẹ́ máa.
0: Okú tọ́jú ọmọ ẹ̀ báwo lára ẹ̀.
1: Yes ma, ó balẹ̀ ma.
0: Pẹ̀lẹ́ okú tọ́jú.
1: Yes ma, ẹ ṣe.
0: Ó dẹ̀ describe ojú mi ti kúrò nílé yín. Ó gbé mi wá ní jèló. Bọ̀ wọ́n ló lọ gba abẹ́rẹ́ fọ́mọ.
1: N ò dẹ̀ wá sọ kọ́kọ́ fún mi.
0: Fún mi kí n wá wo ọmọ mi ò dákun.
1: Ó da, kò sí wàhálà.
0: Ó ṣe o.
1: Màá send ẹ̀ sórí fóun yín sí.
0: Ok, ó ṣe. Ó ṣe.
1: Ó da. Yes ma.

0: Iwa de wi o da o.
1: Esun.
0: ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kan síta ẹ̀jẹ̀ sóótọ́ ẹ̀ka ṣe wá pọ̀ lọ́rọ̀ ẹ̀yìn ọkùnrin báyìí.
1: Ẹ mọ̀ pé bí ó ṣe rí nù ẹ bá mi bẹ̀ kó má bínú.
2: Ọkùnrin ò lọ́rùn o.
0: Ẹ̀yin náà lẹ́yìn ọjọ́ ẹ o.
3: Mo bímọ mẹ́ta ọlọ́run ò bímọ mọ́. Àsọ ti bí méjì sí gbọ́.
1: Ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀.
0: Ẹ̀tàn ọkùnrin ti pọ̀ jù. Sílẹ̀ ń wá kiri ìyàwó yín tọ́jú yẹn tí lọ nà
1: ẹ. Ẹ mọ̀ pé bí ó ṣe rínú ẹ̀dá a ní ẹ bá mi bẹ́ ẹ má tiẹ̀ wulẹ̀ díẹ̀ bí
3: kankan. Mi ò gbẹ̀bẹ̀ o.
1: Ẹ bá ń bẹ́.
2: Mi ò ṣe rí traces rẹ̀ rí
3: o. Mi ò gbẹ̀bẹ̀
2: o. Bí pé bóyá o ṣe níyàwó kan síbì kan, wà á dẹ̀ wá wà á ṣe I love you àìṣe kínní kan, àṣẹ rọ ni gbogbo ẹ. Àṣẹ rọ ni gbogbo ẹ. Tani bébí ẹ, má bébí mi, don bébí mi ẹ.
3: Ẹsẹ̀ bàbá mi.
4: Ọ̀rẹ́ o, disappoint mi gan o.
3: Tọ́.
1: Mà pé bí ó ṣe rí ní ṣe bí wọ́n náà mà sí. Ọmọ sí. Tọ́. Ẹsẹ̀ o náà mà sí.
2: So, because mi ò ṣe tí mo bóyá máa lọ ni o, bóyá kì í ṣe máa lọ kí n fẹ́lẹ̀.
3: Ẹni tó mọ̀ pọ̀ lára mi.
2: Omi ìyàwó ẹ̀ ti bímọ mẹ́ta tẹ́lẹ̀ èmi náà ti bímọ méjì fún ẹ.
1: Bílọ̀n ọ̀rọ̀ ti dojú ẹ̀ náà nù à ń yanjú ọ̀rọ̀ à ń yanjú ẹ̀ o.
2: Kò sí àwọn ọ̀rẹ́ ẹ̀ yanjú ẹ̀.
1: Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti
5: yanjú
3: ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀.
5: Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú ẹ̀ ti yanjú ẹ̀. Ìlú
3: ẹ̀ ti yanjú ẹ̀.
5: Mo jẹ́ pé bẹ bá fẹ́ ìyàwó méjì òsín tó bá nílẹ̀ àmọ́ gbà tí a fẹ́ lọ́nà àìtọ́ ìyáálé. Èrè ti wọ̀ sọ tán gan-an báyìí kárí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè jáde lókùú báyìí pẹ̀lẹ́ lánà sí a sì máa ń tàṣe.
3: Ta ni kí n lé jáde náà àwọn méjèèjì?
1: Ọ̀rọ̀ lílé jáde kọ́ ni
2: lé dúró. Ṣé mi lè fẹ́ lé jáde? Ṣé mi lè fẹ́ lé jáde àbí ta lè fẹ́ lé jáde?
3: Ṣé ọjọ́ kẹsẹ̀ ìyàwó? Ìgbà kẹsẹ̀ ìyàwó kò káwọ ẹbí ẹ̀ wá.
2: Àṣeyàwó ṣe rí ni. Ṣé ẹ rí píkṣọ̀ ni àbí kílẹ̀ ń sọ fún
1: wọn?
2: Ṣé ẹ rí píkṣọ̀ ni?
3: Wọ́n ya Gbẹ̀ngà mi mọ́.
2: Rẹ́jísítì lèmi àti ẹtì ṣe wẹ́ni tó o kò sí
3: kọ́. Sọ ọmọ ẹni tó lè pè mí tó lè bẹ̀ mí tí mo lè gbà. Bàbá Amúbọ̀ ló lè pè mí tí mo lè gbọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ
1: yìí.
3: Àwọn ló lè pè mí o. Ẹ ká sùn.
1: Tó ń pè ló lé mi lórí.
3: Ọpọlọ ò gbéyàwó méjì.
1: Ọpọlọ mi ò gbé.
3: Ọpọlọ ò gbéyàwó méjì o.
1: Mo gbà pé mo ti sè ọ báyìí.
2: Adé nísìnyí because gbogbo ariwo tẹ̀ ń pa yìí tí ìyáálé náà tó ń wá sílé mi tó wá ń pariwo lé mi lórí mi ò understand because rice wo gan lẹ ní tẹ ṣe máa bá mi nílé mi tẹ máa pariwo lé mi lórí. Ok mo ti gbé kí wá ni solution.
1: O ti sẹ̀ lóòótọ́ kódà bí ìjọba bá mú ìjọba tó máa dé. Àmọ́ dàpọ̀
2: ṣé ìwọ ló ṣe ní àbí ìyàwó ẹ̀
3: ló ṣe àbí ìwọ àmọ́
1: gbogbo wa náà láti ṣe èmi àti rẹ̀
2: láti ṣe
1: àti rẹ̀ àti rẹ̀ náà láṣẹ.
2: Tó wá lémi tó wọ́n pariwo lémi lórí.
3: Ẹ̀lú ẹ ká sùn.
4: Ẹ̀lú ẹ gbé tò.
3: Ẹ ṣeun sà.
4: Bàbá ẹ ti sàpọ̀ sí wa.
3: Ẹ ṣeun.
4: Àwọn aṣáájú ọ̀rẹ́ yìí kẹrẹ̀ sọ fún wa pé ẹgbẹ́ ìyàwó kan sí kan.
1: Ẹ mọ ọ̀gbẹ́ ni yóò bò ni ẹ má bínú.
4: Ìyàwó mi tọ̀ kò fẹ́ ìyàwó kan síbi kan o.
1: Mo ní kí n yọ ọfẹ́ pamọ́ ni.
4: Nígbà táwọn fámìlì yan ọmọ ní ìsìnkú ọlọ́mọdé àárẹ̀ yẹn sún ọmọ yìí gbọ́ ọkọ ọmọ lọ. Ẹ fọ́ àwọn ọ̀rẹ́ lọ ẹ ní àwọn fámìlì yìí
1: ni. Ń mọ̀ lu ọmọ fámìlì àṣì wa yẹn kàn mú débẹ̀ rí ni.
4: Ìyàwó.
2: Yẹ sà. Àyálé
4: rẹ̀ mọ́ra ẹ̀jẹ̀
2: ẹ̀jẹ̀ ọgbọ́ra yíyé.
4: Ìyáálé.
3: Yes, dáàdì mi.
4: Ìyàwó rẹ̀ mọ́ra
3: ẹ̀jẹ̀ méjì rẹ̀. Sódùn fà mọ́ra ni. Odún fà mọ́ra.
2: Táná fà mọ́ra tó ń fara wọn mọ́ra báyìí ó máa ṣú mi o.
3: Odún fà mọ́ra.
2: Ó máa ṣú mi o. Kí náà fà tó ń fà.
1: Kọ́ńfà
2: kí ni kí náà fà mọ́ra wọn.
1: Ẹ já yẹjú ọ̀rọ̀ yìí. Mọ̀ pé nìkan kan wá já yẹjú ọ̀rọ̀ yìí. Já yẹjú ọ̀rọ̀ ọ̀tún ti ń dá yìí nọ́mbà. Ọ̀tún ti ń pe ọlọ́run
0: Àlàáfíà fún
3: yín. Àtẹ̀yìn náà dáàdì mi.
0: Gómìnà ládàjọ́ rìn.
3: Mo ti gbọ́ yín dáàdì mi.
0: Ẹ̀jẹ̀ kẹ́ni sòrò.
3: Kẹsà.
0: Torí èmi ò sí lára àwọn ọkùnrin tó ṣe gbogbo ọkùnrin obìnrin ni mí tó bá ti da irunṣẹ́ burúkú báyìí. Kò dáa.
3: Tọ̀.
0: Ìkọ́ tó bá da kò dáa.
3: Ẹ ṣeun.
0: Àtọkùnrin ẹ̀yẹ ti parọ́ jù. Kí ló dé? Ṣé bá wá kú náà? Ẹ̀yàn wá bàjẹ́.
1: a dupe pe idile to ti esele si oko o ti jade laye oju re na lo se ti gbogbo le fi waye yo je ki o tun niyanju die eh sugbon opolopo awo okunrin na lo won sa sisiru eleyi ngba to ba wa lo tan won wa pe won wa ko mo wa lati bo mi gba emi na bi mo fun o emi na bi mo fun o eleyi bi gba teyin iyan ti o da na ni olo je keyin wa da gbogbo awo okunrin eh e je ka mo foju aje ko ni so to ba ri be eh o se lona to to o ba je ko se lona to to won mo ra won leyin odun mewa won o dara won mo pe iye eleni yawo eleni yale yale ro pe oko won loko ko ni yawo nbo mi yawo da ro poko won ni ya ko mo ko ti ni yale nbi kan o ku die ka to e je ki wa mo mo to ba te lo fe ni yawo meji meta je won mo ra won je won rira won e to le e mo pe gba le fe nikan ni sango e gba le fe nikan ni gan mo ohun e je won rira won e je won la ki irepo ko le wa nigba ti won na ba lo tan ka won mo ki won ba le ni repo idile won ni daru logo da dupe gba won ta jo se tuni adupe pupo lo won be latori iyawo keke ehn
6: oruko temi ni Maryam Muhammad Iyamuse
1: to iyale
3: oruko temi ni Princess Oladokun
1: eh to eh
3: iyale
1: iyale
6: camera
1: ma
6: camera ma
1: omidola ye ka aja mi
6: princess
1: ya ni ko ara se ya ni na ni ka ba ma ya la ya ni ko le ya lo ya le tan mo direct by lai se ni pesa won direct by lai ka o po egbe je mwe to wa la re wa je ogun ni opa bi ti loruko won ti oko gbogbo wa eh eh ba yi melo oko gbogbo wa princess oko gbogbo wa oko princess ejabere pada dile we ni

0: ó tún ti yọ mí kúrò nínú ìpàdé mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́. A máa dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣébí wọ́n ní mista ni ò ní sí mbẹ̀.
1: Ẹ máa wò yín.
2: Gbọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
0: Lámìdí, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
1: Èmi náà kọ, ngbà já yín ta yín tẹ̀ já.
0: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
1: Ebi isi lona. Iná ọ̀la sí rí ẹwà tèmi.
0: Isi lona. Àwọn àwòrán tún ń jẹ́ bá wọn.
1: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà títo lówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́ja jẹ. Tẹnu rẹ̀ ó le tọrọ láwùjọ. Kó o lè rọ́wọ́ tìgbà kù. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ ọ́ dọlọ́rọ̀. Ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀. Èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
3: Ẹ jẹ́ àtúmọ̀ kíra wa ló kọ lọ́wọ́ ọba lórí ètò fótó ní. Ẹ ti mọ̀ tẹ bá ti gbọ́ mi pẹ̀lú isi lona Cooperative International àjọ tí ń fúnni lówó bí wọ́n ṣe máa ń pè náà nù lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé ẹgbẹ́ àwọn jọ ṣiṣẹ́ kan náà bó ló ṣe wá ń là bó ló ṣe ń gbé ọ̀nà wo ló ń gbà tó fi ń là lùyọ. Àbó ń ṣe sogúndogójì àbó ń ṣe wá sẹ̀yìn ni. Àwọn ò ní mọ̀ pé ẹni tí ò bá mẹ́mẹ́ ẹgbẹ́ rẹ̀ gbé là irú wọn máa ń sáré tètè eré àsápajúdé. Ìdí rẹ̀ o, isi lona Cooperative International àjọ tí ń yáni lówó tí wọ́n fúnni lówó bí wọ́n ṣe máa ń pè náà nù lórí ètò yìí. Àwọn aṣojú wọn ti wà pẹ̀lú mi ní yàrá agbára pàápàá jùlọ lónìí. Kí ni wọ́n gbé wá? Kí ni wọ́n fẹ́ kẹ́ yàrá ilé ó mọ̀? Àǹfààní wo ná tún fẹ́ kẹ́ ẹ jẹ lẹ́yìn ọdún iléyá? Kí ni àwọn kan tí wọ́n tún fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa isi lona Cooperative International? Ẹ jẹ́ ń ṣe báyìí kí máa kí aṣojú wọn káàbọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọmọajé bàbá ẹ kú kalẹ̀.
4: Ẹ ṣe gan olótù. Mo kí gbogbo ara ilé o. Gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò yìí. Mo kí wa pé a kú iṣẹ́ òní.
3: Adúpẹ́.
4: A sì ti kú àṣepọ̀ ọdún. Àpọ̀ ọdún rẹ̀ láì ṣe lágbára náà.
3: Àmì.
4: Orúkọ tèmi ni Káyọ̀dé Ọmọajé.
3: Tọ́.
4: Láti Isi Lona Cooperative International.
3: Ó dá bàbá sọ nípa Isi Lona Cooperative International. A rí yín lórí ètò lọ́sàn-án yìí. Kí ni tẹ́ ẹ mú wá fáwọn ará ilé tẹ́ ẹ fẹ́ wọn mọ̀? Torí pé àpọ̀lọpọ̀ náà ló ti mọ ohun tó ní ṣe pẹ̀lú Isi Lona Cooperative International. Ṣùgbọ́n àwọn tó ń gbọ̀ fúngbà àkọ́kọ́, kí ni tẹ́ ẹ fẹ́ kán mọ̀?
4: Ẹ ṣe gan olótùú. So fún àǹfààní àwọn tó ń gbọ̀ fún ìgbà àkọ́kọ́, Isi Lona ètò ẹ̀yáwó ni Isi Lona. Bọ̀ àwa tá a wà ń bẹ̀ máa ń sọ pé ètò wa gbowó ni.
3: Ètò wa gbowó.
4: Bẹ́ẹ̀ ni. Fún àwọn tí kọ́kọ́ gbọ́ fún ìgbà àkọ́kọ́, ètò ẹ̀yáwó ni. So ètò wa ni ó ti bẹ̀rẹ̀ láti ọdún tó ti pẹ́. 1969 lètò yìí ti bẹ̀rẹ̀. Àárín àwọn òyìnbó mẹ́ta péré ló ti bẹ̀rẹ̀ ńgbà yẹn. So àwọn òyìnbó yìí dẹ̀ ni intention wọn dá ni èròǹgbà ọkàn wọn dá. Àwọn fẹ́ kí gbogbo èèyàn dolówó ni. Bó ṣe rí nìyẹn. So ètò yìí wá sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó délé adúláwọ̀ ìyẹn ilẹ̀
3: Áfíríkà
4: ní ya 2020 ní táìmù ìgbà kòrónà yẹn ni. So ó dé Nàìjíríà ní ya 2022. Àmọ́ àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí ò ya 2024 làwa gbọ́ tá a sì darapọ̀.
3: 2024 lẹ darapọ̀ tẹ gbọ́ nípa ẹ̀.
4: Oṣù tó lọ yìí gangan gangan la pé ọdún méjì gbáko táwa darapọ̀. Ṣé mo kí mo máa ń sọ kó tó di pé a lọ lé ọlídé ọdún? Mo ní a sì ayẹyẹ ọdún méjì. Gbogbo àwọn agun táìmù tá a bá mú.
3: Ọjọ́ tẹ bá mú
4: oṣù àtàkókò. Ibi náà láti wá sọ gbogbo ẹ̀. So ètò yìí wá ní àwọn àǹfààní tó wà nínú rẹ̀.
3: Ẹ jẹ́ àwọn àǹfààní tó wà nínú ètò
4: yìí. Kí ni àwọn àǹfààní tó wà nínú ètò yìí? Àǹfààní àkọ́kọ́ ni tẹ bá qualify àti gba owó tá à ń sọ yìí. A nídìí àti mọ wá onídùúró kan kiri o.
3: Kò ní nílò onídùúró.
4: Kò nídìí rẹ o.
3: Garantor.
4: Bẹ́ẹ̀ni. Kò nídìí collateral bóyá wele àbí wele. Kò nídìí. Kò nídìí BVN wa. Kò nídìí NIN wa. Kódà kò nídìí passport. Sọlọ tí yọlọ tí
3: gbàgbọ́ àgbọ́yé àgbọ́yé.
4: Bẹ́ẹ̀ náà tí wọ́n á ní owó yìí tí wọ́n á ní kò nídìí pa àmọ́ ìjòkó pàdé bóyá lọ́sọ̀ọ̀sì àbí lóṣooṣù.
3: Ní tẹ́yàn bá gbowó yìí.
4: Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé ìpàdé oṣooṣù àbọ́sọ̀ọ̀sì owó lámọ̀mọ́ dáadáwó meeting ni àdáwó
3: gbàdáwó
4: gbogbo eléyìí ò ní di. Owó yìí tí wọ́n á ní kó tó di pé a gbà gangan akọkọ mọ gbà àwọn àjẹmọ́nú pínpín ìpín kan náà.
3: Tẹ́yìn ó kọ̀kọ́ mọ gbà.
4: Bẹ́ẹ̀ ni olótú. Tá a bá tún wá gbà lóhùn yẹn tá a gbé jẹmọ́nú táwọn mọ gbà ó yóò mọ̀ jù lónìí lọ.
3: Aláwáǹsì tí ó mọ wọlé.
4: Bẹ́ẹ̀ ni olótú. Gbogbo kókó inú rẹ̀ gbogbo àǹfààní inú rẹ̀ mò ń tú fún yín. Ẹ wá mọ èyí tó wá jẹ́ pa bambari rẹ̀ olótùú. Àní tá a bá gba owó ìtánṣẹ́ kò í ṣe inú àpò wa láti tún mọ san àdá padà.
3: pe adapado wo yi gan ko le je lati nu apoluwa re
4: kabisi olo gan la wa ta n ba yin soro ise darapo toro kokoro ruwa loju pe so possible
3: pe so se se be
4: adarapo lari ke be lo mo se ri
3: bawo kan lo se ma ronu le bayi pe so se se be
4: ni tori e la se

0: afẹ́fẹ́ báyìí kó má jẹ́ ètò tó fìdí múlẹ̀ pẹ̀lú ìjọba radio station tá ń lò kìí ṣe diamond nìkan
1: eléyìí ló
0: bẹ́ẹ̀ ni gbogbo south west we are more than 49 radio stations tí a ń lò káàkiri gbogbo south west lẹ́ni ká tó sàwọn east ká tó sàwọn north ilé iṣẹ́ yìí forúkọsílẹ̀ pẹ̀lú ìjọba a ní certificate adẹ̀ ní gbogbo nǹkan
1: ìwọ tó lọ bí ìdánilẹ́kọ̀ọ́
0: lọ́la o lè bèrè tí ò bá yí ẹ gbogbo ẹ̀ lálàyé tá sì fi hàn ẹ́.
1: ó dáa ẹ jẹ́ akọ́kọ́ máa wọ̀n nọ́mbà ná torí àkókò wa àtàn lè pèsè lẹ́yìn ètò torí ìbéèrè kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni káyọ̀dé ọmọdé báyé bá gbà mí ẹ jẹ́ àwọn àwọn nọ́mbà wo náà lè pèsè lẹ́yìn ètò ẹ farabalẹ̀ mu níkọ̀ọ̀kan.
0: ẹ ṣeun àwọn nọ́mbà tá a máa pèsè lẹ́yìn ètò tí a bá fẹ́ wá 08 àbí kẹ́ mọ̀ pé sórí ẹ̀ kejì yìí
2: tẹ́rù bá pọ̀ lórí ìyẹn ẹ̀ pè sórí ilé 08 06 9 4 5 7 9 1 3 lẹ́ẹ̀kan sí 08 06 9 4 5 7 9 1 3
1: ni àwọn nọ́mbà tán lè máa pèsè ìyẹn lẹ́yìn ètò wa ti kó lórí ètò báyìí ó dá ẹjẹ́ ká tó di pé a máa lọ lẹ́ẹ̀kan sí pẹ̀lú àgbékalẹ̀ ètò yìí sà ẹjá wò báyìí báwọn èèyàn bá ti ń dé lọ́la bóyá páwọn tí ò lè ráyè bíi aago mọ́kànlá sáyé wà fún àwọn náà lè wá ní ọ̀la òde yìí náà.
2: bẹẹni kan wa
1: bẹyà tọrẹlùmí wà níbi iṣẹ ó lè ní aago mọkànlá òun wà lẹnu iṣẹ.
2: ẹni gbogbo ìgbà tán bá ti pa tán bá ti pè wá lórí fóònù.
1: ṣùgbọ́n ká pè lórí nọ́mbà tẹ̀fílẹ́dẹ̀ yìí tọ̀
2: so lọ́la yẹn wá ní àǹfààní wà fáwọn mẹ́wàá tó bá kọ́kọ́ dé tán ìṣe tán àti darapọ̀ wọ́n gba ẹ̀bùn ọdún lọlé.
1: wọ́n tún gba ẹ̀bùn ọdún lọlé lọ́ba tán ni ṣúgà bá já ẹja máa lọ. ó dáa títí ìgbà táwọn àpàdé ẹja máa lọ pẹ̀lú iléeṣẹ́ isi lona cooperative international ọlárẹ̀wájú ògùn ní yọ̀pẹ̀ ibi tìlẹ̀mí jẹ́ o. àna ọlọ́run ní fiwálẹ̀ àníwówó tì ìwọ náà àmì ò tó ìgbésẹ̀ ni ó gbé o.
3: ó tún ti yọ mí kó nú ìpàdé mọ̀lẹ́bí wọ́n ní nítorí tí wọn ò lówó lọ́wọ́ a máa dáràn àìlówólọ́wọ́ ọ̀pánilókọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí mbẹ̀.
4: ẹ máa wò yìí gbọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
3: lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
4: èmi náà kọ ngbà ajá yín tá yín tẹ̀ já.
3: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
4: ebi isi lona.
3: iná
4: ọ̀la sírí ẹwà tèmi.
3: isi lona. àwọn àwọn tún jẹ́ bá wọn.
4: ní o isi lona ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọ́n kọ́ ni bọ́ ti pẹ jani kì í ṣe pé wọ́n fúnni lẹ́jà jẹ lẹ́nu rẹ̀ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo southwest lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde wọn náà gbégbé sí ọlọgbọ́n lónìí.
5: What did I say, huh? What did I say? I told you no touchy touchy, now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
6: No touchy touchy, especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
7: Keep listening to the music, to the sound, to the
8: Diamond FM.
7: 88.7 FM.
9: Across the airwaves right now.
10: In the mix.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.

0: Je to se vůni.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery. Ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀. Lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́ Adelebare. No dull moment. Chai yóò ti lọ dojú.

0: Otu ti tatata lori social media. Amo saju on gbogbo. Omi da layin ka ja ni Ajibade mo nje eya be mama awon boys. Fine guy day or bad day.
1: Ẹ̀rín mo fẹ́ lọ sí ìlú London.
0: Ẹ̀bọ ni kí n ti bẹ̀rẹ̀ sí ní mú kí ní àwọn.

ẹjẹ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ fẹ́tì àbálógun Tajúgbẹ́jọ́ ìṣẹ̀rẹ́bìnrin nìfẹ́ tí àbálógun jáde ta ọ́ pariwo ó lẹ́yìn sinimá àzáọ̀nà ó ní àwọn táìmù eléyìí táwọn sinimá máa ń fún òun táìmù bóyá kéèyàn máa tí ì jí tàbí kéèyàn ti lọ sùn ó ní wúde wash fíìmù àdá táìmù àzáọ̀ ó ní sẹ́ mọ̀ pé owó òun la fi ṣe kíni la fi ń pọ àwọn kí nǹkan wọ̀nyí la fi ń pọ àwọn nǹkan wọ̀nyí la fi ń pọ wọ́n pọ̀.

0: mìíràn ọjọ́rẹ́. Bye for now.
1: Ìlera ló wọ́rọ̀, ó tún ti yá o. Rotary Club of Ilorin àti Yin Club of Greater Nigeria pẹ̀lú All Rotary Club in Area A, California, USA, led by Rotary Club of Morgan Hill. Ó ṣe àgbékalẹ̀ ètò àkànṣe ti Rotary lórí ìlera àti ìtọ́jú nǹkan àlejò obìnrin ìpele ẹlẹ́kẹta pẹ̀lú àjọṣepọ̀ Kwara State Primary Health Care Development Agency àti ìkówó láti ọ̀dọ̀ Rotary International District 9126/5170 àti the Rotary Foundation. Lójúmọ̀ sí àgbékalẹ̀ iṣẹ́ abẹ gbogbogbò, ìfọ̀rọ̀wérọ̀ ìlera gbogbogbò, pípé onírúurú àwọn oògùn ìlera, ìwádìí yàrá àyẹ̀wò, gbígbé àwọn ohun èlò ìmọ́tótó ìlédìí àwọn obìnrin àti sí abẹ ojú. Ilé ìwòsàn alábọ́dé Primary Health Care Center òkè lélẹ̀ Ìlọrin ni ó ti wáyé Tuesday àtàlátà ọjọ́ kejì oṣù kẹfà sí Thursday ọjọ́ kẹrin oṣù kẹfà ní ètò ìṣàyẹ̀wò àti ìwádìí ìlera ó bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ Sátidé ọjọ́ kẹfà sí Sannde ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 ní ètò iṣẹ́ ìrànlọ́wọ́ àwùjọ bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Òtẹ̀rì Àbáràjẹ Abdulkadir Abiodun ni a máa pè sórí aago 08033813403 àti Òtẹ̀rì Yinka Asanoko sórí 08032293070 ni wọ́n pè mọ́.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ààrẹ ilẹ̀ olómìnira Benin ti ṣe àbẹ̀wò àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ sí ilẹ̀ Nàìjíríà. Ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ti bu ẹnu àtẹ́ lu kíkó àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin mẹ́fà tí wọ́n wà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti takọ́sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ní ilé òkèrè wọ́n fi ìbọn já òkú ẹ̀mí àwọn èèyàn méjì ṣòfò náà ní ilẹ̀ Kenya. Oṣù ọ̀la àwọn àgbá bọ́ọ̀lù méjì ti dé sí bùbá ikọ̀ Super Falcons ní ìlú Ikenne. Wọ́n ṣe wàá kó pẹ̀lú ilẹ̀ Senegal ní ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ́. Ẹ kúrò lẹ akíwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rẹ̀ láti kẹyìndà Amọ̀rẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn. Kà sọ fún yín pé ẹ lè gbọ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wà ní Diamond 87FM. Ẹ̀kọ́ iná ń bọ̀ lẹ́yìn sì ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Lẹ́o ẹ̀yin ẹlẹgbẹ́mẹgbẹ́ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kémi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kémi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kémi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kémi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kémi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wagun aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ti kí lálejò káàbọ̀ sílẹ̀ yìí ààrẹ tuntun tán ṣẹ̀ṣẹ̀ ìbúra fún nílẹ̀ olómìnira Benin Romuald Wadini nílùú Èkó. Jáde kan tó dédé látọwọ́ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí sọ́wọ́ àwọn oníròyìn Tinubu lókè adarí ilẹ̀ Benin ń káàbọ̀ sílẹ̀gbẹ̀ rẹ̀ tó wà ní Ìkòyí. Ìgbà àkọ́kọ́ rẹ̀ ti Wadani yóò ṣe àbẹ̀wò sílẹ̀ Nàìjíríà látìgbà tó ṣe ìbúra fún Wadani. Ònìwọ̀n kí káàbọ̀ sí ìlú Èkó látọwọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Babájídé Sanwó-Olu tó mú lọ sílẹ̀gbẹ̀ ààrẹ Tinubu. Ó ti pàdé papọ̀ pẹ̀lú ààrẹ Tinubu fún nǹkan bíi 30 ìṣẹ́jú. Ẹnikẹ́ni kò tí mọ nǹkan fún ẹnu pẹ̀kẹ́lù níbi ìpàdé ọ̀hún Wadani. Ó ní ó ṣe àbẹ̀wò sọ́rọ̀ Tinubu lẹ́yìn ìgbà tó ṣe ìbúra fún gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Benin ní 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí tó sì gbaṣẹ́ lọ́wọ́ ààrẹ Patrice Talon lẹ́yìn ìgbà tó ti borí nínú ètò ìdìbò ààrẹ tó wáyé ní 12 oṣù kẹrin ní ilẹ̀ Benin. Nínú ìròyìn mìíràn ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ kíkó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nígbèkùn tó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tẹnumọ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ò ní ó jẹ́ ìwọ̀ dájúgbà fún ọmọnìyàn pàápàá jùlọ orílẹ̀-èdè yìí. Ilé ló bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà lẹ́yìn ìgbà tó padà sí ẹnu iṣẹ́ wọn lẹ́yìn ìsinmi fún ọdún iléyà. Níbi tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Gọ́sùn Àpábíò ti kó àwọn ọ̀rọ̀ sòdí láti dákẹ́ ìṣẹ́jú kan láti bu ọ̀la fún àwọn olùkọ́ méjì àtàwọn akẹ́kọ̀ọ́ tó já òkèmí wọn níbi ìkọlù ọ̀hún. Nígbà tó sọ̀rọ̀ bó ṣe padà sẹ́nu iṣẹ́ Àpábíò tẹnumọ́ wípé ìjínigbé ọ̀hún tó wáyé ó ní ó jẹ́ nǹkan tó fi ń pè fún kí tàbórẹ́sẹ̀ wálẹ̀ káàkiri àwọn ilé ẹ̀kọ́ àtàgbègbè nílẹ̀ yìí. Àpábíò wá tẹnumọ́ wípé àwọn òṣìṣẹ́ aláàbò ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí i pé wọ́n tu okùn lọ́rùn àwọn èèyàn ọ̀hún kúrò nígbèkùn àwọn ajínigbé. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ń kẹ́ sáwọn olóṣèlú ká máa fi ọwọ́ òṣèlú sọ̀rọ̀ ìpínkìtà ààbò tó ń kojú ilẹ̀ yìí. ewe awon omo legbimo asoju sofin ile yi mefa tun wa lati ipinle oyo ti takoso kuro ninu egbe oselu alaborada pdp basinu egbe allied people's movement apm awon asofin ohun ti won se atileyin to ni pon fun gomina seyi makinde to ti di omoye fun ipo are egbe oselu apm won kede igbese won abenugan legbimo asoju sofin le yi tajudin abasi nibi joko le mo se pada senu se leyin simi fun odun leya lo ka awon re meta la ton kede awon oselu to ja sofin to se pase paro egbe oselu won lati ipinle oyo awon to kuro ninu egbe oselu pdp lo sun egbe oselu apm lati ri antoni adebayo adedeji olajide sunday makanjola oyedeji oyesina fola oyekunle ati adigun adekunle awon sofin tenmo kawon kuro ninu egbe oselu pdp latari ifanfa to nfi egbe se onlogbologbo lori oro adare awon si wona abayo lati dije fun eto debu odun 27 to nbo lona wayi o ajo eleto dibo le yi inec ti kede wipe o nti bere iwadi lori eso kan wipe en ti o neto lo nanfani si akosile awon olodibo leyin gba toro kan gbinaya ipe enikan lo nanfani lati wo akosile omoye kan ninu etedibo ko message egboselu kan to waye nilu abuja ati jade kan to lede loni atowo commissioner papo to je alaga igbimo ajo inec to wa ni janu oro royin ati itaneji fun olodibo muhammed aruna salaye ipe ajo inec ko fi owo kekere mu oro na gege bo se wi oni ago inec lara igbese lati se foruko si lawon dibo to ntesiwaju o fa won yen kan lase atanfani lati ri akosile awon olodibo amo keta pade se ohun orun wa gbase na kuro lowo won o fi de mule ipe wa ti won se won ti kefin ibe ti won lo lati ri anfani si akosile awon olodibo ohun ni ipinle kwara omoba aliru danso o mamudu to fi gba kan je olodeje fun ipo gomina labia se egbe osuni tesiwaju apc ni ipinle kwara ti se afomo re pe o gbo oro abufatai aya sedike lati se atileyin fun ipo gomina nigba to so loni gege bi alejo lori akotun eto eba wa dasi ni kan diamond 87 to wa ni lo ni ti grace lawa mugito gege bo se wi otako aye soro ipe o dale awon eyan re ti won wa ni ekun debo arewa ipinle kwara lo si gba owo toto milionu lona mokande ni ogoji naira rowo sediki lati ri pe o se atileyin fun gege bi danso se oni sediki o lo je alanu ni papa julo fun ohun ati awon eyan agbegbe re o tesiwaju ipe gomina ipinle kwara abrahama abrazaki o lo pelu sediki gege bi orudije to fe fun ipo gomina we sediki faraje fun egbe oselu apc latẹyinwa o se afikun re wipe alaga apapo egbe oselu apc nlayi ojogbon matawe itwada ati akowe ipolongo egbe oselu apc nlayi felix morgan ti kede wipe enikeni koneto lati kede abagade sidiwo commerce egbe oselu apc kakere ti butoro ile yi sibe ni ipinle kwara eni owo julo Israel afola amao ti kesi joba ni elekanka ati gbadimo ijoba rere papa julo akoyawo lojuna lati dekun ipenije tuabo ati ise o tanu mo wipe aje ki amore nigboya ninu ise joba ag bishop ohun fun lukwara ati bishop fun ijo anglican ati nubuza lo pepe ohun nigba ton soro ege bi bishop ni bi synod elekefa ti diocese nubuza to waye ni inu ijo saint john archbishop amoho tenumo wipe aye ka ko fola afia ati eto apojoko fun egba soke orilede yi o wa ke si amole nigeria papa gba won nigbagbo kan ma simi lati ma gbadura fun orilede yi ati fun awon adari ile yi iroyin agbaye ni amuwase ti gboyin lati kan da amore ti 7 to wa le lorin ni ipinle kwara leyin simi ranpe yi alo si le kere ni kan ya won ti ja okun mi awon eyan mi to se fehonu han tako igbese lati ko bu ba kan fun awon to alugbade arun ebola nile Kenya lekasi akinyipe eku ikale
3: edara po mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme.
0: Kaabo pada iroyin agbaye ona ni amuwa se ti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara iroyin ohun tesiwaju lati Ileokere awon osise olopa ti ja okun emi awon eyan meji to se fonu tako igbese ijoba America lati ko buba kan ti won ma ko awon eyan to ati lu gbadi arun Ebola si ni anigbegun ile Kenya awon eyan ohun lo wa ara ogoro amole Kenya ti won pade buba ologun like Kipia ni agbe Nanyuki ni le Kenya won se gboju aga sojo bo ile Kenya lati ri pe won ko buba won to le gba awon eyan adota tan ma lu gbadi arun Ebola sijolopa ko ba tin tagutaju si awon eyan hun tan se pada wa ko pelu awon osise alabo meji lara awon eyan won fara kasha otabo tagbere faye kan ara won oni okuro ni so re tun lo sile se pe ibo lo gba nigba tun pada lo si ile re sibe ni ilokere igbena woju ara ni lo si ntesiwaju ni agbegbe gusu le Lebanon pelu bi ile Israel ati Hezbollah se gba lati tele adela lala fia to lede atowo ijoba ile America Are la meka jona Trump wo ti sa saju e pe won ti ba igun meji soro papa julo kan jawo lati ma se ikolo si ra won le gba ti ranja ki wowo we pe ti le ise ologun le Israel ba se ikolo si ile Lebanon lo se akoba fun adan alaafia to wa laarin ile America ati ile Iran Lebanon ti salaye pe iko Hezbollah ati gba lati jawo ikolo to nse si ile Israel duro ti ile Israel ba ti gba lati jawo bo se se ikolo Sili Beirut, to je olulu ile Lebanon. Ewe, adin alala fi ahon ona lo wa nile, ama ikolu lo si waye ni ajin. Ni abala iroyin oro kowo, ile India ati ile America ti fe pari egbese, ni ri isi akoko adin oro aje to wa lang ile mejeje. Pelu bi awon soju ijoba ile America yo sese pade lo nilu ni dehi awon soju ijoba ile America oni igba keji adari eka to riwa ni janu ora soju fun ile America lori oro okowo fun agbegbe gusu ati agbegun ekun Asia bada lesi yo kosode se pade papo pelu awon osise eka oro okowo ile India Minister fun oro idokowo nile India push goya sale horo ni dehi loni pe ade ohun oni o ti fe pari ni abala iroyin awon amoludun o serekunrin omo le yi okiki adesina topo loko mo si jamole ti dagbere faye mo ji fara kasha nibi isele injaba oko won kede ipapoda o seri ohun atowo bolaji amusan toporo komo simuta latin to je are egbe awon osere alagbelewo tampan ni le yi mr latin nigba to nse kide on lojo opo instagram re salaye pe adesina ni o dagbere feye nigba to fara kasha ninu isele njaba okokan o si gbadura kolon fun awon mo lebi ore ati rore ni okun lakoko yi o se kede ohun ti gbogbo awon eyan se tin soro ipori nipa ologbe ohun to je elere ori tage ni abala iroyin ere idaraya ojimi agba bolu atamota si obirin omo le asa to suola ti wala won to ko ti de si buba iko agba bolu agbege obirin le super falcons to wa nilu kene won se wa ko nje lo sore pelu ile senegal agba bolu meji shukura oladipo ati kafaya situ na ti de si buba oluko ni iko ohun justin madugu ni reti wa pojo mo reti awon agba bolu meta deni ogun to ti pe fun idije ohun eko vacancy yoko wako pelu ile Senegal to ba di ojo eti ni papa ise Remo Stars to wa lulu ikene fosun le keji nu agba papa ise re kan na to ba di ojo aje to nbo to le kan si awon koko na re aka se ti gboyin pe are ile Benin ti se abewo akoko re gege bi are si ile Nigeria atu ka fun yin pe legbemo asofin agba ile yi benu atelu isele kiko awon akeko oluko nigbekun ni ipinle Oyo aka fun yin pe awon omo legbemo asogisofin ile yi mefa won itakoso kuro ninu egbe oselu PDP bosun egbe oselu APM ti won wa lati ipinle Oyo ni ile okere aka fun ile Kenya wi pe awon lopa ti fi mo ja okun mi awon emege tan se fe onu ni ile Kenya la ko tan a so fun yin pe Oshoala agbolu meji miran ti bale ti bi ba iko Super Falcons wa ni ilu Ikene bon se wa ko pelu ile Senegal dirije olere sore to 1964 oni ojimi abeshaku bi ojo agbaye ni to je aja fun eto omoniyan Muhammad Ali Bale si ilu Eko ara irin ajo inu re re si ile Adulawo to eyi lo pin iroyin ohun Abiodun Akinwumi ni olotu iroyin Taiwo Adeyemi lo tu to ka ti ti gboyin lekan si akin pe oko kan ni ajisaye o daro

0: Ọlọ́run àánú yanjú ẹ ló pè ọ.
1: Pé kó wọ́n gbáre.
0: Àsìkò ti tó fún ọ.
1: Wọ́n ti pẹ̀lú àwọn aláyọ̀ jẹ́rì.
0: Mo jẹ́ ni táyé ń bá gbégbá ọpẹ́.
1: Àánú nìkan ló lè fi ṣẹ́gun.
0: Àìsàn ọlọ́jọ́ pípẹ́.
1: Alágídí ogun.
0: Ogun tó ń jọ
1: látorí òkè dórí òkè.
0: Àìnífọ̀kànbalẹ̀ nílé ọkọ.
1: Àìnísinmi lórí ọmọ.
0: Ìdápadà ayọ̀ ìdílé.
1: Iṣẹ́ tó ń ṣàárẹ̀.
0: Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́.
1: Yá pàdé níjọ CAC.
0: Goshenland.
1: Ìyànà Sapati ìpínlẹ̀ Kwara.
0: Orí òkè àánú yanjú ẹ̀.
1: Láàgọ́ mẹ́wàá òwúrọ̀.
0: Gbogbo ọjọ́ bọ̀.

0: Ayọ̀ ìdílé.
1: Iṣẹ́ tó ń sàárẹ̀.
0: Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́.
1: Jẹ́ pàdé níjọ CAC.
0: Goshenland.
1: Ìyànà Sàpàtì ìpínlẹ̀ Kwara.
0: Orí òkè àánú yanjú ẹ̀.
1: Láago mẹ́wàá òwúrọ̀.
0: Gbogbo ọjọ́ bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀.
1: Every Thursday.
0: Àti ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù.
1: Ìta pàkórí ẹ̀ ni Sátidé bẹ̀wọ̀ Ọlọ́run 1930.
0: Láago méje òwúrọ̀ sàgo mẹ́sàn-án òwúrọ̀.
1: Ẹbí tí Ọlọ́run ìké bàbá wa bá Bọ́lá Olómìyẹ.
0: Ṣé lo wòlíì Fẹ́mi Dáìró?
1: Bàbá àánú yanjú ẹ̀.
0: Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi.
1: Fún àdúrà pàtàkì.
0: Pẹ̀ sórí
1: 08032404977.
0: Sọ fẹ́ nìkan pé.

A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹ ní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí ó

Ọlọ́run ọba kàbíyèsí Ọlọ́run ọba ṣọwa Abẹ́ọ́ májẹ̀ àṣìrìn Ọlọ́run ọba Abẹ́ọ́ jẹ́ ká rí orí ọ̀fẹ́ rẹ̀ máa jẹ lóòrèkóòrè Ọlọ́run ọba mi tó tóbi Adúró tì ọ́ O dúró tì wá A ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ nítorí pé ìwọ lọba ti ń fọba díẹ̀ ìwọ náà lọba ti ń tọni sọ́nà ọlọ́run ọba mi a bẹ̀ ọ́ fún orílẹ̀-èdè yìí a tó bẹ̀ ọ́ fún iṣẹ́ tá à ń ṣe a bẹ̀ ọ́ lórí mọ̀lẹ́bí wa a bẹ̀ ọ́ lórí oúnjẹ tá à ń jẹ a bẹ̀ ọ́ lórí ìkànnì diamond fm a dúpẹ́ ọ́ ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm ọpẹ́ ni fọlọ́runba aláròwàbí ọlọ́runba tí ò gbàgbé wa nínú iṣẹ́ tá à ń ṣe ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ètò yìí láwọlé sùn lẹ̀tọ́ tẹ́tí láǹfààní láti sọ ọ́ síta lórí àwọn ọ̀rọ̀ tó bá ń dùn yín lọ́kàn lórí àwọn nǹkan tó kàn yín gbọ́ngbọ́n lórí àwọn nǹkan tẹ mọ̀ pé táwọn ọmọ nàìjíríà bá dá yín dá sí yóò ní ọ̀nà àbáyọ àkíyín pé káàlẹ́ níbikíbi tí ọwọ́jà àkànnì bá fẹ́ dé láṣẹlẹ̀ tòní abẹ̀yìn wípé kí ẹ sọ ọ́ síta kẹ má dàkọ yín àtún fàsìkò yìí rọ̀yìn wípé ẹ gbìyànjú láti sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ láláìfi kan tàbí nǹkan míì kún orúkọ títí mi ni adeolu adetola ọlọ́run ọba abẹ́ ọ́ kí orílẹ̀-èdè yìí kí ó gba ìtura 0916-159-1011 0916-159-1011

ọpọlọpọ àwọn èèyàn ni wọn ti jọba nínú ẹṣẹ nípa gbígba ẹkún lọwọ ojú ọmọ ìlàkejì wọn. À ń bẹ ọlọ́run ọba kó tún orílẹ̀-èdè wa ṣe. À ń bẹ àwọn èèyàn tọrọ kan pé kí wọ́n ṣiṣẹ́ bó ṣe tọ́ àti tó yẹ. À ń bẹ àwọn èèyàn wa wípé kí wọ́n fọkàn balẹ̀. A tún fa àsìkò yìí rọ gbogbo aráàlú ẹ dákun ẹ má máa fún àwọn fọ́nrán kan tí ó ṣe ti orílẹ̀-èdè yìí àwọn nǹkan tí ò bá ti lóòótọ́ nú tí ò bá ti ní ìdí òótọ́ ẹ dákun ẹ má fi fọ́nrán káàkiri o. À ń tẹ̀síwájú láṣẹlẹ̀ tòní lórí ètò láwòlẹ́sùn nọ́mbà tẹ́ sọ síta sí 0916 159 1011.

0: ṣe ti wọ ọrọ ti mo ni fun yin ba won lase le toni e ja lo isokan e ma je ka fi se ti leya meya tabi te gbe oselu e ja wa loju ona kan tori orilede yi lati tesiwaju ani lati se ni papapa eto yo wa fun ijoba o fun ara ilu lo wa fun tori ta wayan ti o so sita ti won yo soro ijoba jade won ni lati pe akiyesi yin bi pe aba na wa pelu yin sugbon eto yo wa fun igbaye gbadun eyin ara ilu yala ninu ile gege bi loko laya yala laarin ibiti anti nsise tabi ibiti yan gbe awon oro te le so sita nu e le darapo mo wa lori Facebook ete Diamond 885 TV e lanfani lati remember e lanfani lati ri ikan ni Diamond FM opa ni follow won ba to je ka ri ojo toni kin se pa agbara wa pa mo se kin se pa mo yan kin se ko bi agbawo osu aba nawo ta ba njem la fi lori ofe gba latodo Olorun ba oro ti olukanu ko ni lokan ojura won lo ti won ani lati dupe fun re ofe nla ti Olorun ba fun wa e wa nkan fidele tabi ke fidele nkan lati je gbadun to yi la sele to ni 0916159 1011 oni number te po si 0916159 1011 te ba fe fi atejise ranse lati ori WhatsApp ayi gba yin 0916159 1011 ati fe bere to awon eyan kan ti fi atejise ranse sugbon enikan fi iseju bi mewa ranse anikan ge kuro si iseju merin to ba le se ba papapa enikan tun fi atejise ranse won ni ka ma lo fọnra won lori ategun ẹnì kan tún fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní àyín àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ yìí ó lọ ó lágbára o àtẹ̀jíṣẹ́ òun náà ni wípé àtẹ̀jíṣẹ́ ní ó sọ̀rọ̀ nípa àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ní I want to say it, I want Nigeria to help me, which says I have a fiancé, we love each other, we love àfẹ́sọ́nà. And the lady from nowhere calling me, disturbing me that she lost me. Well, arabirin kan wa ti won pe awon ti won mo ri to nso epo ni fe awon olodun de ti so fa fe na sona awon bi pe won mo arabirin yo afeso na wa ni pe iyan kan hun ibere to wa be ni pe oro yin ko jagiri bo le se ma so pe enikan ni number yi won pe yin wi pe ohun ni fe yin e so fa afesina yin pe won mo pa re e lati salaye o se ma rabirin yin ni abe mo te ba le da wa lo enikan so oro kan won ni igbawo sigbawo le yan le sumo yawo re to ba bimo wọ́n ní wọ́n súnmọ́ yàwó wọn ó ti lọ bí ọdún kan báyìí tí ìyàwó wọn ti bímọ ẹnìkan fi àtẹ̀yíṣẹ́ ránṣẹ́ wọ́n ní ìgbàwó sígbàwó lèyàn lè súnmọ́ yàwó rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn oṣù méjì ṣùgbọ́n ìlànà owó ló tọ́ tí oṣù obìnrin láǹfààní torí àti ráwọn obìnrin tí ọkọ fipá bá lò pọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bímọ tán tó ṣe ìjàmbá ságo ara obìnrin àtìlẹyìn tó jẹ pé gbàbẹ sọdá gan lẹyìn iṣẹ abẹ ṣùgbọn ìbéèrè tí arákùnrin yìí bẹ ó jẹ nǹkan tó dáa 0916159 1011 àtẹ̀jíṣẹ́ kan wọn kalẹ̀ tí ẹnìkan fi ránṣẹ́ sí wa tí wọ́n ní ká má lo fọ́nrán ohun wọn a kà síta láìpẹ́ ṣùgbọ́n ìjáde ojú òpó ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀ ṣe ń wo ẹ̀ka lẹ́wọ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ gbóhùn sókè bàbá gbóhùn sókè ìpè mí yóò já kọlu yín dànù ẹ gbìyànjú láti pè wá padà ẹ̀ka alẹ́ o
1: ẹ̀ka alẹ́ mr adétúlà
0: ẹ ṣeun mo dúpẹ́ sáà ìṣeun.
1: Kọ́lá Alásòkè lórúkọ tèmi ní ìtàgbọ́n bọ́ nílọrin
0: mr kọ́lá ẹ̀ka alẹ́.
1: lọ́dọ̀ tèmi léyìn tí ò ní tí ó fà láfíà fún gbogbo wa lọ́dọ̀ tèmi o after ọdún kan ìsókè.
0: lẹ́yìn ọdún kan kárákùnrin má sí ìyàwó rẹ̀ lásọ wo.
1: Before ọdún kan náà rárá ní 6 months àmọ́ bó ṣe wo orí òun náà ṣe mọ̀ pé àìtàwà ayé tẹkinọ́lọ́jì àti fataláísà náà kálukú ń bá jáde.
0: Ìwọ́n
1: náà bá ọmọ oṣù mẹ́fà mi gbá mi ìyẹn fẹ́ lè bójú close to a year. Depending bí yẹn bá ti tọ́ ẹ pé ọ̀rọ̀ obìnrin tó bá bímọ láti ìgbà tó ti lóyún yẹn tí yẹn bá ń fún ní àwọn oúnjẹ tó tọ́ àti àwọn ìwòsàn hospital àti kí ló fẹ́ níbi fruit yóò tètè jẹ́ kí mú rẹ̀ kó lè tètè jẹ́ kó boost torí oyan náà ni oúnjẹ tí ọmọ lè jẹ jù tó ṣe pàtàkì jù látà dà tán kálukú náà mọ̀ wù sí síra wọn náà ni
0: àbò
1: sí orí òun náà. Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ kò ní gbàdídé kálukú wa jẹ́.
0: Amina ẹ ṣe
1: wá. Àwọn ọ̀dọ́ ká mọ́ gbàgbé ká fi sọ́kàn o ká rántí ọmọ ẹni tí àwa ń sè.
0: Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ káàlẹ́ o ẹ ṣeun tẹ́ ẹ pé wá o. Ẹ ṣeun o.
2: Ẹ lẹ̀ ẹ́ palẹ̀ fún ètò àjọṣepọ̀ òsì ní bàjẹ́ o.
0: Àmísà ẹ ṣeun. Ẹ ṣeun sà.
2: Bàbá Lájìkẹ́ ni láti lè yọ.
0: Bàbá Lájìkẹ́ ẹ mà káàlẹ́.
2: Àmàtàn lọ́kọ̀ọ̀kan bá sápá gbogbo wọn pọ̀ kí o.
0: Ẹ
2: rí ìṣe sọ pé ìgbà wo lèèyàn lè sí obìnrin lásán wò lẹ́yìn ìbímọ àbí kẹ́ ẹ sọ ni.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ṣe rí oríṣiríṣi lára. Ara mìíràn wà tó ṣe pé ní ẹ gbọ́dọ̀ kọlù rẹ láàrin oṣù mẹ́fà bàbá ṣẹlẹ̀ bímọ oyún mi ò tún wáyé. Láàrin oṣù mẹ́ta tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀.
0: Ara rẹ̀ yóò tutù bí nǹkan mí.
2: Ṣùgbọ́n èèyàn ọ̀nà tẹ́ta ni èèyàn mọ̀jú wò nínú tinú ilé o èèyàn ọ̀nà tẹ́ta.
0: Ó dà ṣeun. Ẹ ṣeun mo dúpẹ́ sá. Ẹ ṣeun. Ẹnìkan ẹni tí mo ní ó sọ síta lẹ́ẹ̀kan nípa ọ̀rẹ́bìnrin tí wọ́n ní ó ń dààmú àwọn. Arákùnrin ti jáde síta tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní àyín. Wọ́n ń sọ fún mi wípé arábìnrin tí wọ́n ló nífẹ̀ẹ́ wọ̀nyí wọ́n ti fẹ́ra wọn rí ó túmọ̀ sí wípé ex girlfriend lọ jẹ́. Wọ́n ní arábìnrin ló ń sọ yìí pé òun nífẹ̀ẹ́ wọn tó jẹ́ wípé òun sọ fún àfẹ́sọ́nà àwọn wípé adákùn ọmọ tí mo ti fẹ́ tẹ́lẹ̀ yìí ń dààmú mi. Arábìnrin tí ó jẹ́ ex wọ̀nyí wọ́n wá ń sọ pé kò síbi kí arákùnrin fẹ́ gbégbà wọ́n máa gbá gbogbo ọgbọ́n tó o máa fi jẹ́yàwó arákùnrin yìí. Arákùnrin wa ní pé kí ni kó àwọn ṣe. Mi ò wá mọ irú mi mọ bí wọ́n ṣe súnmọ́ra sí mi mọ bọ́n ṣe jìnnà síra sí. Mo fẹ́ kí ẹ̀yin ọlọ́gbọ́n kẹ gba arákùnrin nímọ̀ràn nípa nǹkan tí arábìnrin yìí fẹ́ látọ̀dọ̀ rẹ̀. Ẹ káalẹ́ o. Ẹ ṣeun adúpẹ́ o.
3: Láwọlé
0: sùn lè gbọ́rùn ẹ ṣe ọmọ dúpẹ́ o.
3: Orúkọ mi ni ambassador àgbà láti òkè fún mi.
0: Ambassador ẹ máa ṣe ohun sáà.
3: Ọlọ́wọ́ ilẹ̀ ìgbẹ̀tọ̀ ni o.
0: Amina.
3: Ẹ rí èdè mọ́kọ́ fi kíásí. Èyí tó ní ìyàwó òun ìgbàmí ìgbàwó ló lè máa sún kan. Ṣé ẹ rí ara nìkan o? Torí pé tó bá ní ọdún kan. Ẹ̀gbìn mẹ́tẹ́ pé ọkùnrin mẹ́tẹ́ kò lè mara dúró. Tí ó rí mẹ́tẹ́ pé yóò tún wá lè lọ ṣẹ́ ta náà tí ó tún wá lè kó lè bì. Tẹ̀gbẹ́ nígbà ń tẹ̀sẹ̀ káàkiri ni. Tí ó dára lẹ̀ kó ní àmúmọ́ra. Ó bá jẹ́ pé ẹlòmíì mẹ́tẹ́ pé àtìkúrà ó lè mọ́jọ́sù mẹ́ta lọ. Ẹ̀sẹ̀ ló fi túmọ̀ sún tọ ìyàwó rẹ̀. Ara ni ara lò. Àmúmọ́ra ó sì pàtàkì. Èyí ẹlẹ́ẹ̀kejì tí ẹ tún sọ fún wa lérí èyí tó ní ọkùnrin obìnrin dààmú gẹ́fẹ̀ẹ́ tó ń dààmú. Yóò dààmú rẹ ẹni bá ti fẹ́ rè yẹn rí kò sí ọpẹ́lẹpẹ́lẹ́ obìnrin oni asiri pe ka fa si ara ko ba dem lo ma ya le to si ni obi ni o ko tra si pe ah but that kin e ba ni ye bayi oni o je o mo yi pe e n fara yin o ku e lo do wa laye ti ma din je se le te ti je ma sa le te ti jo kala si ro asi re tunu ama ngba do wa ni won o fe isin bi amo yi lazi ko wa nkan ti ba n fe ko o jo so ni tu bi nu yi ba pe yo ba gbo lowo le na ju so mo ti so bu mi mo oyawo to fe fe o ni je ri yawo fe mo o dakun mo ba ti mi je ori awon ale ngba mi ta le ba di yawo ale ba di yawo ki se o ti se yawo tori wa buku ni won mo wu fun awon nu ile olorun ba dakun mo ba ti wa je olorun je afe yawo yawo olorun je yawo wa to ti wa lo tori ki awon dopolo adewo ni o ti awon akole to ko sun be
0: I don't know. Larin seju kan simeje ta ba padade gbugba won oro to ba wa nle na la gbe yewo abe yin loko olohun pe pe ke ma baraje famo yen ti won gba wa ti won fe so sita ki won ni soro abe yin ni o ambo e ma yikun be

0: kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pe bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: ọmọ ọba adéolúwà adétìlá one ẹkú iṣẹ́ kalẹ̀ ẹkú ètò a máa jíṣẹ́ júnà ṣẹ́rí medically àwọn doctor nurse wọ́n lè confirm ẹ̀ 6 months after birth lè kí sex resume padà but ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ wà lágrò agro lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà after 2-3 months báyìí wọ́n fẹ́ lè pàdé ojú bẹ̀rẹ̀ kan lè wọlé jáde padà so but the standard time is actually 6 months then ara obìnrin míì dẹ̀ lè má tó bẹ̀ but the procedure the standard time is actually 6 months ìyẹn bẹ́ẹ̀ then àwẹ́ tó sọ pé èèyàn kan takú pé dandan òun gbọ́dọ̀ fẹ̀yìn lójú tèmi ó dàbí ẹni pé lẹ́bọ lẹ́rù o ṣẹ́niyẹn ṣẹ́yìn fúngbà tó ń fẹ́ra ni bóòrò ṣe máa ti níyàwó téèyàn kan máa wá tó máa ní dandan ìwọ ni mẹ́sáyà kẹ́ni sọ tó bá yẹ pé nǹkan bẹ́ẹ̀ wà pé ó ti ṣẹ́yìn fún wọ́n ti da some drastic measure tó ti take tó yẹ pé ó fún lady yẹn ní gọ́tà àti máa sọ̀rọ̀ nǹkan yẹn tó dẹ̀ mọ̀ pé nìyẹn ní obìnrin lé ọ̀ kí ọkùnrin ti promise póun lòun máa fẹ́ and the man now end up with another woman that could be another reason mo fẹ́ fẹ́ ìṣòwàṣe wa kàn ń pa pé dandan tágbára ẹ bá gbé méjì tó bá dẹ̀ rí pé ìwà obìnrin yẹn tẹ̀ ń lọ́rùn tí wọ́n dẹ̀ wà compatible of course you can give it a try sure then ẹlẹ́kẹta ṣẹ́rí bàbá yẹn mo sọ́rí àti sọ o tó bá yẹ pé bàbá yẹn ṣe sọ ni o kò really make sense kí o níyàwó kí àwọn má lè èèyàn kan dá sí wọn sọ̀rọ̀ pé èèyàn sick bóbìnrin máa bèrè owó kò make sense àfàmọ́ kí obìnrin má fìyà jẹ bàbá yẹn lọ́jọ́ alẹ́ tágbára bàbá yẹn bá káyàwó mi kò fẹ́ o ìyàwó tó fẹ́ tó yẹ pé òun gbowó lóhùn fún òun gbá gbogbo ẹ̀ tí ò wá lè fi ti ẹ̀ bẹ́ ẹ ṣeré owó kò jẹ́ káàtó ọlọ́run jẹ́ kí nǹkan kan ṣe bàbá ní bàbá lásìkò tí nǹkan kan bá ṣe bàbá òun bí atm pin ẹ̀ ló máa kọ́kọ́ máa lọ máa wá àbí wílẹ̀ ẹ̀kọ́ ètò that is not very encouraging at all irú ẹ̀kọ́ wo ni obìnrin bẹ́ẹ̀ fẹ́ fi sọ́wọ́ àwọn ọmọ.
1: ẹni tí ó sọ pé ìyàwó òun ìrírí kankan òun ìrówó yá lọ́wọ́ ẹ̀ kì í ṣe gbogbo obìnrin ló máa ń fowó bọ́kùnrin dà o obìnrin mi ò lè bá ọkùnrin fi wọ́n náírà dá so kán má rí i pé bóyá ìwà rẹ̀ ò dáa kán máa máléjì ara wọn. ẹyin eléyìí tán béèrè pé ṣé ìgbà wo ni wọ́n lè sọ mọ́ra tí obìnrin bá bímọ family planning ọ̀sẹ̀ mẹ́fà ná máa ń sọ lọ́sibítù pé kóbìnrin ṣe family planning lẹ́yìn ìbímọ ọ̀sẹ̀ mẹ́fà so lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà lè máa sún mọ́ra kò sí wàhálà.
2: hello ẹ káàlẹ́ wọlé aládé àṣẹ ni láti sàpàtì ilé méjì tí mo fẹ́ dá sí ń bẹ̀ nípa ẹni tó sọ̀rọ̀ bí pé ìgbà wo lèèyàn lè dúró tó ní ìyàwó èèyàn bá bímọ ó depend lórí ara wọn àmọ́ gẹ́gẹ́ báwọn ológun òyìnbó ṣe sọ fún wa kò tí ẹ̀ pósù méjì ó lè yẹ ọjọ́ tán pé àmọ́ kò pé oṣù méjì tàbí ní kò sí ewu àfi tó bá jẹ́ pé operation wà ń bẹ̀ ní gáàbù tún lè ju bí oṣù méjì yẹn lọ. lórí tẹ́ni tó sọ pé àfẹ́sọ́nà nǹkan ń dààmú ẹnìkan ń dààmú pé òun dẹ̀ tó fẹ́ tó bá ti ní lọ́kàn pé tó ti máa ń tó fẹ́ tó dẹ̀nu mọ́ pé kò nídìí pé ó wá ń sọ fẹ́ nìkan pé kí ni òkú lòun fẹ́ ṣe ìwọ ọkùnrin ló mọ nǹkan tó fẹ́ ṣe lọ́kàn ara ẹ̀ tó bá jẹ́ pé ó fẹ́ fẹ́ ìyàwó méjì ó ní láti force out àádẹ́kì fún un àti ilé obìnrin wá sòrò tó bẹ̀yàn tó bá jẹ́ pé ò nílé bóyá ó sì ń bá ṣe nǹkan kọ̀ọ̀kan lẹ́yìn to wa nfin kan mi boju ni ko soro to ba yan lati declare pe en ti mo fe ni iwo o mi o fe mo ma lo tayo de ba e ma si e se won e ku eto
3: e ka bo pada sori eto lawole suni kan diamond fm e ka le elembe won Ese un pupo fun ifete ni sowa. Latori Facebook. Adukula wa woyen ti won fi ate jise ranse lati be lori Diamond 885 TV. Ese un pupo aluko lati meji Ebenezer Ekale Benani Oguntuji Bayomi Ekale sa. Mr. Tolulope Dolapo Samuel Pastor Emmanuel Moritala Tori Okanla won ese un modupe awe awona ni concerning when to resume ibalopo in sex after birth it depends on health condition of a woman if it's medically okay ani okun le bere lati sumo yawo leyin shumeta olatoda adiboye eseu olajide fadire eseu benani alabi rubed eseu Eina le fun wa lati ejise lati bete ba fe dati eto fadari timi ese mo dupe o eina le comment lati Facebook ete diamond 85 tv eja se bi ele ta tun fi oro mi kun tori oro na ti niyanju bo die die eja fi oro ara
4: kun fe so sitan o se le wi pe o ti 15 years ti mo ti fe yawo mi ama lati gba ti mo ti fe awon bi de o fowo si ka fe ra wa na tin ba mi fa wahala lati je ki owo e kuru lede kan ati jo wa to ti bi ma merin fun mi to ti ko mo di ma merin fun mi osa ko ruka ata wa ma to bi fun mi na mo lawon e to kokan ti mo se fun mama re ti baba re omo to ka mara na ma pe jo ti o si ko si ta pa mo send si won omo na de gbianju agbara re tin se fun won osan ko wu kan mo na se help me ni mi so da stand bo se ku on le ni to ka won mo lo do won bi re mo sa n wa ti mi o ri ko to ri ki mo pa discover pe ilu awon bi re lo ko awon mo lo gba ti mo sa wa lo lu yen mo pa nbe dede kan de gba ti won so lo so bo won ni o fe lo sise bato sa ya mo ku nbe mo pada wa si ilu ti mi ati ejo ngbe opoju ojo kerin lo ti mo pa ade bi na ko ni pe kin wa awon ti be mi ati yawo mi sexual e de lu ibe pada pe kin lo bato na ti ba sexual ki a ri concern ki ma mu ya o pada bo na so fun pe yawo mi ti lo o si lo sise pe yawo mi se ri sa lo ti lo sise ko lo lo sise ni pe awon ji la na ba nu le oso to ti mo sa ka awon mo mi ti o ko lo sodo mo sa ko won pada wa si ilu ti mi ati ejo ngbe omo e lo wa so fun mi pe jo ti mo ba gangan ni yawo mi ku nle gbeyin gbeyin mo pada ma pe ile ibo ni yawo mi na ti yawo awon bi re ti yawo mi lo pe lomo me mo si da omo me da omo meta lu mi laya bi ki lomo to ju re o gbe eyo kan lo o yi wa yi mi pe mo ti mo fe se le lori go bi ti mo se nde lati bi ki fọmọ obìnrin kalẹ wọn ni tí n bá filẹ aburú rẹ orí àwọn ọmọ mi ni ó ti padà bass back kò wájú mi tí mo fẹ́ ṣe olóòtú kọ ọmọ nàìjíríà gbà mí mọ́ràn.
3: ẹ̀yin aráalé ẹ ti gbọ́rọ̀ látọ̀dọ̀ arákùnrin yìí ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ gbéyẹ̀wò dáadáa láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ dáadáa tán bá ní aburú ǹjẹ́ sẹ́yìn lè gbàdúrà kí aburú kó rí àwọn ọmọ kọjá ni tí bàbá àti ìyá ò bá fọwọ́ sí ìbágbépọ̀ lọ́kọláyà tí ọmọ bá gbé ìgbésẹ̀ tó sá lọ sódà àwọn òbí rẹ̀ tó lọ rí ṣiṣẹ́ ní ìlú mìíràn tó da ọmọ mẹ́ta sí ọkùnrin láyà kí ni ọkùnrin yẹn ní láti mú lò báwo ni ọkùnrin yẹn ṣe lè ṣe ṣe kó máa lé ìyàwó rẹ káàkiri ni ṣe kó máa bẹ kí koma be yawo re pada ni ba wo lara kunrin se le rin ajo re ti o fi niyanju anbe yin eyin o ninu re ti olodun ba mi jogun ogbo fun eja gbara kunrin ni mo be ba fe so sita ele so sita na so the number 0916 159 1011 edakun be ti so sita e ko sibe so sita lele yi o e ko sibe imaran lele yi o e lo e ka le o
5: Mr. Adetula
3: e ka le ma
5: eni ye ni afonle ni te ni ti o
3: ami e seun
5: se dada ni gbogbo le wa o
3: adupe lowo olorun ma
5: a ni dupe ba ni je o lagbara olorun
3: amina
5: gbogbo awon ojogbon tan so lata o laka e won ni joba lagbara olorun
3: ami
5: olorun ni ti fa si ne re nu ka fa ti wa dani o pe o gbo oro ta n gbo yi laka ile gbogbo a fi gbe laka iwo ni doba
3: amina
5: kola lati ta ba se do gbogbo ni ti olorun mi sanu omo na baba alagike baba oni yi baba ti won ni mo baba kora adua ja mo ni bale aye gbogbo wa o ateyin na gbogbo da mo baba to ni ile se na olorun ni jo mo ku omo o
3: lowo
5: e gbo mo si lagbara olorun to se se mi fe koko da si na eni to so gbeyin yi e olorun ku sanu wa ni oro yen ni agbara die mi sa de sila
3: mo
5: ja paro fun o ni agbara die but ko ise suru se ngo mi ko se suru ko ni suru dada o so bo to ba ti o je bo suru le ibo ti ni ma e kan lo lo touch my din ki lo de kini wa ka kini jo lo tin tin jo le awo be da pe ja mo se suru pelu oko wa fa parents manage ja godo mo manage wo kan awo bi no to wa se da fo bo okunrin yen sorry to say idajo o bo ta won bi yen no se da fu iyo ko lo bo kan se wa ri eni to ni gba wo lo le la basipo pelu ya ara lo benrin o every after 41 days o are ti le yo bo pe ba be won pe na no but normal thing you are so ta ta je agbalagba pre ni gan ti ma wa ni under six ti mo ni ni ala baba ko to ke ni so aba ti mo tan gan so ko ala ko sa kan gba o se gbo re bai ara ni go pe ara ara ni ara wo da ya to si ra wa o so ti ye but koko o ni tu after 3 months o le dere ti ba se CS SS ba bi mo after 3 months o pere pelu e yo olorun ni bale atona gbaje sare ni to ni ohun gbayan se kini kan wa damu oyen o so si nale no bu yo so so te su danu yo se pe asa ojo gbon kan to soro abo ti se yun fun to jo sade on lara pe bye bye bye emi sade sila
3: ah wa mo yun
5: ah because to je mi na o gbo ba se nte late kan mo kan fo gbon na mi lata e ba yin lo na ni so ti ah eh so e ko bi ajumpi olopu so olopu so e ni o o jo to to lo kan ro agbera won won ba ti se ka ko ba fe ko fe de lekerin olodum ja da soro sagbapo ani sagbapo di oro oloro so baba to ni ohun fun yawo ohun lo wa de se nkan to ni ko ro lo ti lo de olodum ko sanu afa wo be orisirisi lawo obinrin na o to ye ko le help baba yen abi
3: beni
5: o ye ko le help e tori ojo ale baba yen na baba lagba lase yawo ati mode mi god advice baba ko lo wa yawo kekere kan ti o mo toju e ti o mo gbe mu tori ile o daju e to ba dojo ale o ah se bo ti se fun tele eh abi ko mo se mu mi sa de tula
3: ah won ni won se fun yawo won
5: e ti lo a sele pe lo ba di pe lo se die ma ti ale mu aba lowo ko da o farigis ma le ji gbogbo awo be da pa ja wa be ri ka bo lo ni bale atona wa je mi sa de tula
3: ami
5: ah ni ti la ni ti e mo be to ba mo tele yin lagba
3: e seun
0: omo ba taba n gbo soseri eni yen gbon lohun o ti yo fe on ti mo ma gba moran ni pe ku gbaju mo se ku ozu debi pe a provide fa won mo yen ku de wa bo se maria wo mi problem to le ju lo ni yen tin ba so pe problem to le ju on ti mo mi ni pe pelu awon to bi omo yen gangan ni juwa ki se pegbon aba buru obirin yen lo ni won ni fera awon parent ye awon yen gan de lo yen kon fowo si so sister ti wa ko yin si ton se bon yin se bon yin bon yin se won ti se bon se fe ko je wallahi ojo nbo ti o pada wa yo pada wa bebe ni obirin emi ti riri ni o se le sapodo mi obirin yen ka ba mo
6: tori en to lo bi mo fun eniyan o bi mo meta fe ni o da omo lulaya o se wa pada wa sodo okunrin okunrin yan gba o so nje ni ko wa bo se ma moju ton omo yin ko tojo omo yin ko gbe kuro lokan o le ma rorun ko ma easy ko ni fe obirin but since that won bi o gba ki lo fe se o se ma mu yawo yen be ko lo kole amo ko won ti duro daada ko to di pe iru asiko yen ma waye awon yen o sha na kerun ma je le ni won ko eto
3: e seun e ja sojo opo le e lo re ti wole o
7: ale kale da
3: yes sir seun
7: la to pardon
3: sir ora sa
7: tari okunrin ti o soro kan to ni lawo nkan mo ne tale
3: be
7: ni kan lo la jo da mama mama yawo tari yo mama ni omo buruku don fe ana buruku ni o se ni gbogbo ni ajo bini ya pata ko se yi ti o ye mama da ye mama ya mama ma se fokunrin ni ni e ke ji gan na to ba wa se pe ni ko si da laarin won tele kini oro pe ru yen ya ki o ri deru bolo ma da ogbo wa laarin
3: amen
7: iru okunrin yen sin ba yi ko to lo won o lo ki se o se wa seyin bo lo se fe sare lo bi se ko tun wa ko tun lo ma tojo obirin le gan me kan ma wo sa obirin ni yoro na gba le obi sun obi wa le kin lo tun wa ka se president yen gbogbo to bi le yen the president o sinu won governor o sinu won ni at the end of the day to ba wa de be yen to ba gba ju lowo tan aso po n pada lo se se aro tolohun o ba n tolohun wa se fokunrin yen olootori yen a si na fokunrin bebi pe ni nigba ti o ba lohun o pada gan ina la nla ni o ba gbe ba
3: si ai sir e se o
4: kala ekocho alagbade tula
3: e kala sir
4: akwata ro asiko asiko odun
3: adupe lowo olohun
4: emi wa se pupo
3: amina
4: ti arakunrin ni mo fe soro ba alaje agbaje lati lesa to ni yawo lo oda mo meta le ko sa burun be ko ni lokan pe olohun ni je kiru esele se enikoko wa o
3: amina
4: to birin e ba ku se ko ni toju awon mo yo toju awon mo ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ ó ti ràn lẹ́rù ó ti mú kékeré sọ́dọ̀ àwọn eléyìí tó ti dàgbà tó gbọ́n díẹ̀ ló kó tìyàn kóun náà wá iléèwé tí ó fa àwọn ọmọ sí kó sì mọ àbójútó wọn ọlọ́run ti bá ó ti ṣe eléyìí kékeré tó mú lọ́wọ́ òun náà máa tẹ́kẹ̀ à bó bá pẹ́ tó yá yóò padà wálé yóò sì gbọ́mọ̀ wá fọlọ́mọ ó ràn lẹ́rù ni kò ní dìpọ̀ ń yọra lẹ́rù tàbí ó ń ṣe wàhálà kò bójú tó àwọn ilé tó wà lẹ tó rẹ ọfẹ bá wà láti get in touch pẹlú yẹn ìyẹn ìyàwó ẹ kò pé tó bá rí bá sọrọ ní tó bá ń lágbára kó wa máa send sí ọmọ ilé tó wà ní ọdọ ẹ ṣùgbọn tíyẹn bá ti kúrò tí ò bá ti sí kó ní sùúrù tó bá sì lo rẹ ọfẹ àbí tó lágbára láti fẹ ìyàwó mi ò lè fẹ ṣùgbọn ìṣòro tó máa wà ńbẹ ni pé ìjẹ ìyàwó tí ó fẹ yóò lè bá bójútó àwọn ọmọ tó wà ńlẹ òun ni wàhálà tí òun ó kojú ọlọ́wà sí ìrànlọ́wọ́ láti bá gbẹ́rù ẹ̀ ọlọ́wà ìrànlọ́wọ́
3: ẹ̀ṣẹ̀ wọn àjọpọ̀ sí ọ̀.
8: ẹ kálẹ̀
3: yes sir ẹ̀ṣẹ̀ wọn
8: start slow
3: yes sir.
8: tí ọkùnrin tó rẹ pé òun ó ti fẹ́ má ó ti ní ìyàwó ti ṣe tó ti fẹ́ sí níbi sir tó ní pé sdf ẹ̀jẹ̀ ń disturb òun start slow nípa ti bàbá ọlọ́run mẹ́rin yẹn tí ìyàwó ẹ̀ máa kan ọmọlọ́kọ lọ sílẹ̀ yíbo tí kó àwọn mẹ́ta wá sílé kó hàn pẹ̀lú wọn tó ní pé tí wọ́n bá fi ìyàwó ẹ̀ sílẹ̀ pé àbúrò máa ṣẹlẹ̀ kò sábúrò kankan tó máa ṣẹlẹ̀ olóma wákùnrin ṣe ẹni tí ó bímọ mẹ́rin yẹn fún ẹ kì í sí ìyàwó ẹ̀ mú náà jìnnà wọn àwọn òbí ò fọwọ́ sí nígbà tí obìnrin ti ṣe ó bímọ mẹ́rin fún yàn kókòrò ọmọ kó nílé lọ sílé àwọn òbí ẹ ó ti kó ládàá àwọn òbí ẹ tún mú ọmọ kan lọ gbà lé yíbò lọ ìyẹn kì í sí ìyàwó olómọ ọmọ tó máa ṣe ó máa wá ọ̀nà láti dábò láti dábòbò àwọn ọmọ dábòbò ara ẹ àtàwọn àti òun gan náà á dábòbò àwọn ọmọ àti dábòbò náà ó máa wọ̀nà ni o kò sábúrò kan tó máa ṣẹlẹ̀ ó máa wákùnrin ẹsẹ̀ ẹni bi ti gbani gbani wa be ni mo ni wa o na sha nu wa a ni si yan roko Jesus Christ
3: o da se wa dupe fun mo ran te fun wa o fi han gbangba wi pe arakunrin yi ati arabinrin yi won fera won ni suloka pelu oro ti arakunrin so tori awon obi re o fowo se sugbon ninu oro ti arakunrin so baba re kunrin tabi obirin ti awon obi won fowo siru nkan bi eleyi e ma bi mo ju meji e ma bi omo ju meji bi mistake ba ma waye ko ma ju meta e gbo fi eja fi ora arakunrin kogbon nitori na tori won wo pe o da meta si lakata ma mi le lo nkan ti won so na niyan oda eja to fi monakan kun latoju opo leyin na pe aba setan ẹyin tẹ fẹ sọ síta gbìyànjú láti fi àtẹ ìjíṣẹ ránṣẹ tàbí kẹ ẹ pé wọlé lẹyìn ìpolówọjà tí a fẹ ṣe yìí ṣùgbọn ẹjẹ ń gbé pè iná kí n tó lọ rè tajà. Hello. Yes, I see you.
9: Orúkọ mi ni ẹni tọ́nà owó aládìrí.
10: Tọ́nà
3: owó. All right, sir.
10: Ẹ jọ mo fẹ́ sọ àìsàn kan tó ṣe ní ìdẹ̀fẹ́ ká gbà mí ìyànjú nǹkan tí mo lè dé sí.
3: Ọdà ń gbọ́ yín.
10: Mo ní àìsàn kan tó yẹ pé tí bá ti fẹ́ toilet tó gbogbo ìdí ìhàn máa ta mí ó máa máa rán bí ẹ̀jẹ̀ ó máa jáde sometimes like 5 hours mo máa ní several pain. So mo dẹ̀ ti lo àwọn agbó mo ti lo àwọn oògùn
3: pọ̀
10: kò lọ. So mo fẹ́ kán gbà mí ìyànjú nǹkan tí mo lè lò.
3: Ọ̀rọ̀ tí ẹ sọ yìí, ǹjẹ́ ẹ ti lọ ilé ìwòsàn?
10: Mo ti lọ ilé ìwòsàn ṣùgbọ́n.
3: Ilé ìwòsàn wọn lẹ lọ.
10: Ilé ìwòsàn ti Metropolis.
3: Ìjọba àbí aládàáni?
10: Ìjọba.
3: Kí ló tẹ́ ẹ lọ sí teaching hospital?
10: Àwọn nọ́ọ̀sì sọ fún mi pé àìsàn yẹn pé. Bóyá wọn akọjẹ dí or something like that. So wọn ní kí n lọ kí àgọ
3: kí n bá wọn. Ṣé fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. Àwọn ilé ìwòsàn kan wà fún gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa. Àwọn ilé ìwòsàn kan wà bí àpẹẹrẹ primary health care aláboyún obìnrin àti ẹni tí ara ẹ̀ bá yá fẹ́rẹ́fẹ́ ló máa lọ rọ ilé ìwòsàn yẹn. Àwọn ilé ìwòsàn kan wà tó jẹ́ pé àwọn nǹkan tó bá kọjá àgọ́ ara bíi kíndìnrín bíi àgọ́ ara bíi ìgbọ̀nsẹ̀ àwọn ilé ìwòsàn tí wọ́n lè ṣe àyẹ̀wò gbogbo àgọ́ ara wọ́n wà. Ẹ jẹ́ kí ọmọ Nàìjíríà máa dá sí o ṣùgbọ́n á wù mí kẹ́ ẹ lọ ilé ìwòsàn bíi teaching hospital tí wọ́n ti gba orúkọ yín sílẹ̀ tí wọ́n ní pé kẹ́ lọ ṣe test báyìí nígbà tí ẹ bá ṣe test lọ́nà mẹ́ta mẹ́rin ẹ mọ̀ pé ilé ìwòsàn lẹ wà. Ẹ ṣeun. Torí mi ò fẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ tarákùnrin sọ síta àmọ́ nǹkan tó ṣe pàtó ká má wọlé lọ rèé júwe nǹkan míì fún a sọ pé ibi báyìí ni wọ́n ti júwe nǹkan báyìí fún. Ẹ dákùnrin jẹ́ sáré lọ rèé ìtajà bàbá padà dé ètò kù á wà káàdì gbogbo ètò ńlẹ̀ náà ni ìkànnì Diamond FM lẹ́ ń gbọ́. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ẹ nísìwà. Ẹ ṣeun tẹ ẹ ń gbọ́ abẹ́ bá fẹ́ sọ ọ́ síta ìdákun àyè wà fún yín bàbá padà dé báyìí á nà án fẹ́lẹ́fẹ́lẹ́ títí di àgọ́ méjìlá nù à ń bọ̀.
11: Àwa la kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
12: Ẹ káàbọ̀ Diamond FM ni wọ́n ń pè bí.
11: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: àwọn èèyàn fẹ́yà bí tí mo rántí wá sí ìwádìí wọn ní ìyá mi ìfẹ́ fáwọn kan tẹ́lẹ̀ tó jẹ́ wípé wọ́n fẹ́ máa jìyà rẹ̀. Wọ́n ní àwọn àbúrò mi náà ti wá lọ sí ìwádìí ni wọ́n ti wá mọ̀ mi ò lè dáhùn rẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ò wálé mọ́ èmi nìkan ni mo wá kù tí mò ń wálé. Ó wá ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi gbà tó ń sọ pé èmi náà ò lè rí ṣe ọ̀ǹtìlìgbà tí ìyá yìí bá papòdà mi sì gbọ́dọ̀ ṣàdúrà fún wọn wípé kí wọ́n kú. Àwọn àbúrò mi sì kọ̀ wọn ò wálé èmi sì ní kéńjì pọ̀ lọ́wọ́ mi tá a gbọ́dọ̀ wú tọ́jú pé àti jẹ́ nira fún mi nílé tí mo wà. Ẹ jọ̀ ṣé kémi náà fìyà yìí sílẹ̀ kémi náà sá lọ ni àbí kí n máa forí sí kí n máa jìyà yẹn lọ títí tí ìyá yìí ó fi kú.
1: Tálẹ́ wá fẹ́ filẹ̀ fún tẹ bá sá lọ.
0: Àti jẹ́ nira tèmi náà ni.
1: Ìyàwó àtọmọ yẹn ń kọ́.
0: Mo ti àwọn tiẹ̀ ti lọ àwọn náà ti lọ.
1: Ìyàwó àtọmọ ti fi yẹlẹ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìyàwó mi máa ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè jẹ́ kó yé mi pé òun ò lè wá láti wá jòkó lẹ̀. Torí pé òun náà ti ṣèwádìí ọ̀tọ̀ ni tó ń bá lọ ọ̀tọ̀ ni tó ń padà ń sọ fún mi bí ọkọ rẹ̀ ò bá kúrò nílé kò lè yẹn láárí.
1: Kódà ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan náà ǹjẹ́ sí bàbá kan ló bi gbogbo yín.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ìwà wo ni màmá wù sí bàbá yín nígbà wà láyé.
0: Ìyá mi burú ní tòótọ́. Ìyá mi burú ṣùgbọ́n bàbá mi jẹ́ ẹni Ọlọ́run tó yẹ pé inú ti bí mi níjọ́ kan tí mo lọ kí bàbá mi lọ nu ẹ̀yà mi nígbà tí mo rí bí wọ́n ṣe ń pè sí wọn. Ṣùgbọ́n èsì tí bàbá mi tún mi ni wípé táwọn bá ti lè nà wọ́n àwọn ń kọ́ wa bí àwa ọmọ sì máa nà ìyàwó wa lọ́jọ́ iwájú nìyẹn. Torí náà àwọn ò ní nà kò sì jẹ́ kẹ́ni kankan nínú àwọn ọmọ bí tajọ́kùnrin ká lè fọwọ́ kan ìyàwó wa di irú di òní.
1: Kódà owó pọ̀ lọ́wọ́ yín.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Àtijẹ́ nira.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Báwo lára ìyá ṣé kò yá ni àbí bó o ní kò
0: nira? Wọ́n ti di ọmọdé padà tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tẹ́ ẹ máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ. Tó jẹ́ wípé tí n bá sọ wípé ibi báyìí kọ́dà irú alẹ́ òní ní ìsinyìí sádùúgbẹ́ fọlọ́run wípé àtúrò nǹkan sì fẹ́ lọ ṣá. Ó wá ń jẹ́ mo yá owó láti ra káàdì kí n lè bá àríbi gbọ́ ètò yìí ni.
1: Ní
0: màá fi pè Ọlọ́run dẹ̀ fún mi sí kí n tí mo rí ibi pè wọlé.
1: Àwọn ọlọ́gbọ́n wọn yóò dà sí ọ̀rọ̀ yìí wọ́n gba ẹ̀ nímọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tán bá sọ ẹ dákun ẹ̀ mú lò. Ẹ ṣeun sá. Kódà ẹja bí kọlu ẹlọ ẹ ti wọlé o.
2: Alásòkè ló kọ mi níta àkọ́bọ́ nílọ.
1: Ẹ ṣeun.
2: Òbí yín kí gbogbo àwọn àna mi lówó mọ̀ ṣọ.
1: Ẹ ṣeun.
2: Bí ẹranko àti ẹbí bọ̀dọ̀ ọlọ́run jù dá.
1: Amin.
2: Ẹ lé ìdájọ́ àtàn dọ́kítà Lars Yorùbá sọ pé kò sí nǹkan tó le tí ò ní padà dé. Ẹ kò sí nǹkan tó le Mr. Adetula tí ò ní padà dé. Ṣé wọn bá la àwọn àrùn kan tó kọjá? Àwọn kan tí mo fẹ́ mú jáde níbi ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ ìyá àti bàbá kò sọ́mọ tó gbọ́dọ̀ tẹ́lẹ̀ sí. Sí bí ìyá wọn sì fẹ́ le tó ọmọ kankan gbọ́dọ̀ dá sàárín yẹn lẹ́yìn kọ́ lọ́dún yìí ṣe rárá. One, tí wọ́n bá wẹ̀ kí wọ́n máa wẹ̀ ní òwò mọ́. Two, Allahu Akbar Mùsùlùmí ni wọ́n o kí wọ́n kọ́ wá àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. Kọ́ wá àforíjìn gan-an. Tọ́nà bá ti sàforíjì fún yàn ntòkù ní kọ́lọ́wọ́ kẹyàn. Lérí ti mọ́mì bára òṣùbà fún wọn súnmọ́ rárá dé náà àti fara sàfìrí. Kò sí bẹ́ẹ̀ ti fẹ́ dàgbà tó. Kò sí bẹ́ẹ̀ ti fẹ́ fún kéńké tó. Kò sí bẹ́ẹ̀ ti fẹ́ máa lọ sọ́tún lọ sósì lọ Kaduna lọ Sokoto lọ́wọ́ àti fara sàfìrí. Ẹ pàdé ọmọ kékeré kan yìí náà ni. Kò wá sí stéèjì kan tí òbí máa ń fẹ́ jù láyé tí wọ́n bá dàgbà kọ́ mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni. Iṣẹ́ tẹ́ ẹ ṣe lọ́wọ́ ọ̀hún iṣẹ́ tó ń fi là gángan nù o kọ́ mọ́ àṣà fún àárín yẹn láti jẹ́ kí wọ́n máa wo bí màmá ṣe dàgbà pẹ̀lú pé ọ̀rọ̀ àgbà àtọ̀rọ̀ ọmọ èké kò ní jọra wọn. Bana le ti wa la kekere fo yan niyan o. Ti je pe en to ba ni obi lowo, o ti ni irinse ola to le fi la lojo waju. Amo yo se su nbe dada. Su ti o si na ni pe bi o ni si ma take awon. Especially to ba joku ni. To to ni yawo. Pe mo take aya re, it mo take aya o. Awo do ka won ka so ka ra tin ta si.
1: Eso. Ora ya lo sori WhatsApp ki ya tu gbo imoran bi meje si.
3: Sherry, babato soro toyin ni me fe tun ran lowo alaye oro awon gan ti won soro ti mo ba te ba gbo voice won ba se baba yi so mode sugbon se ya lenu tan so yi awon na ti so won ni iya yi ti dagba o si ti agbogbo alamo pe tarugo ba tin dagba kai son ma se won gan yo pada tomode so be awon ti won so pe won sa lo e ko yoda won kan lo ibiti owo eku won ba mo ki won ma fe yin ojumo kan si ma gbianju nti agbara won ba ka lati se fun ya e akoko to wa wa e gan to je po n lo gbe igbe to n gbe to tin we agbadura ni se fun yan titi ya e hope ijo olohun pe bo ba se ri be na gebe nkan ti won so sugbon ti mo fe kan mo lati le ni wipe o ni ya won buru ya won gbona eya oto ni ya won awon fara won ni isobo abibo ko si bi wa ti se wa se le bara mu nse ni won farada bo si mo pa won na ni o bi awon bi mefa ti won so ti o se wo won dagba bo ti wo buru to na ko pa kankan nu won o tori ko so po pa won tabi ajeni to nje won to fun won dajo so awon tan lo won le lo ohun to duro e je ko duro ko se toju e di akoko ti olohun ba to ni pe kiti to de fun ya ona si la fuge bo ti fenu la kale alaji agbaje ni e ma pe to bo
1: kale e se ma dupe fun imona te fun wa e ja gbe call ka tun ma fi awon imona to wa nle tele ka tun ma fi kun oro to wa nle saju. Yes, I seun wo
0: o ko me ni o ga senior me kali ke mo kon ta da wa ni ro gugu
1: eso
0: eri ala pon ni to soro e ya ki da gba ela
1: mo gba yin
0: eh pe ya ki da gba ni ko won sa lo na ju ka won du eri pe en si wa ko sen ti agbo ni kan to ba fi ya yen kan le ya ki da gba so ba fi yan kan yan won ton yan won rare kon mo ti won rare agba tin bo akun kaluku o da kun ko fi ti o ba ba ko ma bere anan ni ko mo sa dra ko mo ti adra kan le
1: esiam
0: ano ni rare o
1: ami esiam adupa o esiam adupa o oda tin to fi oro mi kun e je n fi mo ran ikuna
4: o Mr. Detula.
1: Yes sir, I kale o
4: e ku eto sa o Samson and the Feders program late le kosi titi arakunrin to soro last season lori omo un yawo un to ko kunle to di pe won o gba fun ra won kan fera won in the first place na gbogbo obi ti ba ti fo si kiyan fe omo re nkan to ma pada hand e na ni tori eni gaga fun ara yin se awon gaga fun ara yin gan ti fi won ti fo ara won gan so oro ni the first place ati akoko bere loro yen ti wo wa oni won fo si pe ke fe omo ki pe won fe anedo video omo bi merin fun enu ile so iya n gba nkan iya anedo video iya ton gba nkan lowo baba fun ara won gan mi ro pe baba wa wi esi gbogbo kan ton sele yi then during the gba ti won fin bi mo fun ra won ki lo de to fin rin ajo yi pe akoda bo se idodo je kekere nigba to ti di pe o ti fi ti wa ti pa fe na ni o ye ku eni yi ko le ti e lo le won ka ko ti e se one or two things gege bi eto so o je mistake gidi gan o to go made me mi o mo gege bi opolomo ko omo kekere temi o nigba ti obi o ti gba ke fera yin omo de bi mo merin fun o wa ni iya o mo fun ya nkan eh ko da ya gan mo n gba o mo se kini kan lo lowo e pe nkan kan tori awon bi mi wa ba yan je pe iya oko bon fita ni won o so oro nse oro tin di meji gan oni won gba ke fry in the first place se o re to ni pe iya tun gba nkan lowo e oro yen o ti e fe clear dada gan but to me emi o ro pe oro kankan wa nbi oro yin mo awon fo je ko seto lori awon mo lori omo awon ni an ku ti domo meta se ngba nsin bayi ati domo meta si ngba nsin bayi nsin kile yen fe se bayi so to me ibare pe ko na ko wa family titi e ko wa family titi e kan de kan lo si le won kan lo ro won kan de lo be won awon ti won mo bi omo bo se lo si Ghana to lo sise abile ibo tan lo sise awon na ni won pe wa le pada now gege bi mara temi o bo pe on da lo eyan se kini kan o fe lo gbo mo mi wa enikan ni family yin bi baba ni bi ya ni bi egbon ni everybody ni kan lo sodo won kan lo ro won kan lo be won pe e seto yin lori won because i seto lori e nsin bayi lawon yen fe dole lori bayi gege bi mara temi ma bi to boso
1: e se omo do pe fun mara te fun wa o da ja sojo po le ka gbe call bi meji lori oro ti baba ti won so sita keyin so be na ba fe so sita yi wa ma wa fi oro kan kun lati WhatsApp ni para bere kan ti idai di waye la ni won atoko re elo e ka le o e ka le o e ba mi gbohun soke dada ki n gbo yin
5: orúkọ mi ni ẹni tó lọ mọ láti ìlú tó lọ mọ
1: ọdà mọ gbọyìn sá
5: ẹjọ mo fẹ sọ síta ni
1: kí ni nkàun sá
5: ọrọ family mi pẹlú ìyàwó mi
1: ọrọ family pẹlú ìyàwó yín
5: bẹẹni
1: ọdà mọ gbọyìn
5: kí àwọn ọmọ nàìjíríà kí mo lámì lọyẹ lóye
1: kí ló ṣẹlẹ kan
5: mo ní ìyàwó kan
1: okay
5: o de yawo kan ti mo ni yen o de ti bi omo merin fun mi
1: omo merin atope
5: then o lo bi fun mi sir after that ko de ti bi omo merin yen o tun fe lady kan yen bi omo yen kan
1: o tun ma se we pe iyawo akoko yen bi omo merin fun yin
5: then ko de ti bi omo merin first omo lo ko bi ko de ti pe ele mo fe le keji yen to bi omo o na bi yen after that ni yawo akoko yen to bi meta si fun mi
1: okay o fi je merin all right
5: then yawo elekeji ti mo fe yen ina ti a ni get an anything
1: se jo n gbe papo ni
5: a jo n gbe papo ni no gba ile fun si ibomi ni
1: oda
5: emi pelu yale na jo n gbe ko to di ko de after that mo gba ile fun si ibomi
1: all right
5: a je ma rojo e fun family pe okay o mi se kan lo e tun se nkan kan se mi ko wa te ki oro yen ku o po sa family pe mi lo won je ni owo e fun mi o wa ku fun ni to je step father mi to da won mo pe mi every time mo da mi lebi e wa te mi lo se kan bayi mo wa te ku han si mo o wa ri wu yen titi to bi de ori ni owo je titi to ri mo 8000 naira to gba wu yen ni owo won for that minute, what we need. And see, you phone the wound yet. I don't know what be by you. Oba, who win any or one more. We call him out, and some will come with him or we can't with him. I'm picking him on one of my phone. I told him, Musa, you
1: know, and for step for that.
5: Yeah, because you pay Unja one in limb, but for me 2000 naira and you did.
1: Oh, Jojuma.
5: Jojuma, yeah, because
1: you put your one. Hey, a lot of step for that, math 2000 naira. 2000 naira le jojojumo laarin ojo aje titi jojo osimi
5: everyday mo se file ni ya lo ti pe mo ra unje ni to ba ni ko so unje ni kini kan to wa ma sele ki ma foro go sa abu mi wa bimo ojo ni mi abu mi ye ni eni kan kan pe mi o pelu ya li na ni ojo wa ni ibi eni kan kan pe mi ah why mo fe kuku nu le ti mi so fa mo ni kuku nu le bi bawo ni ma ni speaking wa wo nkan to se nba ma de nu le mo ni pe yawo yen ti park
1: ìyàwó ló bá kì í ṣe ìyàlẹ́ àbí
5: láì ṣe ìyàlẹ́ láì ṣe ìpínpọ̀ yá ìmì àṣẹ ìjà o kò lọ sílé àwọn fámìlì ẹ̀ láti 2014 tó ti lọ àwọn fámìlì ẹ̀ ò pè mí tó kọjọ kan gbé àríyàwó ẹ̀ ò kí ló fa ìjà mọ́ ọ̀dẹ̀ bí ìyàṣẹ̀ ìlàjà ìláyé ti do bi lo akara mo ne o be do ke ida di fore mi o le gba pada
1: hmm
5: ye ti do awon family mi so mo ni mi le se mo ki mi nkan to ru o ti do won dem an so one of two things kun mi pelu awon ni to won ni but imu fe do oro won ni mo fe ki mu fun ara mi bo ti ri mu fun ara mi to fi do o ti mi kan ma so fun wi pe gbugba won ni to mo yen mi ni like e ti ma mu e fun ara mi o
1: hmm
5: mi ma so yen fun emi ati o leja o lo ti na bi mo ni so ro yen ni pe but after that se lati gba mi ti wa lo yen wa di pe awon family mi bayi oju ya le mi yen mo wa fi bale ara ise ni ke to le se o mo se even so te mo iyawo aburo mi iyen bayi won ti gbogbo ti bi pin ti lo o wa expect bi pe kin le iyawo mi yen na ko le mo eni ti o se mi din ati o ja ta ni mi so da sale bawo mo ti fe le
1: awon family yin fe ke le iyawo yin
5: dari na pe ngba ti yen ti le lo dede ni ko lo lo
1: tori eni to bi mo meni fun yin koloni ke le yi
5: beni o ni ko se mi eni to de lo de mi mi ati o ja bi se bi na ti e pari jari ni ti tu fi lori bi pe ogun yen wa le bi pe ati mi kan wa leni to yi tan bi emi le o ti ku ni lo ko to ti wa dali mo su ati so lati boya bi 9 years ago iyen lo wa ta family ti bi pe nkan to ba so fun mo ki mi gan àwọn náà máa tẹ̀lé kò fẹ́ mọ pé bóyá ẹni báyìí ni ìyàwó mi dáa kó máa ṣe pẹ́pẹ́ fún wọn tó máa ṣe kíní tó máa ṣojú mi gan tí ò sójú mi gan rí lagos base lèmi tí mò ń gbé tí mi ní sí nígbà tí màá dẹ̀ máa gbọ́ pé nǹkan tó ṣe kó máa yìn mí inú mi àdé máa dùn torí ẹ̀ sínú mi máa dùn sí àti ìyẹn kan scatter everything ibi pé ìyàwó mi yẹn kò mọ ẹni ṣe ṣe mọ́ ọmọ yìí dẹ̀ ní kò rédé àti ti nílẹ̀ èmi ní òrèrè àti sílẹ̀ because kò ṣe mí
1: ẹ̀kọ́ ti ọ̀rọ̀ ti níyànjú ẹ̀yin mọ̀ ìpéyàwó yín ò fìyín lẹ̀ ẹ̀yin náà ẹ̀ lè filẹ̀ ẹ kò sí wàhálà mọ́ kí ló wá fa sọ́ọ̀sìtà tí ẹ wá sí lálẹ́ báyìí.
5: ẹ ṣe ń bá ṣèlérà níbi ìyàwó mi yẹn ó ti wá pé iṣu kan wá ṣẹlẹ̀ ní èmi èmi wà ní amúfọ mọ́sọ́sì mo wá travel wà fún ọdún àbúrò mi tó jẹ láti bọmọ ẹmí wa bímọ olójóbìnrin ẹni tó wà lábùjá wa ń gbọ wípé àbúrò mi yẹn bímọ èmi tí mo dẹ wà ní ọsùn state kájọ wà lẹjà ara wa mi ò lè gbọ anything àwọn kan wá sọ fún mi pé kí n lọ kí mo wá ní àmì mi lọ kí because tí n bá lọ kò fi mí pè yẹn nìyẹn àwọn tó já àbúrò mi ló wà lábùjá ló wà káàkiri níbi wípé wọn ń pe àwọn yẹn tẹ́tílẹ́mẹ̀ kí ni nǹkan tí mo ṣe fún wọn ó tí mo fi sọ ẹnìjẹ pé ẹni báyìí ti náà láti bí 4 days ago tẹ́lẹ̀ yẹn ti bí mo báyìí mo sọ sọ fún mi ìyàwó mi máa bá méjì àyípe kí n lọ mo ní ìpínlẹ̀ lọ but wàá try láti pẹ̀lú ikú òpè nọmba ìlàtàárọ̀ since báyìí nọmba ẹ lọ but ìyàwó mi yẹn báyìí ó kàn sọ pé ọ̀rọ̀ family mi ti sin ìpínlẹ̀ òun lóko máa lọ mo fẹ́ káwọn ọmọ nìjíríà wá níta yìí.
1: ẹ̀yin wẹ̀ pé àbúrò yín tó bímọ àwọn tí ń bẹ nílùú Àbújá nílùú tó jìnà wọ́n gbọ́ pé ó bímọ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn ò pè yín kan.
5: tí mo sọ pé bóyá bí ilé kẹta síbi tí mo wà gan mi ò gbọ́ eléte mo ò dẹ̀ pé mi mo ò dẹ̀ sọ eléte fún mi.
1: wọn ò sẹ́kẹ̀ kan fún yín.
5: ìgò grace bí sin láti jẹ ni.
1: ìyàwó yín wá ní pé kẹ gbìyànjú láti yọjú sí wọn.
5: láti gbọ́
1: torí kó má dé wípé wọn sọ pé bí àyàwó yín ló ní pé kẹ má yọjú sáwọn.
5: bẹẹni. ìdí pé ìyàwó mi ti kiri gbogbo ọdọ àwọn bróda mi mo dẹ ní máa pè ní mo dẹ sọ reason fáwọn tó jẹ stepfather mi pé báyìí ló ṣe ṣẹlẹ̀ mọ́ ní òkè pé kí n pín báyìí mo dẹ pé nọmba ìyàtọ̀ náà kò dé lọ ọ̀kẹ́ nìyẹn ó ti sú mi ó dẹ̀ ti sú ìyàwó mi torí pé mo fi mi gan àwọn ọgbọ́n tiẹ̀ fẹ́ẹ́ rí mi sọ lórí nǹkan tí kò ṣẹlẹ̀ kí àǹtí mi yẹn tó fẹ́ dalé ní orí ẹ̀.
1: ọ̀dà
5: pé ó kàn scatter bọ̀rẹ̀ family kò sọ́mọ ìyá mi kankan nígbà tí ẹ jọ gírì mọ́ tí àbí pé káwọn kan jọ gírì mọ́ lórí ẹ̀ kálukú dádúró ni nínú àwa tí mo fi wá bí.
1: ọ̀dà ìbéèrè kan tá a bẹ̀yìn ká tó lọ ni wípé níbo lẹ́yìn wà síbi tẹ́ ẹ wà náà níyàwó yín wà.
5: ẹbí tí mo wà níyàwó mi wà bọ̀ sí kó ní ìlú ń gbé ìwò tó ṣiṣẹ́.
1: ṣé ẹ̀yin lè mú ìyàwó yín lọ síkò.
5: mo tí àyà ti mú lọ bọ iṣẹ ọtún stage ni ó ti ní àwọn kọsọmájú fásitì ìṣàyàn ni ó dẹ tó ń ṣe government works.
1: ọkẹ iṣẹ ìjọba.
5: bẹẹni
1: ìyẹn ni ó kọ jẹ
5: kí ó jẹ kó lè tẹlé mi ó máa ń travel wá sódò mi ká padà ìyẹn ni ó jẹ kó lè wà lọdọ mi permanent.
1: ọ̀dà ẹ jẹ́ ká àwọn nàìjíríà dá sí àti yanjú ọ̀rọ̀ báwọn ẹ jẹ́ ká àwọn nàìjíríà dá sí. oda e ti gboro lati odo arakunrin eja gba moran lati be e je mo awon imoran ti nbe nle tele ki n fi kun ile to wa nle
6: ko to ko temi ni rashid latokwe
1: se
6: ri baba ton soro ton se ton ni awon aburu awon ti sa lo bi won ni ta won wa so gbo to no ba ku lodo iya won won ni ri si se ri ko se ni ta gba oni pada kan se ri awon agbalagba yen awon eyan ba wo ise won ma wo pe boye elemi kini kan ni won elemi kemi kan agba won na se won no agbalode o etoju won ti yin se ti gbo eduti e toju won si ke won gan eduti won eyan ma lo o koda ke ku lodo won to lo ba le ni ti ri se ni ti ri se be eduti won to lo ba le ri se ri se se ti gbo ise pe tori iya pe tori pe esa fun iya ni o je ri se o e pada ri se se ti gbo e de ma gbadua e ma sa fun ya yen o e ma sa fun awa na ojo je ka le wa da o ise pe to
1: e da ise ma dupe e lo e ka le o
7: ola alasoke lo community agbo na lo study to la
1: ise mo dupe o
7: oh dad wa don so last year e mo ko dupe fun ya won na mo tun like last question ti e bi won yen question ni mi na expect poku deke ni dipa taki tu mo fi fi ya won sodo awon na si so idi kan to lagbara one when the government workers no two fashion designer ni won o si ni agba

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.